Ìfẹ́sowọ́pọ̀ àmì ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè yìí ò bá pọ́nbélé níbi ká má fẹ́ pọ́pọ́ yọ̀ nínú èdè gbogbo láfi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ àtó gbangba lé fún ọyẹ́ bẹ́ẹ̀. Bọ́ndẹ́fẹ̀ 92.9 ìfẹ́sowọ́pọ̀ rédíò àmì ìjìnlẹ̀ tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ. Ìfẹ́sowọ́pọ̀ àmì ìlẹ̀ ètò tó mọ́yán lórí aṣíwájú elédè ẹnu gb

bẹ́ẹ̀ni àwòrán fáyọ̀ bí òṣọpẹ́ adúpẹ́ lọ́wọ́ olúdayé aṣẹ̀dá ọ̀run ọba dáni mádani ọba tó pa wá lánàá tó ti jí wa sí mọ̀lẹ́ àlàyé lóòrọ̀ tòní ta wá jìnà ta gbápá wa tó ṣe é gbé ta gbẹ́sẹ̀ wa tó ṣe é gbé ta lanu wa ta sọ̀rọ̀ tọ́rọ̀ náà sì ń bá là káyè mu adúpẹ́ lọ́wọ́ olúdayé aṣẹ̀dá ọ̀run ọba tó yẹ pé ọlọ́wọ́ gbọgbọrọ ti ń yọ ọmọ ẹ̀ nínú gbogbo ọ̀fìn ọ̀pọ̀lọpọ̀ omi ló ti gba bí afárá kọjá ọ̀pọ̀lọpọ̀ òjò lóòrọ̀ tilẹ̀ ti fi mu látàlẹ́ àná tá a ti sùn ọ̀pọ̀ ti bára ẹ̀ ní venezuela ọ̀pọ̀ ló ríra ẹ̀ ní trinidad and tobago ọ̀pọ̀lọpọ̀ ló ríra ẹ̀ nínú ọ̀gbun aláìnísàlẹ̀ tó ń gbọ́n ṣùgbọ́n ó tún wọ ọlọ́nu àánú ẹ̀ àtújí sí mọ́lẹ̀ àlàyé lóòrọ̀ tòní kílà bàárò fáyọ̀ bí òṣọ pẹ́ ọpẹ́ ní tiwa lọ́jọ́ gbogbo ara ẹ̀ dìde ẹ bá wa jó ènìyàn wa ẹ bá wa yọ olúwa wa ló ká wa yọ nínú ewu gbogbo ó pa wá mọ́ nínú ewu gbogbo ó mú wa yé kí ló wá ṣe wá bí òṣọpẹ́ ọpẹ́ ní tàwa lọ́jọ́ gbogbo ara ẹ̀ dìde ẹ bá wa jó ènìyàn wa ẹ bá wa yọ olúwa wa ló gbé wa ga adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba dáni mádani adúpẹ́ fún wa láàyè wa adúpẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ tó ń gbọ́ iléeṣẹ́ bond fm páwọn náà tún jí sí mọ́lẹ́ àlàyé lóòrọ̀ tìtòní adúpẹ́ ayìn lógo àmọ́ lóore o àmọ́ pé kì í kàn ṣe pé gbẹ̀fẹ́ àmọ́ pé ohun yìí nínú àánú yín náà lẹ jí wa sí mọ́lẹ́ àlàyé lóòrọ̀ tìtòní adúpẹ́ adúpẹ́ olúwa ẹ ṣe o ayérayé ẹ ṣe o ìjìnlẹ̀ ẹ fẹ́ ṣe o ọba àwọn ọba ẹ ṣe o bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ bond fm ẹ̀yin lè jìkà tí ò jẹ́ kí ẹ wò yẹ̀ lọ́rùn wa o adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin o pé ẹ dúró tì wá gbọ́ngbọ́n gbígbẹ́kẹ́ bó ṣe ń dáwọ́ tilé àmọ́ lóore o àkófà yín o ẹ ṣe o ẹgbẹ́ wa tẹ ní òní kú lágbá ọlọ́run ibi tẹ́yìn náà bá dájà sí gbogbo ayé ló máa bá yín náà lágbára elédùnmarè bá ṣe wá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ bond fm là ń dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ radio nigeria pátápátá káàkiri orílẹ̀-èdè yìí ìyẹn ọ̀mọ̀wé muhammad bulama adúpẹ́ ni

ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọ̀mọ̀wé Muhammad Bulama yẹn Dr. Muhammad Bulama náà ni a dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ rédíò Nàìjíríà ẹ̀ka tìkó ọbabìnrin Adenike Wuraola Adegoke láì ní gbàgbé gíwa iléeṣẹ́ Bond FM alàgbà Gbenga Fatile a dúpẹ́ ní ọwọ́ yín ẹ ṣeun ṣeun Abiodun Fọlọ́ṣọ́ lórúkọ tèmi àdìsá ẹ̀kọ́ ìkọ́ olóko ọ̀lọ́mọgi mẹ́rin ilẹ̀ bàjẹ́ àṣẹ lórí wọ́n ní ká ṣe gé orógbó lórí torí olórógbó tẹ́ rí ẹlẹ́bẹ̀ ṣọ̀gbọ́ ká ṣe gé òbí lórí òbí ní bíkú bárùn ká ṣe gé ata lórí torí ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ká má ṣe kà ká má fi wí òwúlùdì torí tá a bá kó aṣọ ni wọn á fi gbé ni sí kò sáṣọ kò sí dìde ìyọ̀nba bọ́ra ilẹ̀ wọn àjọ màdò aṣọ lìdìdí ènìyàn èèyàn tó wá boni lára ju aṣọ lọ èèyàn láṣọ iye èèyàn èèyàn ní gbéyàn dípò èèyàn ní gbéyàn níyì lágbára ọlọ́run lágbára elédùmarè gbogbo ẹ̀dá táwa náà mú bora bí aṣọ wọn ò ní kú wọn ò ní rùn lágbára elédùmarè àjíǹde ara a máa jẹ fún kó wa wa lágbára ẹlẹ́dà ìyọkọlá máa wá pé ìgbà náà ló máa jẹ wa láṣẹ ti. Bond FM lẹ́tí ń gbọ́ wa 92.9 àkàlẹ̀ sí 1A Adékunlé Fajiri ní Ìkẹjà GRA onígbogbo SCDA ní ìlú Èkó Àrómisá lẹ́gbẹ̀ẹ́.

0: fẹ́rí mi ní kùtùkùtù ṣùgbọ́n wọn kì yóò rí mi wá olúwa kí ìṣòro tó dé ní kókó tí mo bá ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ èèyàn ló jẹ́ pé nígbà tí ohun tó máa ń ṣe ni ohun tó lóyìnbó pè ní medicine after death ìyẹn ni pé ó nílò oògùn lẹ́yìn ìgbà tí ẹniyẹn bá ti kú tán nígbà tí wàhálà bá ti ṣẹlẹ̀ tán ni wọ́n á ṣe máa wá wá ìyanjú sí ìṣòro yẹn ṣùgbọ́n ọlọ́run sọ fún ní bí ibi tá a kà láàárọ̀ yìí ó ní àwọn tó bá ń ṣerú nǹkan yẹn ó ní wọ́n máa ké pé wọ́n ò ní dáhùn wọ́n máa ṣàfẹ́rí òní kùtùkùtù nídàjí ṣùgbọ́n wọn ò ní rí wọn ò ní yọjú sí wọn nítorí pé nígbà tó yẹ kí wọ́n olúwa wọn ò wá olúwa ṣùgbọ́n nígbà tí ìṣòro bá dé la mọ̀ wípé aṣọ ti sọ nǹkan nù ẹ mọ̀ wàá jẹ́ kó dìgbà yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò bọ́n fm rédíò nílùú èkó ọlọ́run fẹ́ràn yín ẹ̀yin náà tètè mọ wá ọlọ́run kí àkókò ìdààmú tó dé lórúkọ jésù ìdààmú ò ní bá yín wàhálà ò ní bá yín yorùbá gan máa ń sọ wá ní ayé ò tọrọ bí ọ̀pá ìbọn ohunkóhun ló lè ṣẹlẹ̀ síyàn ní ìgbàkúgbà ẹ̀rí rí wàhálà ẹ̀rí rí ṣòro lórúkọ jésù ọmọ ayé ò ní dìde sí i lórúkọ jésù ọ̀nà yín ò ní dàrú lórúkọ jésù bẹ́ẹ̀ tí wọ́n mú olúwa ọ̀nà àlà ọkàn yín abalẹ̀ ìrànlọ́ wá dìde fún yín agbára láti wá olúwa agbára láti ṣàfẹ́rí olúwa lórúkọ jésù kò wọ inú gbogbo ènìyàn tó ń gbò mí láàárọ̀ yìí kẹ́ ẹ sì ṣe rere kọ́nà yóò là sí rere kò dára fún yín lórúkọ jésù ló àwa àmì àmì àmì lórúkọ jésù àyà ó dàbọ̀.
1: Band FM
2: 92.9 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adupe fun Olorun oba to ji wa laaro yi pelu dunu pelu ayo. Oruko mi ni Alhaj Imam Abdulgani Adebayo Igiganga, the Grand Chief Missioner Ayatullahi Ummatul Islam Society of Nigeria. Àwọn àṣẹ àgbà fún ìnáwó àgbà gbogbo olùjẹ ṣàtẹdó ọlọ́run àwa bí ọ gbogbo rẹ èyí tí ń bá ọjọ́ èmi sọ̀kalẹ̀ ọlọ́run ṣàpin kan wà gbogbo aburú tí ń tẹ̀lé ọjọ́ èmi ọlọ́run mọ́jọ tọ́ sẹ́nìkẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run àdáwọlé àdọ́kànlé wa ọlọ́run jọ yọrí síbi tí ọmọ dùn mọ́ wa ọlọ́run aláìláhà ìlọ́lá our ministers, our senate, our rep, our chairman local government, ati councillor, to vidori gbogbo awon protocol olohun o sa ko won mo se o nitori pe ton ba da awon na lori wa ori bare ti dara yo ko da olohun mo jori wa buru olohun mo sa sanu gbogbo wa ojo eni ojo re ni ojo je fun wa gbogbo awon alase ile ise gbon fm 92.9 atoro lodo olohun fun ko kan won ase yori dunu ti lo bi aseje olohun mo sa ba se fun olóhùn nẹbi lọdọ ọlọrun orúkọ tèmi ni alhaj imam abdulgani adebayo igiganga grand chief missioner ayatollah ummatul islam arawa ṣe àgbà fún ìnáwó àgbà gbogbo olùjẹ ṣàtẹdó assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Band FM

0: yotna ifesu wakbo.
1: Hey, Carol.

fẹ́ afẹ́jú rédíò afẹ́dẹ́ fẹ́ yọ. Àpàtẹ èdè ó kú fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn á fi níwọ̀n ara wọn. Nílé-iṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèlè. Ìfẹ́sọ̀wọ́pọ̀ ọmọ èjèèjì 92.9 àwọn arápèdè kínú elédè ókùn tó bá gbọ́ bó ṣàwùsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè igbó. Ọ̀gá ni wọ́n nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́nbélé níbi ká má fi pọpọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmì ìjìnjìn tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ. Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmì ìlẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

Yeah, yeah. That's my

Bon FM 92.9 se ri pe o to ka ma gbadura o to ka ma wure o to ka ma se asalatu tori pe won ni gbogbo alangba lo danu dele a mo eti inu tori gege bi baba to se waasu fun wa nilana si kristeni se so oni ki so joja laare kono gbogbo awon adura ta ba ti gba sile a ma sise fun ni nigba ti o ba fe dabi pe iko fe dojuru a ma yo ni ninu ofin a ma yo ni ninu lasigbo a ma yo ni ninu ilahilo a ma yo ni ninu idarudapo gbogbo adura ti a ba n gba nisin ajo ladura o e ma ye ka fa adura sile e je ki a tubo ma gba adura olorun ran wa lowo tori pe awon abinu eni won po won ju egbagbeje lo a o pe asebi olorun wa nbe looto ni olorun ki se bi sugba awon emi kan wa to ye pe won fe ju ile aye ta nlo lo lowo lowo awon ita ma be won lowo e ton ba ti mo ti won je sugba adura ta ba ti gba a gba wa niru owo awon to ju wa to fe ju iran wa lo yen a ditu laye ti won so o ti won ri niyan tori pe bibeli na je ko ya pe nigbati olorun da aye ati orun aye isaju olowa wa ni juju ki lo mu wa ni juju awon agbara kan ni awon emi kan ni olorun o sa lo wa o gba wa niru owo awon agbara be awon ilekun aye raye abayo ti n te gbori soke eyin enu ona eyin ilekun aye raye ke je ki o ba ogo o sa bewu sinu ni to je pe o na lo fowo ara eko awon emi nbe o egbo ngba ti awon olorun pejo ni ajule orun olorun won ni satani na si farahan olorun a bi pe bolo ti nbo ni keri du ayato orun ina ni o ni gbogbo aye ti buturu e ki wa se oni ku won atawon soja to ina e je ka gbadura won e ka gbadura gidigidi a nilo adura o ti olorun o le ja fun wa gba ti a ba nilo owo ola di wa mu a wa pelu wa lagbara bond lawa ta n gbe n da bi edun ta ro bi owo tori pe shotun shosi ni wa aiba bi kankan je olorun a wa pelu wa lekan si abiodun fọlọ ṣọ lorukọ tèmi àdìsá ìkọ ìkọ olókun ọlá ọmọgi mẹrin lè bá já ṣe lórí wọn ni ká ṣe gi orógbó lórí torí olórógbó lẹbẹ ṣọgbó ká ṣe gi obì lórí obì ní bí kúbàrún ká ṣe gi ata lórí ẹmí tí ò jata ẹmí yẹpẹrẹ ká má wàá ṣèkà ká má fewé òwú nùdí torí ta bá kó aṣọ ni wọn á fi gbé ní sin kò sáṣe kò sí dìde yọba bọ́rálẹ̀ wọn àjọmọdún kò sáṣe kò sí dìde yọba bọ́rálẹ̀ wọn àjọpọ̀ kò sáṣe kò sí dìde yọba bọ́rálẹ̀ wọn àjàyá aṣọ lè dìde ènìyàn èèyàn bo ni lára ju aṣọ lọ èèyàn láṣọ yìí èèyàn èèyàn ní gbéyàn dépò lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá gbogbo ẹ̀dá tá a mú bora bí aṣọ ayé ò ní gbà wọ́n lára wa láṣẹ tí èdèmàrè aṣọ aláwa ayé ò ní tako sí lágbára elédèmàrè èmi náà kan náà ni ìpòrò mọ́kọ́mọ́kọ́ lọ́rọ̀ mo bá kọ́ ni lọ́rọ̀ mo bá kọ́ ni lẹ́jọ́ àwùjọ rẹ̀ mo bá tẹ́ni wíjọ́ kí wọ́n òwúrọ̀ rẹ̀ má bàa gbọ̀n lẹ̀ ṣé mo yóò bí kẹ̀tẹ́ fún gbogbo ọmọ tiẹ̀ bá gbogbo gbogbo aláàrí sàn-án-gan àwọn alálòkó márààrún mi abodògùn láàrin kan aboríṣu tó bolè lébi abiríṣu bàkàtà lébi ẹni fẹ́ jíjà du ẹwà ẹni kó má gbà kúrò kọjá torí àlọ́mọ agúnlẹ́wà bí òyìnbó ìpínlẹ̀ lọ́ba pìtì pìtì ọlá àwọn alọ́mọ bá pìtì pìtì ọlá àwọn ọba tó làlàlàlà tó làlàlàlà tó làlàlàlà tó sílẹ̀kùn ọ̀là lẹ̀ bond fm lawa 92.9 à ń ṣeun gbogbo pẹ̀lú àṣẹ ìlédèmọ̀ ẹja tún gbà báyìí.

0: pín ìṣẹ̀dá tó fẹ́ ní ìtàn rere láyé yín dà. Ó bá tó yí ìtàn ayé jábìsì padà sí rere ṣì wà láàyè síbẹ̀. Ìjọ ìmọ́lẹ̀ ọlọ́run aláàyè láti ìlú Èkó ló ló yá níbi ìpàdé àdúrà ìsọjí ìta gbangba. Ọlọ́jọ́ méje gbáko pẹ̀lú àkòyí ìtàn mi gbọdọ̀ yí padà sí rere. Ìsọjí ti máa bẹ̀rẹ̀ láti August 26th. Àwa parí ní September 1st, 2026. Akọni wòlíì Prophet Rotimi Ilésanmi aka Bàbá Sioni lọ́lọ́run máa lò pẹ̀lú àwọn ọkọ̀ ọlọ́run mi láti bikíbi tẹ́ ẹ bá ti gbé ń bọ̀ wá. Mo ṣe láti sango sí òkè ọ̀rẹ́ àbí ẹ̀yin tí owó dé iye wa ìlàrò òkèríjà ọjà owó dé adóodu ọ̀tà alápòtí ẹ bá bọ̀ tààràtà. Ó ṣọ̀kadà lẹ́gbẹ́ sọ pé ọjà owó dé láti bọ́lẹ̀ ní Awuko Alagba Primary School. Pápá ìṣeré ọ̀hún la ti ṣe o lówó dé iye wa ìpínlẹ̀ Ogun. Nígbàtí ìsọjí ìtìjí ìrókò máa wáyé ní 5th of September 2026 níwájú àfin oníkọ́ ìdí ìrókò ọ̀bọ̀dà by 5 PM daily. Ẹ̀lú Bàbá Sioni 0706 717 0079. Jésù lolúwa.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni Wòlíì Olúwa Rótìmí Ilésanmi Bàbá Sioni. Mo kí yín pàápàá ará mi olùfẹ́ ní ìlú Owódé àti agbègbè rẹ̀ pátá wípé ẹkú ìpàdé àdúrà ni ó kọjá bẹ́ẹ̀. Ìròyìn ò tá fojúbà bẹ́ẹ̀ ni àfi ẹni tó bá ẹni tó bá débẹ̀ ló lè ròyìn bẹ́ẹ̀ ni. Lónìí ẹ má pẹ́ dé o torí Olódùmarè Jésù Kristì yóò rìn láàrin wa lónìí ju ti tàná lọ. Gbọ́, kò sí ti Ọlọ́run ò lè ṣe. Tó bá kọ́lé dẹ́nà tó ò parí ẹ̀, kọ orúkọ street yẹn kó máa mú bọ̀ àbí orúkọ àdúgbò yẹn kọ ọ́ sí pépà bó bá lè kọ́ ní ọbẹ̀ ẹ̀kọ́ kó máa mú bọ̀. Tó bá jẹ́bi tó lè sáré lọ láàárọ̀ kó tó dìrọ̀lẹ́ lọ bu iyẹ̀pẹ̀ ẹbẹ̀. Bẹ́ẹ̀ ni ìwọ tó fẹ́ lọ lóyìnbó mú passport ẹ máa mú bọ̀. Bóyá ọmọ ẹ kan wà tó jẹ́ wípé ìgbé ayé ẹ ò tẹ́ ẹ lọ́rùn, mú àwòrán ẹ dání tàbí kó kọrúkọ ẹ sí pépà funfun kó máa mú bọ̀. Gbọ́, èmi máa lágbára. Ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tó dàbẹ́ ni pé iṣẹ́ ọwọ́ yìí ò tí pèsè fún yín bó ti tó àti bó ti yẹ. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn, mú irinṣẹ́ méjì mẹ́ta mú wá. Ò ń tajà ọjà yẹn ò tí gbé ẹ sókè bó ti fẹ́. Mú méjì mẹ́ta díẹ̀ díẹ̀ lára ẹ̀ á gbàdúrà sí ó dá padà. Ká tó parí ìsọjí yìí, ó dá lójú pé ó sì kọrin ọpẹ́, ó sì mọyì Ọlọ́run. Bẹ́ẹ̀ ni èmi kan mo wí Olódùmarè ni. Ẹ mọ́ gbàgbé Tọ́lọ́run ni a ṣe lónìí. Gbogbo yín pátá ẹ mú tẹ́ǹtà tí irinṣẹ́ yín ẹ mú wá. Ìwọ tó ń wáṣẹ́ mú sátífíkẹ́ẹ̀tì ẹ dání. Ó kàwé ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe yẹn sálárì tó ń gbà kò tiẹ̀ wọ́ ti sàtífíkẹ́ẹ̀tì ọwọ́ ẹ. Ṣe fọ́tọ́kọ́pì sàtífíkẹ́ẹ̀tì yẹn kò sì mú wá. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn, ṣé contractor ni yẹn tàbí building contractor tàbí supplier? Ẹ̀já pàdé lónìí àní mímí fẹ́ mì sẹ́ ẹ̀ pàápàá jùlọ gbogbo ẹ̀yin hairdresser àti tailor. Ẹ gbọ́ ẹ̀já pàdé. Ètò wá dàbí rẹ̀ ni pé ẹ̀yin olùtajà bó jẹ́ yẹ kan bó jẹ́ méjì nínú tó ń tà, Olúwa ní ká mú dání wá síbi ìsọjí owó dé yẹn lónìí. Mo fẹ́ súre fún ẹ, lẹ́yìn ẹ̀ màá tún gbé address ibẹ̀ yẹn màá gbé sí kẹ́ ẹ lè gbọ́ dáadáa èyí tẹ̀ tí gbọ́ tẹ́lẹ̀. Orúkọ Jésù mo gbàdúrà ó ní wáyé ẹṣàn níbi tí àwọn ẹgbẹ́ rẹ tí wọ́n ti ń ṣiṣẹ́ díẹ̀ tí wọ́n ń là rẹpẹtẹ gbọ́ ó ní ṣe wàhálà ṣe kúdórógbó ó ní ṣe lásán nínú ayé. Ẹlòmíì kó tó gbé nǹkan re ṣe níwọ̀nba ṣe ládàjọ tá lágùn lágùn ogun wọ̀nyí ṣẹ́ lára rẹ lónìí. Gbọ́ lọ máa ṣe rere pẹ̀lú ìrọ̀rùn gbogbo ẹ̀wù agbára káká kéèyàn tó gbé nǹkan re ṣe lónìí ẹ̀wù yẹn ya dànù lára rẹ. Ẹ̀mí mímọ́ wọ̀ ẹ́ láṣọ ògo ọmọ tó bí ọ̀run wọ̀ ọ́ ní aṣọ ògo lọ́rọ̀ àánú gbà. Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run ẹ tẹ́tí sílẹ̀, ẹ̀yin ìlú tó yí owó dé kan ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ lè gbọ́ ọ̀rọ̀ yìí pàápàá jùlọ tẹ bá ń bọ̀ wá sí ibi ìsọjí. Aago márùn-ún lónìí ìpàdé tún ti bẹ̀rẹ̀. Aago márùn-ún ìrọ̀lẹ́ òní ni o, aago márùn-ún ìrọ̀lẹ́ ìsọjí tún ti bẹ̀rẹ̀.
2: Gbogbo àwa tí a ń bọ̀ wá síbi ìsọjí náà láti ìlú Sango, Ìjú, Ọ̀bẹ́ẹ̀rẹ̀, Oníbùkún, Atan, Ajíbáwo, Òkè Ọ̀rẹ́, ẹ máa bọ̀ wá sí orí pápá iléèwé Awuko Alagba Primary School ní ìlú Owódé. Àwa ti ìlàrò, Ìwòye, Erédò, okenija bakana e ma bo wa si ori papa ilewe ti awuko alagba primary school nibe ni sojina yo ti waye bakana ja wa ti adodo olopanrun alapoti idiota e ma bo wa si ori papa ilewe awuko alagba primary school nilu owode awa ti diroko ajilete ihunbo ajegule e ma bo wa si ori papa ilewe ti awuko alagba primary school nilu owode nibe ni sojina yo ti waye gbogbo eniyan ni ape o a ma reti yin
1: ara mi olufe mo ma gbadura fun e sori gbogbo ofa ati ogun ati epo ti npele e kakiri to ni afidada ko peto oro ninu osi ah ofa ye jade lara re koni ba e o oni ri ko pada nimo loruko jesu koni je ipe re aye oni fi don ewo wo ni fi do omo re wo egbo eyin eniyan yi mo gbadura alejo oran gbo monitoring spirit oju aye asoju okoko asoju awon eni bi eyi to wa ninu ile to ngbe mo pase ina olodumare le won jade jo won danu jo won danu ori ba ko yi pada jesu oluwa wa amen
0: gbogbo iseja to fe ni itan rere laye eyin da ọba to yi itan aye ja bisi pada si rere si wa laaye sibe ijo imole ọlọrun alaye lati ilu eko olori ya nibi ipade adura isoji ita gbangba olojo meje gbako pelu akuyi itan mi gbọdọ yi pada si rere isoji ti maa bẹrẹ lati august 26 awa pari ni september 1st 2026 akọni wuli prophet rotimi ilesanmi aka baba sioni lọlọrun maa lo pẹlu awọn ẹkọ ọlọrun mi lati bikibika ẹ ba ti gbe n bọ wa o se lati sango si oke ọrẹ abi eyin ti owo de iye wa ilaro okerija ọjà owo de adodo ọta alapoti e ma bo tarata o se kada le pe so pe ọjà owo de lati bole ni awuko alapo primary school papa isere owo lati se o lowo de iye wa ipinle ogo nigbati isoji ti di iroko ma waye ni 5th of september 2026 ni waju afi oniko idi iroko boda by 5 PM daily elu baba sioni 0706 717 0079 jesu loluwa
1: alolufe Olorun Olodumare un lo ran mi si aye isoji yen o continue lene isoji ti Oluwa fun mi ni oruko e ta poruko e ni ito mi gbodo yi pada si rere be ni so tele mi so pe ni oruko Jesu ito mi gbodo yi pada si rere so be o gbodo yi pada nitori pe o ki se omo ibanuje o ki se ni ibanuje o ki se talaka o ki se olosi egbo eyin ti eni oro yi e je pade loni o ni bi soji e bi kibi te ba wa egbo iwo to je wi pe o ti niri ipo to wa yi o gaju be lo tele sugbon nisi ko si koko o gbudo pa ito oro ninu osi ja pade loni ikeji elomi ibi ti o gba koja ibi to ogoro eniyan ti gba koja topolopo eniyan ti gba koja to n ba gba be afoju koja kariwo gbogbo awon to si n gba be won foju koja kariwo elomiran alakala ni o nko wa wa ti Jesu le se Jesu le se gbo mo n pe yin si bi soji yi ni iyen o disturb e pe ko ma lo church titi e o le je redeem o le je wona o le je kerubu o le je serafu o le je sele o le je ayoni o le je you can come from any church. This is interdenominational outreach. Are you getting what I'm saying? So now ya ko je ka jo gbadura. So iwo to je wipe to ba tin lo bayi ada bi gba ton di eru le lori elomi bi gba ton di eru wo si lori ni elomi to ba lo bi pe nkankan ntele ni nkan sele ninu aye te ba wo elomi to ba nlo bayi emi yan ma ba soro pe boya ko sise ko se nti o da awon kan won yi ni a fe doju adura ko bibeli wipe e ke pe mi emi yo si gbo o ni e ma se ko ipejopo awon eniyan to ba wa nbe lana nti Olodumare se o koja afenuso o mo wa gbadura gbogbo iwo ti ogun sugbon beja loni ogun sugbon yen teriba ninu aye re ko teriba ninu aye re wa ni olorun wa ni olorun e ma gbagbe ni ola Friday lagbara lowo Olodumare mo nbo ni ilu Isaga ibi ti mo ko orobo ororo yen po e ja pade nbe oni bo ni Isaga te ba ti di Isaga ele lo si Sabo Under Bridge Onijoku Town Hall ibe lati pade eyin ti Sotubo Ikorodu egbodada eyin ti Ogijo Epe Ijebuode ogiri gbogbo yin pata e ti ihun bo e ma bo isun sorry e ti isun e ma bo ni isagba ke wa gba ororo ti osu august nbo na e je ki a lo re gbo oro eri nbo
3: o npa ni ido wa lati ebo e ri ni ni pe lana o pa ko wa lo si ni ara o fe o si pa wa ni o pa ko si e ni wa sa ni o wa lo gbo ororo ba ko senda wa fi ro bu aya ni ati ni mi lese tese ko ti wa wa lo atani o ma ni ya gbe mo fe si ya gbe o lo se se mi o si pa
4: orúkọ ní àti ìbọn ti wá sínú ìsọjí yìí mà.
5: Orúkọ mi ni Adéọlá Adésínà, mo wá láti ìlú Bẹ̀rídé Àgùrá. Bí mo ṣe dúró ìlànlẹ́dì ni mí, àwọn tẹ́nàntì mi máa ń gbalé lọ́wọ́ mi. Tí ẹ bá ti wá gbalé, owó tí ẹ bá ti san wọlé yẹn.
6: Èmi gbàgbọ́ nínú ìjọ àti òróró àti ọṣẹ, mo ní gbàgbọ́ ní orí rẹ̀ gidi gbá o. Ọlọ́run ní máṣe yìí jẹ́. Ọlọ́run ní máṣe jẹ́ ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ̀ ní fọyọ ṣiṣẹ́ ìránṣẹ́. Gbogbo àwọn tó ń gbọ́ kà kí ẹ máa kọ́ wọlé ní ológun láyé àbàlá.
1: Ará mi olùfẹ́, mo gba Ọlọ́run gbọ́, mo sì gbàlédùmarè gbọ́ wípé ìwọ náà wà ní ẹ̀rí. Ṣé rí iṣẹ́ àdúrà àánú tí à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn, ẹgbẹ̀rún mẹ́jọ nìyẹn lórúkọ Jésù. Má lọ ṣẹ́ṣó, sorry, má lọ ṣeun tí ò da, má tọwọ́ bọ tí ò da, má lọ ṣe oògùn owó, má gbàdúrà, má ti ríṣẹ́ àánú kò lò ó, so wàhálà àánú gbà. Ẹ má gbàgbé lórúkọ Jésù, wàhálà àánú gbà. Ẹ já pàdé lóko nínú ìsọjí ti òwòdé, ìwọ ni ẹ̀rí kan. Pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717 0079. Ẹyin tí ẹ fẹ́ iṣẹ́ àdúrà àánú yẹn, ẹ lọ sí ẹyin tí àlímọ̀ṣọ́ ìyànà pájà ẹgbẹ́dá nkankan ìyànà ìjìgbò ìjogún ìjẹgẹmọ ìjẹdòdò gbogbo yín pátá ẹ lọ sí Abaranjẹ Road, ẹ bọ́lẹ̀ ní Alabama bus stop, kẹ wá béèrè ilé bàbá Oyèwọlé then Oyèwọlé street. O tún lè pe nọ́mbà yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0706717 0079. Ẹnìkan gbọ́ mi, mo fẹ́ kọ́ ran ìpàdé yìí lọ́wọ́ bẹ̀rẹ̀ láti 1, 2, 3,000, 4,000 sókè àti ìdá mẹ́wàá bó ti ń ṣe ó sì rà nígbà. Account number church lílé yìí 0069936107 Access Bank. Orúkọ tó wà nbẹ̀, Light of the Living Church. God bless you, it is well with you.
7: 92.9 on FM 92.9
8: Band FM.

Ọlọ́run ni òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó ń gbọ́ mi ní wákàtí láàárọ̀ yìí tó jẹ́ ọjọ́ Thursday ọjọ́ tó ní agbára mo gbàdúrà níbikíbi tó ti ń gbọ́ mi àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀ àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀ lórúkọ Jésù ayé òní jalè ẹ̀mí rẹ̀ gbogbo ẹni tó ń sàmí láàárọ̀ yìí àmì tó fi mọ̀ pé ọlọ́run ló dá ọ àmì tó fi mọ̀ pé ọlọ́run wà láàyè àmì tó fi mọ̀ pé ọlọ́run lè gbéyàn dìde àmì yẹn ó pọ̀ sí ọ láàárọ̀ ẹnìkan ń sàmì ẹni tó yẹ kó mọ̀ tó gò fi jáde ó yẹ pàdé ara rẹ̀ mo ní mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ ó mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ kí má bà á mọ bí mo ti mọ ó yá mọ̀mí mẹ́ni tó yẹ kí n mọ̀ mọ̀mí mẹ́ni tó yẹ kí n mọ̀ ó mọ̀mí mẹ́ni tó yẹ kí n mọ̀ kí má bà á mọ bí mo ti mọ̀ ẹni tó yẹ kó mọ̀ tó gò fi jáde ó yẹ pàdé ara rẹ̀ mose ogo ìbá ti jáde tí ò bá rí aroni ẹnìkan ń sàmì ẹni tó yẹ kó mọ̀ tó gò fi jáde ó yẹ pàdé ara rẹ̀ matthew ẹnìkan wá sọ́dọ̀ mi ní ìkòròdú ó mọ èèyàn níṣejú mi ó pe àwọn president bíi mẹ́ta níṣejú mi ó pe governor matthew ó mọ èèyàn sá ó ló fún mi ní nọ́mbà àwọn kan getting me oh my yes sir say you go there pe won won dey down won wa wo pe ah pelu okiki re yi sugbon ko ra nu gba o mo eniyan de bi amanyan de o mo governor o mo senator matthew sugbon eni kan be to ye ko mo ti o ti mo sugbon gba ti o ti mo ogo to ye ko jade ko jade ta lo sami eni to ye ko mo o ya e pade ara yin ibe mo ti fa ori kan yo mo ni mu mi mẹni to ye ki mo mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ ó mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ kí má bà á mọ bí mo ti mọ̀ ó yá mẹ́ni tó yẹ kí n mọ̀ mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ ó mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ kí má bà á mọ bí mo ti mọ̀ mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ ó mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ kí má bà á mọ bí mo ti mọ̀ kí ló te wé mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ bàbà mú mi mẹ́ni sọ̀rọ̀ sókè mẹ́ni tó yẹ kí n mọ̀ kí má bà á mọ bí mo ṣe mọ̀ mo wí pé mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ ó mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ kí má bà á mọ bí mo ṣe kí ló te wé mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ ó mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ kí má bà á mọ bí mo ṣe kí má bà á mọ bí mo ti mọ kí má bà á mọ bí mo ti mọ mú mi mẹ́ni tó yẹ kí n mọ mú mi mẹ́ni tó yẹ kí n mọ mú mi mẹ́ni tó yẹ kí n mọ kí má bà á mọ matthew àwọn èèyàn mọ president mọ mọ obama mọ mọ clinton matthew mọ mọ trump mọ mọ governor mọ mọ president ṣùgbọ́n kankan bẹ ẹnìkan bẹ bọ́ ọba mọ gbogbo ayé tó o bá tí mọ matthew ò mọyàn láti òní lọ agbára láti mọ àyàn ó yẹ kó bàlẹ̀ ayé rẹ ta lẹni tí mò ń sọ yìí tó yẹ kó o mọ tó o tí mọ ìwé johanu 17 verse 3 ni sà johanu 17 ẹgbọn tó sọ ní verse 3 ìyá ìnípẹkùn náà kí wọn kí ó lè mọ ìwọ nìkan ọlọ́run òtítọ́ àti jésù kristi ẹni tí ìwọ rán matthew kan lè mọ kristi ẹni tó rán ó nìkan ọlọ́run òtítọ́ ìwé philippi chapter 3 ó náà tún wá sọ̀rọ̀ ní pastẹ́ni tó bá mọ gbogbo èèyàn tó ò tí mọ kristi broda nǹkan kù tó ò tí mọ ó kí èmi kó lè mọ ó ní kí èmi kó lè mọ àti agbára àjíǹde rẹ àti alábàápín nínú ìyá kristi nígbà tí mo bá gbà fún ikú rẹ matthew sẹwọ ti mọ ìwé johanu chapter 10 verse 4 ó náà wá tún wọn pé máa gbọ́ ohun tó sọ nígbà tí ó sì mú àwọn agbútan tiẹ̀ jáde ó síwájú wọn àwọn agbútan tọ́ lẹ́yìn
mama onre gbogbo eyin soldier of Christ patapata ojo Monday oni ipade.

kúrò ẹ wọ mọ́tò tó ń lọ sí oyè bèjì ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹ rẹ orí òkè náà mọ̀ wọ̀ ní lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apatẹ rẹ ẹ ti gbórí òkè ẹ kà bèrè bàbá èké fọ sẹ́wọ̀n gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó gorí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹjọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwa matthew ṣé wọ́n mọ̀ sí ọmọ rẹ ìgbọ́ wá sí 1 john chapter 2 mo láìkí ibẹ̀ yẹn gan verse 3 4 john chapter 2 verse 3 nípa èyí lámọ̀ pé àwa mọ̀ bá a bá ti ń bá òfin rẹ̀ mọ́ ṣé wọ́n mọ̀ agbára láti mọ̀ ó yẹ kó gbàdé ayé ìgbọ́ wá dé john chapter 14 ibẹ̀ yẹn ló ti parí ọ̀rọ̀ ní verse 6 john chapter 14 verse 6 jésù wí fún pé èmi gángá ní ọ̀nà àtòtítọ́ àti iye ẹni tó bá fẹ́ dọ́dọ̀ bàbá bí ò ṣe nípasẹ̀ mi matthew so ti mọ̀ ó ń lọ̀nà ó ń lò títọ́ ó ń nìyẹ tó bá ń gbọ́ mi lójoojúmọ́ tó ti mọ̀ ó ń ní ọ̀nà kúrò nínú àìsàn ó ní ọ̀nà kúrò nínú failure ó ní ọ̀nà kúrò nínú ẹ̀gbọ́n òdílé ó ní ọ̀nà òtítọ́ iye kò sẹ́nikẹ́ni tó fẹ́ déwájú bàbá bí ò bá ṣe nípa rẹ̀ ẹni tó ń gbọ́ mi lónìí agbára láti mọ̀ ó yẹ kó gbàlé ayé rẹ̀ matthew onímọ̀ntọ́ ṣe pẹpẹrẹ òtún abíbẹ̀kọ ní challenge láàárọ̀ yìí nìbàdàn ẹ̀yìn tẹ̀ ń bọ̀ láàárọ̀ yìí aago méje sáago mẹ́wọ́ 10:30 lónìí ìwọ náà tètè dé ohun tá ń ṣe lọ́wọ́ à ń tú orí sílẹ̀ lọ́wọ́ deliverance orí àwọn èpè tí wọ́n ṣe níbìkan tó wá sọ́dọ̀ tiẹ̀ matthew àwọn èpè tí wọ́n ṣe níbìkan tó ò mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ṣe wípé lágbájá yìí gbogbo ìran rẹ báyìí ni ó rí fún ọ ìwọ kọ́ ló ṣe ṣùgbọ́n ẹni tó jalè ní wọ́n ṣépè fún wọ́n wá sọ pé gbogbo ìran rẹ̀ ṣe bíbí àásì ebó ń lọ sẹ̀ kí ló ka gbogbo ìran rẹ̀ èpè yẹn ó dẹ̀ bọ́ sórí ìran rẹ̀ ó dẹ̀ ń jà lọ ẹnìkan ṣàmì gbogbo ń táyé ti sọ sí ẹlẹ́dàá rẹ̀ tó fi dá ọjọ́ láàárọ̀ yìí ayérayé yìí dànù orí ẹ mo fi sọ pé kí n fẹ́ nìkan hàn ẹni tí ń jẹ́ jésù olùgbà láti mi ó rà mí padà ó sàánú mi ó ní mo fi ń kọni fún ọ pé mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ ó mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ kí n mọ̀ bá a mọ̀ bí mo kí n lẹ̀wé mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ bàbá mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ ó mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ kí n mọ̀ bá a mọ̀ bí mo. Matthew lọ́jọ́ mo mọ̀ àìsàn disappear Matthew wọ́n náà sá mọ̀ nǹkan ọkùnrin mi ò ṣiṣẹ́ ńgbà mo mọ̀ nǹkan ọkùnrin ọbẹ̀ rẹ̀ ṣẹ́ Matthew mọ̀ ń tọ̀ lé kí n tó mọ̀ nígbà mo mọ̀ ọmọ 25 years kí n tọ̀ lé sọ́dà bẹ́ẹ̀ gbogbo stop Matthew ẹni tó yẹ kí n mọ̀ ìdí tí ń yọ bí i pàlípàlí abẹ́ẹ̀kọ́ ìyẹn náà wọlé matthew èmi náà wà dọkàn ìtàlú ẹkọ ni látòní lọ ayé rẹ gba ìrà padà wọ ọmọbìnrin tó ń sunkún lórí òkè lọsẹ tó kọjá yìí ẹtọ rẹ ti ń gbà láti odidi ọdún méjì kò rí gbà mo ní máa bọ sọdọ mi lórí òkè ìwọ wa kàn wá lọjọ mẹta tọ bá ti lọjọ mẹta nígbà ó pé ọjọ mẹta ó bú sẹkún gbà mo ní kílódé dábì wọn ti rì ní ṣe wọn ti rì ní ṣe ibo ẹ wà láti ibẹ èmi kọ yẹn toró wá sójúbọ rẹ mo fi hàn mo fi jésù hàn nígbà orí jésù ọwọ́ àlọ́ láti gba ẹ̀tọ́ ẹ̀ níbi tán gbèsè ìwọ náà ayé ti dá ọ dúró ṣùgbọ́n lónìí agbẹ̀tọ́ ẹ̀ padà lára ẹ̀ agbogbo ẹ̀ padà lára ẹ̀ agbà padà ó gbà padà ọ̀hún sí fún ọ. Programu ti máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ Monday ó màmá ni ó ti ní agbára báyìí ó ti gbẹnu tán orí òkè nìyẹn ti máa ń wáyé orí òkè ló mọ wọ ní ìlú apatẹ rẹ ẹyin tẹ ẹ bá ń bọ soldier of Christ àwọn wo ni soldier of Christ àwọn ikọ̀ olódùmarè àwọn àríjú ọlọ́run àtàwọn tí wọ́n gbà fún kristi wípé òun ni ọ̀nà ìwọ tó gbà pé jésù ó lè bá ọ pàdé ẹnìkan ní dádì mo fẹ́ rí ó rí mi lórí òkè èmi ò kúrò lórí òkè gbogbo ọjọ́ monday orí òkè ló mọ wọ ibẹ̀ ló bá mi máa bọ̀ ńbẹ̀ bí àjọ finá kaná aago méje àárọ̀ sí aago méjìlá ń ló máa fi rí mi o àwọn tán bá tètè dé àwọn 50 náà máa kọ́kọ́ rí mi o lórúkọ jésù ayé rẹ gbà yanu. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀yìn ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹgbẹ́.

pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróró yàn tún ìṣòro alágbára ńlá láti máa gbàgbá fún gbogbo onípojúpo ènìyàn agun méjìlá òróró kẹjọ ìṣòro alágbára ńlá yóò máa wáyé ẹni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ táwọn ẹgbẹ̀rún kan ogún tó bá wà tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́ táwọn ọmọ iléèwé tún máa gba báárọ̀ méjì méjì tí bàbá àdúrà ẹ̀ ké pọ̀ tí sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló ń bọ̀ láti ìkòròdú gaj ẹ̀wọ̀n mẹ́rùwá tàbí micra tó ń lọ sí èrò ẹlẹ́gbẹ́ ẹ sọ kalẹ̀ ní gbẹ́jà bọ́stọ̀ ẹ sọ dẹ́sùn ní kejì títì ẹgbẹ́ ọ̀kadà kẹ́ ẹ sọ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà ẹ̀ ké pọ̀ tí sẹ́gun lẹ́ lọ àgbẹ̀ yé débẹ̀ ẹ tún lè gbé tẹlifóònù nọmba yìí 08066481455 owó ọjọ́ Friday.

0: ṣàkíyèsí odò wúníwúní tó dọ́gbọ́n fún lọ́wọ́ ọ̀sán àná lọ́wọ́ agbègbè kan tí mo sọ. Lónìí náà tí í ṣe ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 ṣe rí exactly bí ojú ọjọ́ ṣe pọ̀dà lánàá lọ́wọ́ aago mọ́kànlá àárọ̀ àná tí kùrùkùrù bo oòrùn lójúmọ́lẹ̀ tí òjò lọ́gbọ́n ṣú pẹ́pà ọ̀gbẹ́ kan lójú sọ́nà bẹ́ẹ̀ náà ni ojú ọjọ́ wa lónìí yóò ṣe máa ṣe. Ṣùgbọ́n ìyàtọ̀ díẹ̀ tó kọ̀ wá ní ti tèmi ni pé láti nǹkan bí aago kọ ọ̀sán lọ láti bẹ̀rẹ̀ sí ní gbìn ariwo ìrókòkò òjò tó bá dàpọ̀ mọ́ra àti atẹ́gùn tútù. Àárín àsìkò yìí náà ni òjò sáré fún wúrúwúrú fún bí ìṣẹ́jú méjì sí mẹ́rin kí aago mẹ́rin ìrọ̀lẹ́ kó tó lù. Ìyẹn fún àwọn tó ń gbé ní ìpínlẹ̀ Ògùn, Ìkòròdú, Àlìmọ̀ṣọ́, Ìyànà Ìpẹ́jà, Ẹgbẹ́dá, Ìkọ̀tún, Ìgọ̀dọ̀, Ìyànà Ibà, Ṣàṣá, Ìpẹ́jà, Yọ̀bọ́, Kàndé, Ayétọ́rọ̀ Ìtẹ̀lẹ̀, Kwara, Agege, Ọmọlẹ̀, Òjòdú, Bẹ́gà, Ondo, Ondo State, Ìkẹjà, Maryland, Yaba, Ọjọ́ta, Ìjàyẹ Ojókoro, Abúlé Ẹ̀gbà Mẹ́rọ, Tófídé, Sango Ọ̀tà, Ìjoko, Àgbàdo, Ṣẹ́gámù àti Ìjọ̀bú Òde. Ṣùgbọ́n ní Èkó, Yọbálẹ́ndé, Lagos Island, Lekki Ajá, Ìkòròdú lẹ́ẹ̀kọ́sí, Ẹ̀pẹ́, Surulere, Ìpápá Ìgbọ̀mú, Festac, Badagry, Lọ́sítẹ́mù Ẹ̀bọ̀dà, Oṣòdì Sọ̀rọ̀ Mushi, Oworo àti Bàrígà. Láàárín ìsìn tí mo ń ṣètò lọ́wọ́ yìí, bóyá kí n sọ pé kí ilẹ̀ tó mọ́ ẹ máa retí òjò wọléwọlé pẹ̀lú ariwo ìrókòkò òjò tó máa dàpọ̀ mọ́ ara ládùúgbò yín lẹ́yìn òòrùn ajáde tán. Àwọn apá ibì kan náà ìdájí àti ọ̀sán ẹ̀yẹ méjì ni òjò yá sáré fún. Tòkò ní jùbá yìí lọ ẹtúpàdé mi ní àsìkò ìkan náà ní ọ̀nà agbọ́rọ̀ lọ́run. Ọ̀pọ̀lọpọ̀ Abiodun Fọlọ́ṣọ́, Balikris Ayípọ́lá, Lolótù, Olúmìdé Ọlálérè, Olúmayé ti lórúkọ tèmi. A kú ìdájí o.
1: Band FM.

0: ìgbé ayé tó ní ìtumọ̀. Limit 100 MTN. Iléeṣẹ́ MTN Nigeria. Ó ń ṣonúbọ̀ wí ètò yìí ọ̀rọ̀ àgbà. Ẹ pàdé wa lórí àwọn àti ayélujára wa. Instagram ọ̀rọ̀ àgbà 247. TikTok ọ̀rọ̀ dot àgbà 82. Abdulrazak Abdulgani, Mr. GRA. Olóko mi, iléeṣẹ́ MTN Nigeria. Lókè lókè ńlá bó ṣùpá, ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó. Lókè mẹ́mọ̀ lọ, ẹ̀kú ìkàlẹ̀.
1: Ọ̀rọ̀ àgbà yẹ̀ wò, ẹ̀kẹ́ àgbẹ̀yẹ̀ wò. Ọ̀rọ̀ àgbà rẹ̀ wò, ẹ̀jẹ̀
2: Band FM
3: 92.9.
4: Band FM 92.9. Níbà yẹ jẹ́ kí a lọ sórí ètò àìtó yín, eré òwúrọ̀.
5: Orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí, wòlíì Adéníyì Olópọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá ẹ káàárọ̀ sà.
6: Ó gbọ́mà ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
7: Hallelujah.
6: Olúwa ṣeun.
7: Ẹ ṣe o.
6: Bàbá mi ṣeun.
7: Ẹ ṣe o.
6: Ọjọ́ àánú náà rè o.
7: Ẹ ṣe o.
6: Ọjọ́ ìṣerere. Ọjọ́ títo Olúwa.
7: Ẹ ṣe o.
6: Ọjọ́ pípẹ́ Olúwa.
7: Ẹ ṣe o.
6: Ọjọ́ ìfarahàn.
7: Ẹ ṣe o.
6: Ọjọ́ ìgbédìde.
7: Ẹ ṣe o.
6: Ọjọ́ ìpanilẹ́rìn. Ọjọ́ ìmú ẹkún kúrò lọ́nà ẹni.
7: Ẹ ṣe o.
6: Ọjọ́ ìgbéni sókè ìwọ́láyìn lógo.
7: Ẹ ṣe o.
6: Ọlọ́run àánú o ṣe. Ọlọ́run májẹ̀mú o ṣe. Ọlọ́run tí gbogbo ayé ń ti ọwọ́ rẹ̀ gbàṣẹ. Ìwọ ni láéláé.
7: Ẹ ṣe o.
6: Ìwọ ni láéláé.
7: Ẹ ṣe o.
6: Adúpẹ́. Ó ṣe Ọlọ́run kan nu lékòó náà yín kó máa jó kó máa jó kó máa jó.
8: Mo dúpẹ́. Mo rí àánú gbà o.
6: Àwọn tó bá rí àánú gbà kò sọ̀rọ̀.
8: Mo dúpẹ́. Mo rí àánú gbà o. Sórí kì í ṣe gbogbo ènìyàn. Mo rí àánú gbà.
6: Ayé wípé èmi kì í ṣe òǹdí alágbára.
8: Èmi kì í ṣe òǹdí alágbára.
6: Èmi ṣe ìjẹ fún àwọn ìka.
8: Èmi kì í ṣe ìjẹ fún àwọn ìka.
6: Agbára mi kì í ṣe ti tẹ́ḿpìlì Sàtánì.
8: Agbára mi kì í ṣe tẹ́ḿpìlì ti Sàtánì.
6: Agbára mi jẹ́ tẹ́ḿpìlì Olúwa.
8: Agbára mi jẹ́ tẹ́ḿpìlì Olúwa.
6: Èmi ò ní bara mi jẹ́.
8: Èmi ò ní bara mi jẹ́.
6: Òkùnkùn sì ní bà mí jẹ́.
8: Òkùnkùn sì ní bà mí jẹ́.
6: Èmi kọ̀ láti wà láàrin àwọn ènìyàn búburú.
8: Èmi kọ̀ láti wà láàrin àwọn ènìyàn búburú.
6: Okùn títa ti bọ́ sí ọwọ́ mi níbi dídára.
8: Okùn títa ti bọ́ sí ọwọ́ mi níbi dídára.
6: Èmi ní ogún rere.
8: Èmi ní ogún rere.
6: Ayé ò ní fi ìlàkàkà mi ṣòfò.
8: Ayé ò ní fi ìlàkàkà mi ṣòfò.
6: Àṣìṣe mi ò ní dúró lòdì sí mi.
8: Àṣìṣe mi ò ní dúró lòdì sí mi.
6: Olúwa yóò darí àṣìṣe mi jì.
8: Olúwa yóò darí àṣìṣe mi jì.
6: Ayé ò ní fi ìlàkàkà mi jóná mọ́.
8: Ayé ò ní fi ìlàkàkà mi jóná.
6: Èmi ò ní ní ìjákulẹ̀ ní bèbè àṣeyọrí.
8: Èmi ò ní ní ìjákulẹ̀ ní bèbè àṣeyọrí.
6: Èmi ò ní ní ìrẹ̀sílẹ̀ ní ọjọ́ ayọ̀ mi.
8: Èmi ò ní ní ìrẹ̀sílẹ̀ ní ọjọ́ ayọ̀ mi.
6: Èmi ò ní sọ ìrètí nù.
8: Èmi ò ní sọ ìrètí nù.
6: Èmi yóò farada títí ọwọ́ mi yóò fi bá.
8: Èmi yóò farada títí ọwọ́ mi yóò fi bá.
6: Ìmọ́lẹ̀ mi yóò di dandan.
8: Ìmọ́lẹ̀ mi yóò di dandan.
6: Èmi kì yóò padà lọ́wọ́ òfo.
8: Èmi kì yóò padà lọ́wọ́ òfo.
6: Èmi ò ní pàdánù ìkórè mi.
8: Èmi ò ní pàdánù ìkórè mi.
6: Àwọn ọmọ mi ò ní pàdánù ìkórè wọn.
8: Àwọn ọmọ mi ò ní pàdánù ìkórè wọn.
6: Aya mi ò ní pàdánù ìkórè rẹ.
8: Aya mi ò ní pàdánù ìkórè rẹ.
6: Àmì.
8: Àmì.
6: Mo sọ fún ọ pé ohun mẹ́wàá ló mọ̀ nípa ìròyìn ayọ̀. Ìkíní ni wípé Ọlọ́run ní bẹ́ẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ní bẹ́ẹ̀ díẹ̀. Jeremiah 29:11. Mo mọ èrò tí mo rò sí. Èrò àlàáfíà ni kì í ṣe fún ibi. Láti fún yín nígbà kẹyìn tó ní ìrètí. Mo mọ èrò tí mo rò sí. So ẹni tó ń fún ní ìròyìn ayọ̀ ni Ọlọ́run. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Èmi Ọlọ́run mo mọ èrò. Kì í ṣe bọ̀dẹ́. Kì í ṣe ìjọba orílẹ̀-èdè yín. Èmi Ọlọ́run mo mọ èrò tí mo rò sí ọ. Ìkejì ni wípé gbogbo ìròyìn ayọ̀ tá à ń fún yàn a máa ran ẹnìkan sí ni. Gbogbo ìròyìn ayọ̀ tí a bá ń fún yàn ẹnìkan la máa ń fi ran. Bẹ́ẹ̀ni nínú Luke chapter 1:26-28 wọ́n ní àṣírí angẹlẹ̀ Gabriel láti ọ̀run wá kó máa bọ̀ ní ọ̀dọ̀ Maria ẹni tí ń gbé ìletò kan tí olóró. Torí nígbà tí wọ́n bí Jésù ń bẹ̀ ní Nasareti ohun tí wọ́n sọ ni pé ṣé ohun rere kan lè ti Nasareti jáde wá. Orí ibi tí ẹ ò lérò ni ibi tí ayé ti kọ̀ ọ́ tí wọ́n ti kẹ́gàn tí wọ́n ti ní kí ló máa jáde láyè rẹ̀ ògùn ó jáde. Wọ́n ní kí ló fẹ́ jáde Nasareti sóhun rere kan lè jáde ńbẹ̀ sóhun rere kan lè jáde ńbẹ̀ ògùn àgbáyé lè jáde ńbẹ̀. Nínú ilé ẹ̀yẹn náà tí mò ń wé ògùn àgbáyé ò jáde. Ṣùgbọ́n kẹta tó bà mí lẹ́rù ni wípé ẹni tá a bá rán ayé àmọ́ dí wọn lọ́wọ́ wọ́n máa ń dí oníròyìn ayọ̀ lọ́wọ́. Òun lẹ rí nínú 1 Thessalonians 2:18. Ọ̀gá Paul ni mo fẹ́ tọ̀ yín wá lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì ṣùgbọ́n Sátani dá mi dúró. Sátani dènà mi ó dè mí lọ́nà. A tún rí nínú Daniel chapter 10. as 10 to 13 won gbo ni royin ayo dide fun Daniel en to ngba adura fun dide orilede kan won gbagbo wi pe adura re fun orilede ko ni se bo ba ngba Daniel kan so lo tu orilede kan sile so mo duro pe won wa prayer partner fun Nigeria that's why gbogbo igba ta ba ti dori afefe la mo so pe ko lo ngba wa na Nigeria lowo awon kan ti pe mi pe si ogun e so adura la wa nilo ni esin ni abi ka won joba wa se toto adura na ni o mo se toto nte mi gbagbo le mi so adura na ki se pe nbe se pe fun won e be olohun ti won Daniel nikan so joko ti orilede kan olohun de gbo balogun ilu yen yari ni to tin gbadura ni pasia o block oju ona sumon baba mi dide o silekun o silekun that's why oniroyin ayo re yen ti won ti de mole a ma tru
9: amen
6: eh ikeni ni wi pe a le fun oniroyin ayo latodo eni to lero odo eni to lero eh en to fokan si ninu act chapter 28 yen ni verse 2 verse 3 verse 4 won ni oko oju omi baba apostle paul won lo fo danu pelu gbogbo ero tin benu e o fo danu si aye agbegbe okun kan ti a npe ni melita akoko otutu si ni won ni awon alai gbede lo si wa nbe won gbede ara won won ni ore ti won se fun won o gonti o wa se ore won da ina fun won ki ina le gbon otutu da won se ore fun won ke won loju ke won ni mu oluwa mo se on tawon ile na bo mi lo oya erekusi yen tin gbe opopolopo oko mi ti won ti mo eyin bo ah anu le ri gba enikan sami lodo eni to lero wa gba royin ayo
9: amen
6: ekeji iroyin ayo a ma wa ni akoko ti a o lero e wo solu to wa ketekete baba e to solu to wa ketekete ni chapter 9 to wa ketekete baba e to solu ni bi ti o lero ni soup o ti wa ogbo le ko ri soup ti won de ton ti fe pada to ti su o ni ese ja wa woli kan bi iranse re lo n soro yen e ja wa woli kan lo yin yo fona wa han wa ibi to o lero royin ayo a jade
9: amen
6: ketekete la won wa oba ni oluwa n wa ite oba lo n duro de en to wa ketekete bi jeans bi nkan lo wo lo sneakers to kan fi n wa ketekete ka kiri en to gafi ofi oti giga re o jamon kankan o gba basketball ko gba nkan gbogbo giga re minus sumo jona la wa gbe te gbogbo israel orilede kan le lowo o di ase ohun ti o lero ni iroyin ayo yo jawo nu
9: aye amen
6: yo jawo be o
9: amen
6: ikefare a ma ngba iroyin ayo ni owo eni ti a o lero owo en ta lero ni akoko ti a o lero ni owo en ti a o lero ni akoko ti a o lero ati ni bi ti a o lero laye ka elomi o le gba pe nigeria le mu eso gidi afu bi gan lo ti sori re mo ni bi lo ti sori
9: amen
6: mo ni bi lo ti sori
9: amen
6: egbo oluwa seun loruko jesu agbo owo ranti re jade
9: amen
6: atun gbagbe re mo
9: amen
6: atun gbagbe re mo
9: amen
6: atun gbagbe re mo
9: atun gbagbe
6: re mo atun gbagbe re
9: mo
6: lato ni lo
9: lati oni lo
6: amen mo fonu eyan dani je ki mo gbadu asi mo ba fonu yen soro ko kan foro kan bi ti mo de won se o di ma je mu mo si ilekun fun iroyin ayo gbogbo ale ti won pa le fonu
9: ere
6: oko ma enikan lati January ko de se en to pe fun kan ayo o ni alert kan kan wo ni fonu iwo ke lo ti yiwo pada bayi agbara ti yiwo pada so pe agbara ti yiwo
9: pada agbara ti yiwo pada
6: so be lekan si
9: agbara ti yiwo pada
6: so be lekan
9: agbara ti yiwo pada
6: mo ba fonu yen so
9: ni oruko Jesu
6: ale ti won pa le fonu yen lori oya ko kada
9: amen
6: be loluwa wi
9: amen
6: be ni woli
9: amen
6: lo fi fonu e gba royin ayo
9: amen
6: lo se yi gangan
9: amen
6: lo gba royin ayo
9: amen
6: be loluwa wi
9: amen
6: be ni woli
9: amen
6: o tun damu mo
9: amen
6: a lo tun damu
9: mo amen
6: gbogbo yin pata e ti mo pe laaro yi ti se Thursday ipade awon odo gbogbo eyin odo eyin ajo lati bere fun yin
9: laaro
6: o ma ba yin se ipade nla fun gbogbo awon odo
9: laaro
6: on the 27 to 29 Thursday to Friday gbogbo odo lo ti eko loko ti won ko ni sese gbogbo odo ti eko ri se won kawe won je kon ka se yori gbogbo odo ti won fe beg di ona won gbogbo odo ti o ki ejo ni ebo ki lo ki ti si ti won ni na won gbogbo odo to fe alaafia ti won ti ta lofa abi awon odo ti won ti ko won bo ogun drugs oluwa lo n fe tu awon odo won si eyin abiyamo e so fun awon odo yin between the age of 16 to 40 come on 27 20 29 come on ni agbara pupo 27 20 29 Thursday to Saturday in ajo nla ni sa mo to ma wa ni oregun lati ku awon eyan gbogbo to ba wa to ba le do oregun won to ba le wa straight ibada mo to ba le wa si oregun mo to ma ko wa wa e o fe ni to na mo to de ma wa ni ko odutan o
10: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyí Olóòpọ̀ Òkú ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún fún yín. Jésù lolúwa.
4: Jésù lolúwa àmì. Kásáwé máa jẹ iṣẹ́ ọjọ́ bíi Director Tayo Kọ́lé Nigeria Enterprises. Wọ́n ní kí a máa kí Alájà Rafiat Ọmọlọ́lá ọmọ Kàlífà Abánigbé ní ìlú Òtú tí wọ́n jẹ́ ìyàtú ní Alájà Ọ̀tà ni mo ṣe kó ní náà ní ọjọ́ bí yín. Ẹ ṣe púpọ̀ ọdún láyé àti ní ààyè rere Alájà Rafiat Ọmọlọ́lá ọmọ Kàlífà Abánigbé ní Alájà Ọ̀tà. Igba ọdún kan náà ni o. Monday FM Lawa 92.9.

0: ẹni tó bá tó wojú ẹkùn kó gbọ́ sóde ìwọ náà gẹ́ka yé aláyọ̀ dáadáa mọ́ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú ń tọ́ka sílera tó péye sọ yóyó bitters di ayò rẹ lójúmọ́ ní ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters ló ní jẹ́ẹ̀lì ní kápsúlù àtàpọ̀ pẹlẹbẹ sachet lọ́dà àjà ogun káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: Ẹyìnmọdé yìí ó ti sọ wípé màá máa polongo mi bá àkiri ni torí ẹ wò ó kò sí àrùn tá a fi yarun àdùkẹ tí kì í sunkún irú rẹ le nígbà tó wá yá èyí ṣe gbogbo alẹ irun ẹ bẹẹ ni làpálàpá ò jẹ kí n rà rí kí ó rí mú mi àmọ tí ọwọ mi ba àwọn èròjà túnrinṣe mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ mediana 0-13 air booster cream gangan ni àbá máa pè ní òdógún lọgán tí mo bẹ̀rẹ̀ sí lò ó ni ajẹrun ò fi dúró sí mọ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ bẹẹ ni irun wọn dùn tójú rẹ sì mọ kódà a tún lè lo mediana 0-13 fáwọn ẹkọ nírun níwájú àti àwọn tírun wọn ti fá lọ lẹyìn dá mediana 0-13 air product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí mediana air product wà káàkiri ilé ìtajà ó yàpè sórí 0702-007861 0809-179-333 mediana gbogbo ohun tírun rẹ nílò.
2: Ẹjẹ̀ fún mi níláàjì go. Arábìnrin, ẹ̀rọ àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Oro power oil ni mò ń rà. Pàápàá jùlọ, ó ṣẹ̀ṣẹ̀ ṣe ebè power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
3: Àpòpẹ́lẹ́bẹ̀ òróró 90 ml power oil tuntun 3 naira péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: with 20 essential minerals and nutrients. One Supermalt multivitamin at breakfast every day keeps you going.
1: Iṣẹ́ṣe lè dópin láwùjọ wa. Gbogbo wa la ní ipa pàtàkì láti kó. Èyí ló mú dá mi àyíndé màṣá. Campaign Organization DAMCO gbé ètò àkànṣe ẹ̀kọ́ ṣe oṣù méjì kalẹ̀ níbi táwọn akópa yóò ti kó oríṣiríṣi iṣẹ́ ọwọ́ bíi paint production, gloves, wig making and revamping, food processing, pounded yam flour, bitter flour, wheat flour, tuwo flour, jollof spices, barbing, catering, makeup, makeover, tailor, fashion designing, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣoṣo lèèyàn kan lè kọ́ o.
2: Ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ọ̀fẹ́ yìí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Thursday, ọjọ́ kẹtàdínlọ́sù yìí, ìyẹn August 27, láàrin aago mẹ́wàá òwúrọ̀ sí méjì ọ̀sán. Damilọ́ṣà, òǹdíje dupò sílẹ̀ ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, lẹ́tùn kejì surulere lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PC ló gbé ètò yìí kalẹ̀. Ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ yìí ọ̀fẹ́ ni o. Damilọ́lá Yindemashe Organization DAMCO lágbàtẹ́rù ètò yìí APC Progress.

ọ̀nù wẹ̀ ronú tẹ̀sí wájú bọ́dẹ̀ fẹ́m láwọ̀ ara ètò dọ̀tún náà rídíò fẹ́sọ̀ wá pọ̀ tó kárí ayé tá a bá dé abala àgbẹ̀ ò láàárọ̀ ìdílé abẹ́kẹ́ ìmàmá ìmàmá ìyànjú gbọ́dọ̀ lè kájọ forí kò lókun lórí ẹ̀ ọ̀rọ̀ tí tó ṣe pàtàkì tó sì ṣe kókó ni nípa ìlànà ìbímọ àti bí a ṣe ń gbẹ̀bí ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni ìgbàpá jùlọ ní ẹ̀pẹ̀ ìwọ̀-oòrùn tí a wà yìí wọ́n ní tá a bá gbàgbé ìṣọwọ́ tí a fi ń gbẹ̀bí ní ayé àtijọ́ ó máa ń mú ikú obìnrin dání ó máa ń mú ikú ọmọ pupa ní ó sábà máa ń fa àwọn kùdìẹ̀kudiẹ ní ìgbani ìjọba ìpínlẹ̀ èkó ni wọ́n ní nípasẹ̀ iléeṣẹ́ elétò ìlera kan tó pè ní health history 63 wọ́n ní àjọṣepọ̀ tó dán mọ́rán wà báyìí o láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn olùgbẹ̀bí ìbílẹ̀ àwọn tí wọ́n jẹ́ elétò ìlera tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ní àwọn ìsọ̀nì ti ìgbàlódé lórí báwo ni àwọn

0: àwọn kókó tí wọ́n bá ṣe ń bí báwo ni wọ́n ṣe máa yè tí àwọn aboyún ò ní bóyún kú tí àwọn ọmọ tí wọ́n ṣe ń bí tí àwọn náà gbọ̀nà ń lọ tó jẹ́ pé àsìkò tó bá ń bí ọmọ ògbó yóò máa lọ ní mẹ̀lúmẹ̀lú ìpàdé kan náà ṣe ló wáyé níbẹ̀ jù lẹ́kì níjọba àbílẹ̀ ìbẹ̀jù lẹ́kì níbi tí ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ètò ẹ̀kọ́ eléyìí tó jẹ́ alákòóso fún ètò ìlera ẹlẹ́kùn kẹta dr surat adeleke tí wọ́n ti ń sọ dímọ̀ pé láti oṣù kínní ọdún sí oṣù keje ọdún tá a wà yìí wípé ọ̀pọ̀pọ̀ ètò tí wọ́n gbé kalẹ̀ nípa àjọṣepọ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn àgbẹ̀bí ìbílẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ti oníṣègùn pé wọ́n pàtì láàrin oṣù ní ọdún 2020 àjọṣepọ̀ ń wà ṣùgbọ́n wọ́n kò pa àjọṣepọ̀ ti kò rí bó ṣe máa yẹ bákan náà ni ìfowókọ àwọn tí wọ́n bá bí àwọn ọmọ tí wọ́n bí ní àwọn ibi ìbílẹ̀ tí wọ́n bá bí wọn ẹ̀kọ́ máa fowókọ wọn sílẹ̀ gbogbo wọn ní kí ni wọn ò dínkù oríṣi àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ nǹkan tó wá ń sọ sí ni pé ohun tó ṣe pàtàkì náà ni àjọ bí àjọṣepọ̀ bá wáyé tí ìfọwọ́sowọ́pọ̀ bá wáyé dájúdájú
1: láàrin
0: àwọn tó ń àwọn olùgbẹ̀bí ìbílẹ̀ àti àwọn oníṣègùn òyìnbó táwọn náà jẹ́ olùgbẹ̀bí tí wọ́n lè ṣe
1: báwọn
0: ṣe dé tó fi jẹ́ pé ohun tó jẹ wá lógún dùn ní kí aboyún
1: kí ọmọ kó kó má gbọ̀n lọ
0: kí wọ́n bí ọmọ kó yàn kó yàn láàáfíà ọ̀nà wo la lè gbé gbà tí ìgbẹ́ yóò fi jẹ́ ṣiṣẹ́.
1: 07074921180
0: Ètò ààbò mẹ́hẹ̀mọ́ ni orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ìgbọ̀n yìí ni ìrètí wà pé wọ́n fi pinnu kalẹ̀, wọ́n gbé àwọn ìlànà kalẹ̀. Ìlànà tí wọ́n sì gbé kalẹ̀ wọ̀nyí, wọ́n ní yóò jẹ́ ìlànà pé àwọn ètò ààbò tí ń yọ wálẹ̀ lórí ìwà Nàìjíríà yóò di àbísẹ́ǹtì egun fi sọ. Wọ́n ní bẹ̀rẹ̀ sí ka àwọn iṣẹ́ tí àwọn tí wọ́n jẹ́ àwọn ìgbọ̀n elétò ààbò gbalẹ̀ tí wọ́n lábẹ́ àkóso ààrẹ bọ́lá mẹ́tọ́ sọ nígbà pé ààrẹ bọ́lá mẹ́tọ́ lọ́rọ̀ àwọn oníṣẹ́ wọn pé àwọn ìgbìmọ̀ yìí káwọn fi wọn lọ́lẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀ sọkà ààrẹ sọ nímọ̀ orílẹ̀-èdè ta wà yìí ìtọ́ yẹ pé ó gbóhun tí ń bẹ níbi pàtàkì ọkọ̀ àyàwó náà níbi tó jáwé olúborí lórí àwọn ètò ààbò tó mẹ́rin lórí ìwà Nàìjíríà bí àwọn iṣẹ́ àwọn aṣẹ̀rùbàlú ni ó ṣe di àbísẹ́ǹtì egun fi sọ lórí ìwà Nàìjíríà lọ́jọ́ ìkọ̀ àyà wọn. Wọ́n ní àwọn gbé ìgbésẹ̀ yìí láti ri pé àwọn tí wọ́n mọ̀ nípa ètò ààbò àti àwọn tó yẹ pé wọ́n lè bá aṣẹ́ lórí bí ètò ààbò ṣe lè gbọ́n gbọ́n wọ́n mú ọgbọ́n wọn mú ìwọ̀n wá tó fi jẹ́ pé a ṣẹ́gun gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tó yẹ pé wọ́n gbé sùmùmí nípa ètò ààbò. Bákan náà ni ẹni tó jẹ́ onímọ̀ ìpàdé lórí ọ̀rọ̀ nípa ètò ààbò lábẹ́lé ọ̀gágun Adéyinka Famadewa àwọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn míì tó wà náà ọ̀gbọ̀n náà láti rí alákòóso ètò ọ̀gágun Christopher Musa ẹni tó jẹ́ onímọ̀ nípa ètò ààbò orílẹ̀ Nàìjíríà lórí ìbàdàn lábẹ́lé fúnra nípa ètò ààbò Bello Mohammed Matawalé àti ẹni tó jẹ́ olórí ètò ìṣẹ́ ẹni tó jẹ́ olórí ètò ààbò ní orílẹ̀ wa Nàìjíríà Olúfẹ́mi Olúyẹdé gbogbo náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò yìí bákan náà láti rí àwọn tó yẹ pé wọ́n ní wọn náà ọ̀gbọ̀n tó yẹ pé wọ́n ṣiṣẹ́ yìí a rí àwọn bíi ọ̀gágun orílẹ̀ ìyẹn ọ̀gágun Wahidi ọ̀gágun ojú òfurufú Ẹ̀yàmàṣá Sunday Kevin Ane.

0: lórí ìpinnu lọ fẹ gbé kalẹ nípa ìyọwọ ìrànwọ kúrò ní àwo tíjọba ṣe àti ọ̀nà tó fẹ́ gbà tó fẹ́ da padà tó wáyé pé lóòótọ́ ló bá mọ̀ nípa ètò ọrọ̀ ajé ẹni tó jẹ́ onímọ̀ràn pàtàkì sí ààrẹ lórí nípa ìròyìn ìgbóhùnsáfẹ́fẹ́ orílẹ̀ nàìjíríà báyọ̀ ọ̀nànúgà àná sọ dímọ̀ wípé ohun tí àtíkù abákà tí wọ́n sọ nípa pé àwọn da sọbsidi padà náà bá dórí àlééfà wípé ẹ mọ̀ wípé bí ìgbà tó jẹ́ pé wọn ò mọ̀ nípa nǹkan tí wọ́n ń pè ní ètò ọrọ̀ ajé ni wọn ò mọ ìpinnu ètò ọrọ̀ ajé wọn ò sì mọ̀ nípa tá a bá sọ pé tó à ń wá epo a sì ń fọ epo ní orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn ìlànà tá à ń tọ́ àti ìlànà tá a gbà tó fi jẹ́ pé ògbò yóò máa lọ tí ó sì jẹ́ pé kò ní pa ètò ọrọ̀ ajé lára wọn tó bá jẹ́ pé wọ́n bá mọ̀ ni wọn ò ní sọ bẹ́ẹ̀ igbákejì àtẹ́lẹ̀ ni wọ́n sọ ni wọn iléeṣẹ́ ààrẹ ń sọ dímọ̀ láàárọ̀ yìí o wípé tó bá jẹ́ pé wọ́n ń wá ipò tí wọ́n sì ń wá ipò tí wọ́n sì ń wá wágbo ọ̀nà kì í ṣe pé kọ́ kàn pé ọmọ nàìjíríà kalẹ̀ kan máa sọ pé tó wọ́n máa ṣàlàyé àwọn nǹkan kan torí àmì ẹni pé wọn ò mọ nǹkan tí wọ́n ń sọ rárá lórí pé wọ́n fẹ́ dúró àlééfà wọ́n ní tá a bá ń sọ nípa à ń ṣe fọ́ẹ́ sọ́bsidi sẹ́yìn ọ̀mọ̀ ni pé ìwà jẹkújẹrá òun náà ni sọ́bsidi torí pé àwọn kan ló jẹ́ pé wọ́n ń bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n kàn ń ná owó náà tí a bá sọ pé tó yẹ fẹ́ da padà dájú ẹ tó fẹ́ kí àwọn tó yẹ pé wọ́n ń ná owó náà kí wọ́n tún máa yọ̀ nínú bí wọ́n ṣe máa ná owó ọ̀rẹ́ ẹ wá ṣe àlàyé ọ̀nà tó fẹ́ gbà tó yẹ pé yóò fi rọ ọmọ nàìjíríà lọ àti pé tí ọmọ nàìjíríà ò fi jẹ àǹfààní ìfowósowó ìrànwọ́ epo ilé ìtẹ̀sọ pé ẹ máa dá padà ilé iṣẹ́ ààrẹ ló sọ bẹ́ẹ̀ fún àtikọ́ abáka láti ọ̀dọ̀ báyọ̀ ọ̀nànúgà láàárọ̀ ẹ̀ lọ́gbọ́n ìwé ìròyìn nation ẹ bá ròyìn yìí ń bẹ̀.
1: òkò inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ bond fm láwà 92.9 inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ wọ́n ní tọ́lọ́run ọba bá rí ẹ jẹ́ kéèyàn orí ẹ o ǹjẹ́ jẹ́ mẹ́pẹ́ni tó jẹ́ adarí àgbà fún àjọ efcc àwọn àjọ tó ń rí sí ẹnikẹ́ni tó bá ṣowó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ẹdìyẹ àwọn làágùn irun ara ẹni ò jẹ́ kẹ mọ̀ pàápàá jùlọ àwọn fojú àwọn jẹgúdú jẹra lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n fojú wọn rí màbo lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ tí wọ́n tẹ̀ pàápàá jùlọ tó jẹ jáde níbi ìpàdé kan tó wáyé lórílẹ̀‐èdè United Kingdom òní bàbá náà ọlá olúkóyèdè ti ń sọ di mímọ̀ wọ́n ní jẹjẹ́ mọ̀ pé láàrin ọdún mẹ́ta owó tó yẹ pé àwọn rí gbà lọ́wọ́ àwọn jẹgúdú jẹra yàtọ̀ sí àwọn dúkìá táwọn ti gbẹ́sẹ̀ lé látọ̀dọ̀ wọn wọ́n ní káàṣì ni o wọ́n ní ó lọ sí bíi mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là yẹn $500 million ló jẹ́ pé àwọn gbà lọ́wọ́ wọn wọ́n láwọn ò tún wá dẹ̀yìn bọ̀ lórí ẹ̀ wọ́n ní gbogbo àwọn dúkìá tó yẹ pé àwọn ti gbà wọ́n ní yẹn náà lọ jáǹtì rẹ̀ gbogbo àwọn ṣé tí àwọn ṣe lórílẹ̀‐èdè yìí àwọn sapasapọn láti pé ìwà jẹgúdú jẹra ó di àfìsẹ́yìn ṣégun fìṣàn lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìwé ìròyìn New Telegraph ròyìn ọ̀hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
2: Band FM
3: 92.9 ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn ẹ wo ó mọ gidi pọ̀ máa mi tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn ẹ wo ó mọ gidi gan ni.
4: ó lè mọ lójú lóòótọ́ ṣùgbọ́n lílo hyper toilet cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
5: bẹ́ẹ̀ ni o má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú hyper toilet cleaner.

0: 1,000 naira or 50,000 make you enter one category. No drama. With any amount, go Golden Chance Lotto Star or play online for www.goldenchancelotto.com or for our USS 7005 hash. Now only for MTN users who play Golden Vogue. Make QR code on top your ticket or sticker poster. Better your number drop or you no drop. This money gift stay trada for you. Now for October 1st, we go do the draw. Terms are condition.
1: Báwo bàtà ń bá kí ọ̀rọ̀ pẹ̀lú pé nípa ilé akẹ́kọ̀ọ́ ṣẹ́jọ ọmọ nǹkan ṣoṣo ló máa ń gbọ́rọ̀ tí ó bẹ̀rẹ̀ àti sílẹ̀ ọ̀gbà ọ̀nà bẹ́ẹ̀ wà àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn àṣẹ yìí náà ní tí yẹn fi gbàdúrà kíkẹ́kíkẹ́ ọ̀fẹ́ àti ìtọ́sọ́nà àwọn bàbá àti àwọn aláìsàn kò fi kẹ́kọ̀ọ́ wọn tó yí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò nǹkan ṣoṣo rẹ̀. Ìwà ni Salam Agnes, àwọn àkókò yìí ní báyìí kì í ṣe àṣeyọrí nǹkan kò ní pẹ̀lú iṣẹ́ takuntakun ìfọkànsìn ẹ̀tẹ̀rọ ti ìlọsíwájú a kì í ṣe àṣeyọrí pàtàkì ọ̀rọ̀ kan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wá lọ́wọ́ láti ti gbìyànjú pẹ̀lú àwọn ètò mọ́dàdúfọ̀ wa tó yanrantí a rí i dájú wípé àwọn àkókò yìí ní ìlú yìí fún ìbàdí jẹ́ kà sí www.salamagnes.com.ng Salam Agnes, pẹ̀lú ìgbésí ayé pẹ̀lú ìgbéyà.
2: Bájúbájú ìpèròjọ amáwọ̀ tuntun jáde ẹkùn ọjọ́ Friday August 28 lọ́jọ́ bí kábíyèsí Israel ọba Professor Adeyemi Abdulkabir Obalanege ẹkùn tù kábíyèsí o Adéopẹ́ lórí kírùkẹ̀rẹ̀ òdòkìnrin ó túbọ̀ pẹ́pẹ́ lórí tí àwọn baba ńlá ní Abibu Musa High Chief Saheed Babatunde Okosi Honorable Pepe Karakuyi of Sangwater ní kan náà ni wọ́n tún mọ rírì Chief Imam Sangwater Central Mosque Imam Shafi tí wọ́n jẹ́ aṣojú ọba Sango Ìyálọ́jà Sangwater Chief Mrs. Taibat Adéronke Bello fi mọ gbogbo ẹbí òsì látorí olórí ẹbí Alhaji Ajibola Salako tí wọ́n jẹ́ olórí Mùsùlùmí Titi Dori Yalode Wata Wori Chief Mrs. Rafiat Bati Ojubele Asata Chief Muhyiddin Ojubele Azim Bello Okosi Tofima Bala Ilu Ibutun Chief Semiu Okosi Bala Ilu Mugba Chief Idowu Bankole Okosi Oye Ilu Ata Chief Lamidi Bankole Okosi Pelu Prince Wale Okosi I Madam Choi Batiraji Bankole Okosi Tofima Alagba Surajudeen Ola Igbe Bankosi Ati Gbogbo Omo Bibi Ilu Sangwater Tofima Awon Alejo Aduroti Ati Igbaruti Oye Won High Chief Saheed Babatunde Okosi Nkiyi Won Ni Awon Mo Lore E Seun Dupe O
3: Arike-rike. Kini lo de to bayi?
4: Oju lo shiri. Se mo ti ma bo je.
3: Ah, emi mo se.
4: Eni ba ile furukoko. Je ni bi o le soki dile ka to wo busu. Ki o ro pe ni se lo nko lo se dere lanu. Beke, oke te ye oni ti tan sade daji ona. Se temu bi epo lo to fenu kan yi.
3: Ah, ai sa ta ni mo se nkan o. Emi wa ni bayi olulufe mi.
4: Se emi ni ma se so fun pe ka lo moju to ara yin. Fo ga ma kari o. O le mo gi baba o ke ho.
3: Ki lo wi ni? Ìwọ náà sọ pé ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa ráyé tó gun jalè rẹ fún ẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gorogo. Ara títa jẹ, ara títa ara yúrú. Kí bá máa bọ́ lọ́sẹ̀ ọmọ ènìyàn kò sùn ọ́. Bàbá òkè o lè lépò jẹ́ àtúrà. Lórí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí Shop 10A Shopping Complex Ladojukọ Deeper Life Church Jákàndé Gate Òkè Afá Ìgbòrò ẹ pé 08094471 4 08094471 4 Bàbá òkè o, ilé kò kí debẹ̀ débẹ̀.

síwájú bọ́dẹ̀ fẹ́ láwà ra ètò dọ̀tán rídíò fẹ́ sọ wá pọ̀ tó kárí inú ìwé ìròyìn nation náà mo wà láàárọ̀ yìí ẹni tó jẹ́ olóyè àgbà kan nínú ẹgbẹ́ òṣèlú accord party dókítà gbẹ̀ngà ọ̀làipò hashim wọ́n máa ti ké sí iléeṣẹ́ ààrẹ wọ́n ké sí àwọn ìgbìmọ̀ tó ń ṣe ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n lè ká ṣe ìdásílẹ̀ ìgbìmọ̀ ètò pé wọ́n gbìyànjú àti ṣe ìtọpinpin lórí kí ni àwọn ẹ̀ka tí iléeṣẹ́ epo bẹntiróòlù wà nàìjíríà tó pọ̀ ń ṣe báwo gan ló ń ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe ń gbé jáde báwo ni wọ́n ṣe ń wà báwo ni wọ́n ṣe ń pèsè epo báwo ni wọ́n ṣe ń ṣe gbogbo ìtọ́jú rẹ̀ kí ni àwọn nǹkan tó ń jáde nínú rẹ̀ ibo ni wọn kò sí nígbà tí wọ́n bá fọ̀ tán àwọn owó jẹ́ àwọn nǹkan tó ń jáde bí wọ́n bá ti wá fọ̀ tán àwọn nǹkan jáde tí wọ́n pin lóríṣiríṣi ibo ni wọn kò sí kí wá ni àwọn nǹkan tó jẹ́ mádàndófò tó ń bẹ́ńpa rẹ̀ àwọn ọ̀pá epo tó ń pe epo tó ń gbé epo káàkiri ńkọ́ báwo ló ṣe ń gbé epo lọ ibi tó ń gbé epo lọ ibo ló ń sí àwọn ló jẹ́ pé ó ń kó bá wọ́n bá wá ta ọjà náà tán àwọn owó ló ń gbọ́ owó rẹ̀ ń kó owó rẹ̀ sí àti pé kí ni owó rẹ̀ fún wọn fi ń ṣe lára ọmọ nàìjíríà wọn lọmọ nàìjíríà fẹ́ rí gbogbo eléyìí o wọn ta bá bẹ̀rẹ̀ lé àwọn rò pé ó léwu rárá torí pé kíni wọn ní tẹ́bá wo epo bẹntiróòlù wà nàìjíríà àwa la ní inú ilẹ̀ wa la ti ń wọ epo yìí àwa epo inú ilẹ̀ rẹ̀ a tún ń fọ̀ a tún ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ bàbá ti wá wọ epo ń tọ́ bàbá ti oríṣi àwọn kan ló tún máa ń jáde nínú epo yàtọ̀ sí epo bẹntiróòlù nìkan èdè tó yẹ pé à ń lò kí ló adé tó fi yẹ pé owó epo ó wá gbówó lu gegege wọn ni ẹ wá ṣe àfihàn bó àwọn nǹkan kódà tọ́ba yẹ pé ẹ bá lè tẹ ìwé ńlá jáde lórí ẹ̀ tẹ ìhàn nàìjíríà wọn ni yóò dà o ẹ tẹ ìwé ìwé tẹ ẹ tẹ jáde bí ẹ ṣe ń wọ ìbábá wà á tán èló ló ń ná wa nígbà tó bá wa ná wa tán báwo la ṣe ń fọ ẹ ṣàlàyé rẹ nínú ìwé òun bákan náà bí ẹ ṣe ń gbé káàkiri ibi tẹ ń gbé lọ ẹ ṣàlàyé rẹ tán ṣàlàyé rẹ àwọn nǹkan tó dàbí mádàndófò ń parẹ báwo lẹ ṣe ẹ ṣàlàyé rẹ iye tí ń bá jáde iye tí

0: wọlé lórí ẹ iye tẹ ń ná bẹ ṣe ń ná síta pátá ọmọ nàìjíríà nílò láti mú parí torí báwọn ṣe ń wo ń pátá ọṣẹ àgbékalẹ ètò àwọn. Wípé pẹ̀lú pé à ń wọ epo à ń fọ epo à ń ṣe gbẹ lórí nàìjíríà wọn ní kò yẹ kí a máa ra epo ju ẹgbẹ̀ta náírà fún lítà kan tó àwọn bá tiẹ̀ dúró fún bóti wúlé òkú yín dẹ́ndé tó wọn ni àwọn máa ta epo tàwọn ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta lẹ́gbẹ̀ta náírà ti 650 náírà fún lítà wọn ni iye táwọn bá láǹfààní àdúrà lè fa iye táwọn rí pé àwọn lè pẹ̀lú gbogbo adánwò ànáwó aṣegbẹ́ kò yẹ kójú bẹ́ẹ̀ ló kí lọ́ wá dé tí wọ́n wọ epo bẹ́ẹ̀ tí wọ́n wá ní ọmọ nàìjíríà lára lórílẹ̀ nàìjíríà àti ìwọ̀ epo tó yẹ pé àwa náà la sì lè pé mi kọ́ mo sọ bẹ́ẹ̀ dókítà gbẹ̀ngà ọ̀làyẹ̀pọ̀ hashim ló sọ bẹ́ẹ̀ tẹ́ bá náà gbọ́ ìwé ìròyìn the nation láti ẹ̀bà
1: rẹ̀. Inú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ ẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé kádínà ọ̀nà ayé kan ọmọ àti ń ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ tí yín mélòó a ní méjì ni wọ́n ní kí la fi ń gbọ́ alọ́rọ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ǹjẹ́ kí ni wọ́n sọ fún wa láàárọ̀ tòní wọ́n ní ta bá dákẹ́ tara wọ́n kẹ́ o ǹjẹ́ lórí kí ni wọ́n ní ẹ láǹfààní láti lọ bèrè lọ́wọ́ gbogbo adarí tẹ ẹ̀yàn sípò wípé báwo ni wọ́n ṣe ń ṣèjọba o ẹ jẹ́ kí wọ́n ṣe àkàn wọ́n ṣàlàyé lórí gbogbo bí owó orílẹ̀-èdè Nàìjíríà bí tó ń lọ sí àti bí wọ́n ṣe wọ́n sọ̀rọ̀ ẹ̀ di mímọ̀ níbi ètò kan tó wáyé òun wọ́n ti sọ di mímọ̀ ní ìgbà òun wọ́n ti sọ di mímọ̀ tí wọ́n sì sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé tẹ bá ti àwọn adarí sípò ẹ kàn fi wọ́n lẹ̀ ṣá nǹkan tó bá ti gbé síwájú yín òun náà lẹ́ máa yiri wò ẹ láǹfààní láti bèrè bí wọ́n ṣe ń ṣèjọba ọ̀pọ̀lọpọ̀ ìṣèjọba tó ń lọ lọ́wọ́ lásìkò tá a wà yìí wọ́n ni wọ́n dàbí ìgbà tó fi ọwọ́ dí àwọn èèyàn lẹ́nu ni àwọn èèyàn ò lè jáde sọ̀rọ̀ ọba ṣe gbé wọn gbà lọ́wọ́ wọn wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o kádínà john ọ̀nàyẹ́kàn ni wọ́n sọ nímọ̀ ní ìwé ìròyìn telegraph láàárọ̀
0: yìí lọ́jọ́ ìwé kí ni mo tún fún fẹ̀rẹ̀ sí the nation láàárọ̀ yìí yẹ̀jẹ̀ wọn pé ààrẹ bọ́lá ahmed tinubu ni lánàá yìí wọ́n ké sí àwọn iléeṣẹ́ tó ríṣẹ́ afẹ́ ìdáná orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn sí nàìjíríà liquid gas limited wípé wọ́n yẹ kí wọ́n ṣe iṣẹ́ akin o iṣẹ́ yín ò tó arábìnrin mọ̀ wọ́n ní lọ́rọ̀ nípa afẹ́ ìdáná wọ́n lè kí ìpèsè afẹ́ ìdáná púpọ̀ já múra dídá débi pé kò sí ilé kan tí wọ́n máa lára ṣe afẹ́ ìdáná tá a bá ṣòro afẹ́ ìdáná wọ́n ń tọ̀ ló yẹ ká máa rà kí wá ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lára kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn òfẹsẹ̀ wọ́n lè àfin fógun kí wá ní lárìjà pé a ní afẹ́ ìdáná lórí wa nàìjíríà wọ́n ní agbẹ́ pé ẹ máa tún ṣe máa ṣe lófò tẹ́ sọ pé ó ti ń pọ̀ jù àbí wọ́n fẹ́ máa ṣe ìdíwọ́ láwọn ìkan ẹ lófò wọ́n ní ṣíṣe afẹ́fẹ́ ìdáná lófò gan kò ṣe àǹfààní kan fún ọmọ nàìjíríà tó rí dé èyí ẹ tètè gbé iṣẹ́ yín kalẹ̀ lórí bí ẹ ṣe rí pé afẹ́fẹ́ ìdáná kárí ilé kárí oko nàìjíríà èyí àkọ́kọ́ owó rẹ̀ wá wálẹ̀ yóò di bí owó ti bí débi pé yóò rọrùn gbogbo lé pátápátá láti rí pé wọ́n lo afẹ́fẹ́ ìdáná láti máa fi dáná nínú ilé wọn ààrẹ bọ́lá ahmed tún sọ̀rọ̀ ìdímọ̀ lánàá níbi tí wọ́n ti ìgbìmọ̀ kalẹ̀ wọ́n ní níbi tí wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ kalẹ̀ sọ pé ní board of directors àti àwọn tí wọ́n darí nlng èyí tí alàgbà adeleye falade tó yẹ pé wọn jẹ aṣáájú wọn ní ilé ìjọba nílùú àbújá wọn bẹ gidigidi ni o pé ó gbọ nǹkan tá a bá ń ṣe pátá àti ẹ gbọdọ bẹyìn kẹ ẹ ṣe lọnà tó aráàlú gan mọ pé ìjọba ti ń bẹ lóde yìí wọn ní ìfẹ aráàlú lọkọ torí ìdí èyí ọdún ẹgbẹ wà tó fi jẹ pé ààrẹ ìdánijọ rọrùn dáadáa fún aráàlú àkàn gbọdọ ní ààrẹ ìdánwà ní abẹlẹ káàsì máa wò ó lóbi ìgbàtẹ pé à ń ṣe lófò ni torí ìdí
1: ìpínlẹ̀ adamawa báyìí kí n lọ bá gómìnà amadu mafintiri nígbà tí wọ́n ń sọ di mí ẹ̀ pé gbogbo ẹ̀ tí ẹ pẹ́ ti funu dúdú ṣiṣẹ́ ní ọ̀hún irun funfun lẹ́ẹ̀ máa fi sinmi tẹ́sì máa gba owó ètò tọ́sí yín níjọba àpapọ̀ bí wọ́n ṣe ṣe àlékún owó fún àwọn òṣìṣẹ́ ọba tó ti fẹ̀yìn ní ìpínlẹ̀ náà wọ́n ní báyìí wọ́n ní owó oṣù yín kò níyingi òun ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ẹ tètè wa kì í ṣe pé àwọn fẹ́ máa fìyà jẹ àwọn arúgbó ní ìpínlẹ̀ tàwọn ò ṣe àwọn ètò ètò ẹ̀pọ̀ máa máyédẹrùn fún àwọn arúgbó tí wọ́n ti ṣiṣẹ́ dada ní ìpínlẹ̀ adamawa inú ìwé ìròyìn leadership ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀.
0: lójú ìwé kí ni ìwé ìròyìn the punch láàárọ̀ yìí àṣẹ lóòótọ́ ni pé ayé àtijọ́ náà lò fún ọ̀gbẹ́ gba ibi ọpẹ́ ló mọ láyé òde òní tẹ́ ẹ bá láǹfààní àti ṣe owó tó dára ẹ gbàjù ẹ gbà á lọ ẹ sì gbà ọpẹ́ jẹjẹ́ wọ́n pé ìgbéyàwó ti ń sọ ní gbogbo ọmọ nàìjíríà o pé tá a bá rí ẹnikẹ́ni tó yẹ pé ó ní àwọn ìròyìn láńtọ́ ìròyìn tó ní kìmí tó fi jẹ́ pé a láǹfààní láti mọ àwọn èèyàn tí wọ́n jẹ́ owó lè wà kó tó wá kó lọ sí òkè òkun lọ fi ra dúkìá ńbẹ̀ àbí wọn lọ fi pamọ́ sí òkè òkun ẹ̀jẹ̀ ká wọn níṣẹ́ rí àwọn èèyàn tó bá jẹ́ pé ó bá láǹfààní àti ṣe iṣẹ́ ẹ má gbádùn o ẹ gbádùn ni pé bó ti wù kí dúkìá náà pọ̀ tó ìdá 5% yóò bọ̀ sí àkókò sí yín kódà ẹ̀yìn gan ẹ má gbádùn alàgbọ̀n olóyè tí wọ́n jẹ́ ọlá olùkóyèrè tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ìgbọ̀n efcc ni wọ́n ní wọ́n sọ̀rọ̀ yìí mọ̀ o nígbà tí ẹn tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ náà délò yé wálé ní ọ̀gá àgbà ẹ sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ìlógójì rẹ̀ èyí tí ó wáyé ní cambridge ní orílẹ̀ united kingdom ibẹ̀ náà ti sọ dímọ̀ ó ti wọ́n ti di ipò òṣèlú àbí ipò kankanka mú lórí wa nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń kówó nàìjíríà wọn kò lọ sókè wọn kò sá lọ báwọn lọ ẹ̀mí inú wọn fara dúkìá síbẹ̀ wọ́n ṣùgbọ́n táà bá rí ẹ̀rí tó dáńtó àti àwọn ẹ̀kúnlẹ̀ tó fi jẹ́ pé a lè mú ọ

0: àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó. Àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó. Àjọ tó ṣètò ìrìn àjò àjì ní Èkó. Fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ti rí pé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o. Pé owó wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 7,808,822 naira péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba afọ́fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ abánisòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kó sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kọ́jọ́ di gbèdéke 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹfẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 08-076-6813 tàbí 082-317-4373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Adómàgbẹ́ni akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò àjò ní Èkó.
1: Ọ̀lọ́ ṣe ọ́ tí ò jẹ́ kó gbádùn àgọ́ ara rẹ tó mú kó máa pè é balùwẹ̀ ní alẹ́ láti tọ̀ bí wọ́n sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀ àwọn àdójúkọ wọ̀nyí jẹ́ àmì àìlera prostate enlargement ìsétọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ kọ́ rárá ọ̀kí prostate ìdí wà fún yín ọ̀kí prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìsétọ̀ prostate enlargement a máa ran láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ ọkùnrin prostate la gbé jáde pẹ̀lú ewé àti egbò tí ò ní kẹ́míkà nínú rárá ó lè fúnni ní side effect bó ṣe ń dènà àìsàn ìsétọ̀ lára ọkùnrin ló tún wago bẹ́ẹ̀kú pátápátá bẹ́ẹ̀ ni àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì má ṣe gbóòórùn bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kí prostate ẹ kàn sí herbal mixture 96 Murtala Mohammed Way Ebusi Pobolaji train station Yaba Lagos ẹ sì lè pè wá lórí +234 810-409-8105 website www.okherbal.com ọ̀kẹ́ ìlera prostate rẹ àlàáfíà rẹ.
2: Alàmísà Alimọ́lìdí Sàkárà náà Bímọ́tẹ̀rì Asílílẹ̀ Òṣò lè ṣẹ́yìdì Àbẹ̀bẹ̀ náà.
3: Sàlámù aláìkó wàrà mùtúláì wàbáraka tí bákí gbogbo mùsùlùmí Èkó pátá látòrí bàbá wa olówó Èkó ọba ríwọ̀n náà rẹ̀ mọ ìṣọ̀lá ní ọba tí Akinlu Akinlu first. A sì fi orúkọ wọn kí gbogbo mùsùlùmí mọ́kànlá sí pé ìpalẹ̀ mọ mọ̀ bí ìtọ́jú yìí tó máa wáyé Ọlọ́run àlá jẹ́ kí ẹ̀mọ̀ àti kí wọn fún ẹgbẹ́ 43 wọn tí wọ́n ṣe léyìn tí à ń bàbá ńlá wọn. Àgbàdo Ọlọ́run àlá jẹ́ kí ọṣẹ ọ̀pẹ kàárí ọ̀pẹ pẹ̀lú ẹ̀mí gígùn àti àfíà kí Ọlọ́run má fi èyí ṣe àṣẹ fún gbogbo mùsùlùmí ká ṣe ọ̀pẹ ọdún. Olùkéde Sheikh Olúwatóyìn Abúlọ́lá.

0: ẹwọ ọdọ ìwọ yìí tó lúwẹ nínú odò adágún ọtí ìwà èrí àti ìmẹlẹ tí ó da gbogbo agbára ìjẹ ọdọ rẹ nù sínú tò ẹwọ ọdọ ìwọ yìí tí ó sọ ìbẹrù àgbànù tí ó kúrò nínú ipa ọtún àti ìwà rere alẹ bá mi wo ọdọ ìwọ yìí tí ó gbàgbé pé ìgbà oré tí àsìkò sì dúró dé ìgbà àtijọ́ yóò kọjá lọ ìtuntun yóò sì dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso òwò ni irúgbìn yóò gbé yọ ìwọ ọdọ ìwọ yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere òkùnkùn ayé di ìmọ́lẹ̀ a mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́ gbéra nílẹ̀ ìwọ ọdọ akíkanjú oníwà tútù ìwọ ọdọ onírọ̀lẹ́ owó ẹ̀yẹ ẹ̀rọ méjèèjì kó fi kan iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo iléebi dànù láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kún ní ayé ò bá di àmọ́ ìwọ ọdọ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó pìkì rẹ kí àwọn ọ̀run gan kọ́ gbé sàdánkátà rẹ ilẹ̀ bàbá rẹ ò bá gbéra nílẹ̀ ìwọ ọdọ iṣẹ́
1: Band FM
2: 92.9 7 AM Every great morning starts with Quaker Oats. Olive, much more goodness.
1: Band FM
3: 92.9
1: Band FM

0: ròyìn tẹ̀síwá Adébọ́dé FM láwa náà èso dot nine radio fẹ̀sùn wá pọ̀ tó kárí ayé. Inú wẹ́rọ ni punch rí. Àṣẹ lóòótọ́ ni pé kò sẹ́ni tọ́ mẹ́mí inú ẹ̀mí kò sẹ́ni tọ́ mẹ́mí inú ẹ̀mí akéèté á pé mẹ́mu aṣọ sí mẹ́mu kò sílẹ̀ àrípa pa mẹ́mu. Ẹ̀yin tó wá jẹ́ pé ọ jẹ́ ojúlówó oníṣègùn òyìnbó àwọn oníṣègùn òyìnbó làwọn fẹ́ mọ̀ mọ́ o. Níbẹ̀ àwọn àjẹgbó oníṣègùn tá a mọ̀ sí Nigeria Medical Association torílẹ̀ wa Nàìjíríà wọ́n ní àwọn ti ń gbé àgbésẹ̀ láti rí pé àwọn gbógun ti àwọn tí wọ́n jẹ́ ayédèrú oníṣègùn òyìnbó tí wọ́n ba iṣẹ́ náà jẹ́ fà. Torí lọ́pọ̀ ọgbà nígbà tí ẹ bá gbìyànjú àti yọ ìkúkúrò náà ọ̀tọ̀ọ̀tọ̀ pé ìkankan náà ni bẹ́ẹ̀ sì rí ọ̀tọ̀ọ̀tọ̀ lájẹ̀pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lájẹ̀mọ̀ ọ̀tọ̀ lásán lóṣìṣẹ́. Ẹ̀yin tó jẹ́ ààrẹ fún àwọn àjọ Nigeria Medical Association ọ̀jọ̀gbọ́n Afekide òun náà ló pe ìpè náà nílùú Abuja lánàá pé gbogbo ẹni tẹ́ jẹ́ oníṣègùn òyìnbó tẹ́ jẹ́ akọ́ṣẹ́mọpátá ó yẹ kí àwọn èèyàn lè mọ̀ yín. Wọ́n ní káwọn èèyàn sì mọ̀ yín kò sí lẹ́yìn tẹ́ ṣe àwọn iṣẹ́ yín pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ kẹ fà á yọ. Ọ bẹ̀rẹ̀ látòrí bí ṣe máa fún àwọn èèyàn lóògùn àti bẹ́ẹ̀ ṣe máa tọ́jú àwọn èèyàn tó fi jẹ́ pé àwọn èèyàn mọ̀ pé ẹ̀yin gangan ojúlówó oníṣègùn òyìnbó tó fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ayédèrú tí òfin máa darapọ̀ mọ́ yín mọ̀ wò. Bí ìpàdé náà tí wọ́n ṣe tó yẹ pé àwọn ọ̀jẹ̀ nínú oníṣẹ́ oníṣègùn òyìnbó àti ọmọṣẹ́ àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba náà ni wọ́n bá ń bi iṣẹ́ náà ni wọ́n pe àkórí ìtọ́ ní Transforming Healthcare Practice in Nigeria. Building trust, accountability, and collaborative excellence. Ìyẹn ni pé ìgbìyànjú láti mú kí iṣẹ́ ètò Nàìjíríà kó gbìnà ya sí Nàìjíríà ká sì ní àgbẹ́kẹ̀lé nínú wọn kí wọ́n ṣe bó ti tó àti bó ti yẹ àti pé láì jẹ́ kí àjọṣepọ̀ náà kó mú oore ọ̀fẹ́ jáde. Wọ́n ní báyìí pé àwọn ọ̀fẹ́ kí ààyè wà fún àwọn tí wọ́n kọ́ ṣẹmọṣẹ́ àwọn tí wọ́n jẹ́ ayédèrú oníṣègùn òyìnbó tó yẹ kí wọ́n darapọ̀ mọ́ àwọn mọ́ pé àjọwọ́ kúrò lọ́tọ̀ lára ẹ̀ nọ́gbọ́n ìwé ìròyìn The Punch láàárọ̀ ẹ bá ròyìn yìí ń bẹ̀.
1: Gómìnà ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ Bonde FM láwa 92. Ó ṣe jẹ́ pé ìjọba àpapọ̀ wọn ti ṣíde pàápàá jùlọ àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀ Nàìjíríà wípé àwọn olóṣèlú wọn láǹfààní láti lọ máa polongo ìbò jáde orílẹ̀-èdè Nàìjíríà báyìí jẹ́ jẹ́jẹ́ mọ̀ pé iléeṣẹ́ wa Federal Radio Corporation of Nigeria FRCN pàápàá jùlọ ti ẹ̀ka ti Èkó wọn ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ wọn ní àná òde ní ìgbáradì débò ọdún 2027 torí pé Babaláwo tí kò bá kọ́ fámọ́ fáifá rú wọn ni wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn pẹ̀lú àwọn ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ jẹ́ pé iléeṣẹ́ Radio Nigeria ètò ẹ̀pẹ́ gbé kalẹ̀ níbi ìṣíde ọ̀hún ẹni tó jẹ́ olùdarí àgbà iléeṣẹ́ FRCN ní ìpínlẹ̀ Èkó ọmọbàbìnrin Adike Adegoke wọ́n kí gbogbo àwọn akópa káàbọ̀ síbi ìpàdé àpérò náà bákan náà ẹni tó dá wọn lẹ́kọ̀ọ́ lánàá òde yìí ni olórí tẹ́lẹ̀ ìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ òṣèlú ní iléeṣẹ́ FRCN nílùú Àbújá ní Ọ̀túnba Gbẹ̀ngà Ọ̀nàyígà tí wọ́n sì ń rọ gbogbo àwọn òṣìṣẹ́ ọ̀hún lásìkò tí wọ́n bá ń jábọ̀ ìròyìn lásìkò ètò ìdìbò wọ́n máa wò pé kán máa fárí apọ̀ sí tàbí kán máa lo ìfẹ́ wípé àwọn nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú kan láti máa fi ṣiṣẹ́. Bákan náà ni wọ́n tún tẹ̀síwájú ẹni tó jẹ́ olùdarí àgbà tẹ́lẹ̀ rí ti FRCN ìlú Èkó ìyẹn olóyè Adeyinka Amosu wọn láwọn náà wà ní àpérò ọ̀hún tí wọ́n sì rọ gbogbo àwọn òṣìṣẹ́ tó wà níbi àpérò náà láti rí pé wọ́n fààyè gba ara wọn pàápàá jùlọ bí wọ́n ṣe ètò iṣẹ́ wọn kí wọ́n ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run kí wọ́n sì dáàbò bo ètò ìjọba tiwantiwa bó ṣe ń jábọ̀ ìròyìn ní iléeṣẹ́ rédíò.
0: Gbogbo inú ìwé ìròyìn tẹ̀síwájú Bonde FM náà lẹ́sìn ń gbẹ́dùn rírì ìfẹsọ̀pọ̀ tó kárí ayé inú ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àtọ́jú àwọn aláròó ọpọlọ wọ́n ti ní gbígbìyànjú láti rí pé wọ́n sọ ọ̀rọ̀ nípa pé à ń

0: ẹmi ara ẹni wọn mú kúrò ní wọ̀dà nìkan ò tó kí bá ṣe pé kí ìjọba kan ṣe àwọn nǹkan tó jẹ́ pé àwọn èèyàn ní máa gbẹ̀mí ara wọn ìwà nàìjíríà wọn ní láti rí pé àwọn èèyàn gbẹ̀mí ara wọn mọ́ àwọn tí wọ́n jẹ́ atọ́jú àwọn alárùn ọpọlọ wọ̀nyí wọ́n ra wọ́n bẹ̀rẹ̀ sí ìjọba àpapọ̀ pé iṣẹ́ òun ò ṣe é gbìyànjú ẹ mú kúrò lọ́rọ̀ nàìjíríà torí pé iṣẹ́ tẹrí òṣùn àmúṣeré òṣùṣà àmúṣàwàdà dé àpàtì ìhùngbalà táyé rìn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ pé wọ́n ń gbẹ̀mí ara wọn iṣẹ́ o àìníṣẹ́ lọ́wọ́ ń bá wọn pe ètò ààbò tó mẹ́rin máa wọn kó bákan náà àwọn ìpèníjà tó ẹ ní àwùjọ wọ̀nyí ó ń bá wọn kó tó ẹ pé ó ń kó sí wọn lọ́pọlọ orí wọn wá dà wọ́n á wò ó pé kí làwọn kílọ̀nà àbáyọ káwọn kó gbẹ̀mí ara wọn torí pé ẹni tí ìṣẹ̀mù lẹ́wù bí ẹ wù tí ìṣẹ́ ti bámulẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu kò lè rójú ráyè kò tiẹ̀ ronú kọ́ tààrà sùn sí kó sì mọ̀ pé bóyá nǹkan tún bẹ lẹ́yìn ọ̀la tó yẹ pé yọ torí pé kí ni ìṣẹ́ ló ṣẹ́gun lórí igun fi pa o oṣù lọ́tà àwọn òrìṣà tó fi ràwọ̀ ọ̀nà ìṣẹ́ tẹni tí ń sunkún káàkiri àwọn àjọ ẹgbẹ́ àwọn tí ń tọ́jú àrùn ọpọlọ lórí ìwà nàìjíríà yà pé yìí nígbà tí wọ́n ní inú àwọn dùn fún nǹkan tí àwọn ìgbìmọ̀ aṣèjọba àpapọ̀ tí wọ́n gbé kalẹ̀ kí wọ́n yọ ọ̀rọ̀ nípa pé yóò gbẹ̀mí ara ẹ̀ kí wọ́n yọ ọ́ kúrò nù ìwà ọ̀daràn ẹni tó bá ti pé ó gbẹ̀mí ara kí wọ́n gbìyànjú láti rí pé wọ́n ń dá wọn lẹ́kọ̀ọ́ pé òun lọ dà wọ́n ní ọ̀wá kì í dúró sórí èèyàn nìkan ẹ wá ọ̀nà àbáyọ tó fi jẹ́ pé ọmọ nàìjíríà wọn ò ní ṣẹ́gi lọ́wọ́ tó sì jẹ́ pé gbìyànjú àbí norí àti iṣẹ́ òun òṣì tí ò ní bá wọn pò mọ́ nàìjíríà inú ìwé ìròyìn the punch lẹ́sì báyìí láàárọ̀ yìí.
1: kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ bond fm láwà 2.9 inú ìwé ìròyìn leadership láàárọ̀ yìí wọ́n ní àwa ara wa kí làá fara wa sí o ǹjẹ́ jẹ́ bẹ́ẹ̀ pé gómìnà ìpínlẹ̀ nasara wa wọ́n máa bọkàn jẹ́ ìyẹn gómìnà abdullahi sule nígbà tí wọ́n pàṣẹ wípé àṣẹ lọ́ba kì í dàbà o wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí fínífíní lórí gbogbo àwọn ohun èlò táwọn taari sí ilé ìwòsàn gbogbogbò tó wà ní umai ní ìjọba ìbílẹ̀ tó ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde nínú ìwé ìròyìn leadership láàárọ̀ tòní wọn ní gómìnà wọn ni wọn gbà tí wọn gbọ́gbé àwọn aráàlú wọn sọ di nímọ̀ pé wọn taari àwọn nǹkan amáyédẹrùn tí wọn lè máa lò ní ilé ìwòsàn gbogbogbò náà kí àwọn aláìsàn kó wọn bá ní ilé ìwòsàn náà wọn ní silifan 50 ó wà ń bẹ 40 ó wà ń bẹ wọn ní àwọn mátírásì rẹ pé àwọn mátírásì tó lè dá sí aláàárẹ máa sùn lórí ẹ tí ààrẹ á lè fi yá gágá wọn ní ìyẹn náà lọ bí 50 nígbà tí gómìnà wọn ní kí àwọn lọ ṣàbẹwò sí ilé ìwòsàn kí àwọn wo bí wọn ṣe ṣiṣẹ sí fẹ́ gbogbo ẹ̀ fan 40 ó wà ń bẹ̀ wọ́n ní àwọn mátírásì rẹ pé àwọn mátírásì tó lè dáadáa tí aláàárẹ̀ máa sùn lórí ẹ̀ tí ààrẹ á lè fi yá gágá wọ́n ní ìyẹn náà lọ bí 50 nígbà tí gómìnà wọ́n ní kí àwọn lọ ṣàbẹ̀wò sí ilé ìwòsàn náà kí àwọn wo bí wọ́n ṣe ṣiṣẹ́ sí fẹ́ gbogbo ẹ̀ ó ti lọ wọ́n ní wọ́n rí gbogbo ẹ̀ mọ́ gómìnà ni bá ṣe ń kọ́lẹ̀ ń parẹ́ gbogbo àwọn nǹkan tá a máa dẹ̀rùn táwọn taari sílé ìwòsàn bó ló wà bó lẹ́ kó sí ẹ bá wa wá jáde o wọ́n ní ní báyìí wọ́n ti wá pàṣẹ o àtẹni tó jẹ́ adarí ilé ìwòsàn náà gbogbo àwọn nǹkan amáyédẹrùn tí gómìnà taari sí bó lẹ́ kó sí ẹ lọ wá jáde ní gómìnà abdullahi sule ti ìpínlẹ̀ nasara bó ṣe ń sọ nínú ìwé ìròyìn leadership láàárọ̀ yìí.
0: wọ́n ní òjò tọrọ tí ó tẹ̀lé dá ọlọ́run ọba náà lọ́mọ yẹnì tí ó pa sẹ̀rẹ̀wọ̀ ọ̀pá jẹ́ ẹsẹ̀ òkè oyún ayé àsílẹ̀ jẹ́ ayé àsókò àbàtàrẹ̀gẹ̀rẹ̀ wọn sì máa dòdò wọn a máa dòdò ǹjẹ́ jẹ́mọ̀ pé wọ́n ní ó kéré tọ́kùn dín ní èèyàn tó lọ bí òjìlélẹ́gbẹ̀ta àti méje 47 tí wọ́n di àwátì nígbà tí àwọn tó lọ bí 160 tí wọ́n di ọlọ́run ba nípè lẹ́yìn tí omíyalé àgbẹ̀rẹ̀ ẹ̀wọ̀ àgbàrò kan tọ́ pé ó jẹyọ o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ amọ̀ tó sì ń kó àwọn èèyàn lọ ní agbègbè himalaya ní orílẹ̀-èdè nepal àti tibẹ́ẹ̀tì wọn ni ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó ń bẹ ní orílẹ̀-èdè náà kí tọ́ jẹ́ pé wọ́n bẹ ní ẹ̀bá orílẹ̀-èdè china kí wọ́n di nǹkan tí wọ́n ń wá wọn ti báyìí o wọn ni àpapọ̀ gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n sọ pé wọ́n di àwátì wọn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jábọ̀ wọn ní nepal àwọn èèyàn tó lọ bí 84 àti 91 wọn ni wọ́n di àwátì nígbà tí àwọn àlejò tó yẹ pé wọ́n lọ bí 84 nígbà àti 91 àwọn náà di àwátì nígbà tí ní tíbẹ̀ẹ̀tì ń tiwọn àwọn èèyàn tó lọ bí 63 àti 565 wọn di àwátì gẹ́gẹ́ bí àwọn aláṣẹ orílẹ̀ nepal tó ń pè ní nepali authority àti àwọn orílẹ̀ èdè china mo ṣe ń sọ dímọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ o nepal lágbẹ́ pé wọ́n ní ó kéré tán àwọn èèyàn tó yẹ pé wọ́n ti kú lọ́rọ̀ nípa omíyalé àgbàrá àgbòrò yìí wọ́n lọ sí bí 157 nígbà tí orílẹ̀-èdè china ń sọ tiwọn pé èèyàn mẹ́ta náà lọ jẹ́ pé ó gbẹ̀mí ní tibet tó sì jẹ́ pé ó á jẹ́ gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n ti gbẹ̀mí lọ́rọ̀ nípa omíyalé àgbàrá àgbòrò yìí kan máa lọ sí bí 160 wọ́n ní àjálù ńlá burú yìí wípé sábàmúwáyé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ tí ó yẹ pé àwọn mìíràn kan ya bòlú òjò díẹ̀ ara rọ̀ báyìí kátó fọ̀ gbogbo ilé lójo ti gbẹ̀mí tó yẹ pé yóò sì máa àgbàrá ó sì máa ru àwọn èèyàn lọ kí ọlọ́run bá lóye nǹkan bá tilẹ̀kùn bànújẹ́ káàkiri àgbáyé ẹnu ọgbọ́n ìwé ìròyìn the punch láàárọ̀ yìí ẹbá ròyìn yìí ń bẹ̀.
1: kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ inú ìwé ìròyìn leadership láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé tó jẹ́ alákòóso fún iṣẹ́ òde lórílẹ̀-èdè nàìjíríà yẹn sínátọ̀ David Umahi ọmọ àti kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn pàápàá jùlọ láti tọ́ ìṣòro àwọn tí ó ń lo ojúnà títí márosẹ̀ bí ní àgbọ́n àsàbà àti ojúnà ìfàkìkàbà àti àdó èkìtì wọn máa ní àti ní ìpínlẹ̀ kogi wọn sọ di mímọ̀ pé ṣe rí wàhálà tẹ̀ ń kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR wọn mọ wàhálà tẹ̀ ń kojú ní àwọn ojúnà yìí o wọn wà ní báyìí ẹni tó jẹ́

0: 107 òkè ògùn.
1: Ẹ káàárọ̀ Bond FM JP àti Orintí ẹkú iṣẹ́ ìlú kò ní rẹ̀yìn. Ó dáa bẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣiṣẹ́ pọ̀ láti dẹ́kun à ń pàdánù aláboyún àti àwọn ọmọ kókó. Ohun tó ṣe pàtàkì ni kí a gbọ́ ohun ìyá àti àwọn ọmọ kí àwọn aláboyún náà sì tètè máa gbéra wọn lọ sí ilé ìwòsàn yálà ìbílẹ̀ ní tàbí tolóyìnbó kí wọ́n lè tètè máa mọ ipò tí ọmọ bá wà kó tó di ọjọ́ ọ̀kúnlẹ̀. Ajẹ́ Rọ̀ṣídà láti Ìkòròdú.
0: Ọlálérè àgbẹ̀ ilé ọba ìlú Ìlérò gbígba ẹ̀bí ní ìbílẹ̀ àti ẹ̀bí àti bí ẹ̀ Ọlọ́run yóò máa ṣọ́ gbogbo àwọn aláboyún àsọ̀kalẹ̀ ayọ̀ àti àlàáfíà God save Okegun God save Nigeria.
1: Ọ̀làjú ti dé bá ìgbẹ̀bí ìbílẹ̀ ṣùgbọ́n kí àjọṣepọ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé nígbàkúùgbà pẹ̀lú ilé ìwòsàn ìjọba torí ọgbọ́n pọ̀ lọ́dún àwọn àgbà nípa ìgbẹ̀bí o èyí tí agbára ìbílẹ̀ ò bá ká wọn yóò gbé lọ ilé ìwòsàn ìjọba eléyìí yóò fòpin sí ikú aláboyún àti ọmọ kókó God bless ìlú òbú ọ̀ṣun Alhaji Salaudeen Okunle Orisun Bare Ṣàṣà.
0: Olóyè Kẹ́hìndé Kalẹ̀jàyé Baálẹ̀ Otumara Papa Road Òjò Níyùn ìfọwọ́sowọ́pọ̀ gbọ́dọ̀ wà láàrin àwọn tó ń gbẹ̀bí ní ti ìbílẹ̀ àti ti ilé ìwòsàn tó bá fẹ́ yíwọ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láàrin ara wọn láti ní ilé ìwòsàn kan tí wọ́n jọ máa ṣiṣẹ́ pọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ń gbìyànjú láti dẹ́kun ikú aláboyún Ọlọ́run a máa fún wọn ṣe.
1: Òṣùpá níbi ìgẹ̀nẹ́ láti Ìlàsàmàjà ìgbẹ̀bí àsìkò yóò yàtọ̀ sí ti àtijọ́ irinṣẹ́ bóyá ó ti yàtọ̀ sí àtijọ́ náà sọ irinṣẹ́ ti wà ju ti tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n ó yẹ kí àjọṣepọ̀ wà láàrin oníṣègùn ìgbàlódé àti àwọn ìbílẹ̀ ó dàbọ̀.
0: Alhaji Owolabi Balogun láti Mushin ìfọwọ́sowọ́pọ̀ gbọ́dọ̀ wà láàrin àwọn méjèèjì o ìjọba ìpínlẹ̀ Èkó ni kí wọ́n gbé ìgbésẹ̀ kí wọ́n ní àkọọ́lẹ̀ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ìgbẹ̀bí lọ́nà ti ilẹ̀ wa lójúnà àti lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn ó dàbọ̀.
1: Alhaji Abbas Olóyedo Akọ̀bísà láti odò ẹrùn ìgọdọ̀ kò sí nǹkan tó dàbí ìfọwọ́sowọ́pọ̀ tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà láàrin àwọn àjọ oníṣègùn ìbílẹ̀ àti ti àwọn olóyìnbó mú ọgbọ́n tiẹ̀ wá kẹ́mi náà mú ọgbọ́n tèmi wá ni wọ́n fi ṣe àwa ní rí ikú aláboyún àti ọmọ kókó mọ́ láṣẹ Èdùmarè ire o.
0: Alàgbà Ṣẹ́gun Gbénilé Ṣẹ̀gẹ́ Ventures láti Ṣomolu tí wọ́n bá fọwọ́sowọ́pọ̀ kò ní sí ikú aláboyún àti ọmọ kókó ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ló jẹ́ pé àwọn ilé ìwòsàn wọn ò ní mọ àwọn nǹkan tó yẹ kọ́ ṣe ju kí wọ́n ṣiṣẹ́ abẹ lọ tí wọ́n bá gba ti ìlànà ìbílẹ̀ ó ṣeéṣe kí ẹni náà dá bí ọmọ náà ìfọwọ́sowọ́pọ̀ ló ṣe pàtàkì láàrin àwọn méjèèjì.
1: Ẹ káàárọ̀ orúkọ mi Ọláyẹ̀tàn Ọba Olóyè Lórílé kí àwọn olùgbà ìbí fi ojú tó àwọn olóògùn dáadáa pẹ̀lú bí wọ́n bá fẹ́ bí ọmọ kan bí wọ́n bá fẹ́ bí ọmọ kan dẹ̀ pa ọwọ́ pọ̀ pẹ̀lú hospital kí ikú òjijì màmá kó má máa pọ̀ pẹ̀lú ọmọ bíbí kí Ọlọ́run bá wo àwọn olóyún wa torí ní ìgbà míì bí olóyún ló gba ìwòsàn bí olóyún lọ gba ìwòsàn ní ọ̀dọ̀ àwọn alágbo tí wọ́n bá fẹ́ bí ọmọ tí wọ́n bá lọ sí hospital wọ́n ó bèrè pé níbo ni ẹ̀ ń lò ni àti ìgbà tí ẹ ti kí Ọlọ́run ṣàánú wa God bless Arọ́dún and Nigeria.
0: Alájà Òbelú láti Bàrígà bí àwọn tó wà nílé ìwòsàn ìjọba ṣe máa ń ṣe sí àwọn èèyàn gan ó máa ń jẹ́ kí àwọn èèyàn sá kúrò nílé ìwòsàn ìjọba ọ̀pọ̀lọpọ̀ ìkanra làwọn tí ó ń ṣiṣẹ́ ní àwọn ilé ìwòsàn máa fi ń bá àwọn èèyàn lò ọ̀pọ̀lọpọ̀ àwọn aláboyún ni wọ́n máa ń fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ti ìbílẹ̀ ṣùgbọ́n ìfọwọ́sowọ́pọ̀ gbọ́dọ̀ wà láàrin àwọn méjèèjì ẹni tí ọkọ̀ ẹ̀ bá ti mú ti ìlànà ti ìbílẹ̀ kí ó lọ síbẹ̀ ẹni tí ọkọ̀ ẹ̀ bá sì ti mú ti ilé ìwòsàn ìjọba kóun náà gbàbẹ̀ lọ àsọ̀kalẹ̀ ayọ̀ fún gbogbo aláboyún.
1: Àrírí Mákò Adúlùṣelú Mòṣin àmọ̀ràn tó dáa gan ni tí a.
0: Ṣùgbọ́n ìfọwọ́sowọ́pọ̀ gbọ́dọ̀ wà láàrin àwọn méjèèjì ẹni tí ọkọ̀ ẹ̀ bá ti mú ti ìlànà ti ìbílẹ̀ síbẹ̀ ẹni tí ọkọ̀ ẹ̀ bá sì ti mú ti ilé ìwòsàn ìjọba kóun náà gbàbẹ̀ lọ àsọ̀kalẹ̀ ayọ̀ fún gbogbo aláboyún.
1: Àrírí Mákò Adúlùṣelú Mòṣin àmọ̀ràn tó dáa gan ni tí àwọn dókítà àti àwọn agbẹ̀bí bá ń ṣiṣẹ́ pọ̀ bí mo ṣe mọ̀ wọ́n ti ń ṣiṣẹ́ pọ̀ nínú ìtọ́jú àwọn aboyún nígbà tí àwọn obìnrin wọn bá lóyún wọn kì í lọ sí ilé ìwòsàn nìkan wọ́n tún máa lọ sí ọ̀dọ̀ agbẹ̀bí fún ìjú kí wọ́n lè bímọ láìsí ìṣòro. God bless Nigeria. Àrírí Mákò Adúlùṣelú Gàlú Èkó Àjùmọ̀ṣe ni.
0: Ìgbẹ̀bí ìbílẹ̀ Ọ̀làjú ti dé bá o ṣùgbọ́n ìjọba jẹ́ kí àjọṣepọ̀ gidi wà láàrin ìwòsàn ìbílẹ̀ àti ti ìjọba ilé ìpín sí ikú aláboyún àti ọmọ kókó torí èyí tí agbára ìbílẹ̀ ká wọn yóò gbé lọ ilé ìwòsàn ìjọba. God bless ìlú òbú ọ̀ṣun Alaudeen Okunle
1: Otika. Ọ̀nà ni ní àjíwò àjíwò. Àlífà Ismaila Adams àtọ̀dá ọmọ Musi láti lọ sí Pàṣà Àjùmọ̀ Máìdì ti ọmọ wọn Ajá Ganiyat Bello. Ẹ wo kò sí nǹkan tó dáa tó kí àjọṣepọ̀ kó wà láàrin àwọn olùgbé àwọn oníṣègùn òyìnbó tí ọwọ́ pálábá bá fẹ́ se tí ọwọ́ pálábá fẹ́ ségi wọn á lè tètè kàn síra wọn. Ìbáà jẹ́ nílànà tìbílẹ̀ àbí ti olóyìnbó kájọṣepọ̀ wà ló dára àní rúkú aláboyún àti àwọn ọmọ ọmọ láṣẹ Èdùmarè. God bless Nigeria àní ìlú Ìlọrin.
0: Ọmọ bàbá ààbò ògùdọ̀ ẹgbẹ́ dá kéwèjẹ Ṣàṣà Kingdom fọ́sowọ́pọ̀ ló ṣe kókó láàrin àwọn ti ilé ìwòsàn kí àwọn

wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa fún gbogbo aráàlú. Iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣe lásìkò yìí láti yàgò fún olùṣòfò. Síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀díẹ̀ ká lè ṣe lásìkò yìí dúró wà pé kẹ́ ẹ fi yèdénú kẹ́ ẹ dẹ́kun dídá ìdọ̀tí sínú àwọn kòtò ìdáminù kẹ́ ẹ yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́. Gbogbo àtúnṣe àwọn tọ́ba yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0906 704 444 tàbí 0906 904 444 fún ìwádìí èyíkéyìí. Àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó.

Laya, Kenny, you need me. Mofo, I'm a rule. She lava, but I won't just keep you silent. I saw AJG, I saw Buruku, I saw Tomoko, I saw one, I saw Tompany, I saw Lava, Doctor, Ele Niaga, Ele Tutobi. I saw Tonshek, Doka, if he. Yeah, I saw JJ, I own Jacob Mimi at your local Jesus. What told Bummy, oh, Nero, I saw JJ, oh, yeah, so hearty. That's how the Jack Pierre could reject no more. I didn't know. Àmì ẹ̀ka àbọ̀ sí ètò àìtó yín bọ́nà òṣèré apá kejì iléeṣẹ́ bọ́n náà ní bá a bá dájọ́ ọjọ́ apé bá a bá dá oṣù ojò àkó àjọ tòní láti ṣe àgbéyẹ̀wò àwọn ọmọgùn fi tí wọ́n ń dà wá láàmú láwọn ojú wa àwọn ọmọ wọlé ìyá bú ẹkún ìyá ẹbí tí ò pa bẹ́ mọ́ àwọn èèmọ̀ ọmọ àwọn kàràǹbarí ọmọ ọmọ ìbànújẹ́ ọmọ ẹkún ọmọ òfu ọmọ òṣè ọmọ òsì iṣẹ́ kò kọ́ ìwé kò kà èmi ò rẹni kọ lóòótọ́ àmọ́ pọ̀ tí wọ́n rẹni kọ́ ọ̀rọ̀ ò gbọ́ èmi ń bẹ bàbá ń ta gbó ìyá ń ta ògógó ọmọ wá dìdàkudà sáàrin ìlú ó wá ń da ìlú láàmú. Ìyáka púpọ̀ wọn ní àwọn agbésùnmọ̀mí tiwa nílẹ̀ Yorùbá àbí kí la fẹ́ pè wọ́n Boko Haram tiwa nù. Bẹ́ẹ̀ni wọ́n lè má jíyàn gbé àmọ́ ìtọ́ fún ní wà gan lójú pópó kọjá.

0: un faso yamo ulong mo mo bi lo se ton green kwalo a do ju mo wa go mo ko la le nko apa o wa la ta la apa mo bi yen o la wo wo yo o la wo wo bi kini bo bo ya yo pada dun ti o ma ba gbale omo bi yi bi o se ti lo bo de ti lo ko yawo eyan kan ni o iyawo temi nbo mo mo to ma sele si awusubila mi no cha iteni rojin olorun je sele si iyawo ti tun gbo mi ma do woro yo pada sele si o be ba le pe mo se re awon mi be kan kan ijoba ikun lo dako mi be gbo la royo ikun lo dako mi be gbo be ba lo lopo o se to ba baba kun lo ko lo le ejo adajo ni ko lo jo wa ya ya ko ni dey video fun mi andira andire amo babo lowo are ya omojo omojo oya lo gbale ibi a o ti le lati keja so ko ma lo n ta dajo ma so fun ni e e lo wadi lo won won lost passport wala ti won se lori awon mogunfe n ma ko de court awon mo oda ke le mo pe mo wadi dada ni ninu awon osise NURCW ni ipinle eko o ni Mr. Pilot ki re pa wa laarin NURCW ipinle eko ni o la awon yen kere to won beru awon o ni bi apere o ni kan losodi o ja bag ngba to ja bo ngba to ja bag awon wa mu o ni dipo ko lo fa lo pa lo o pa to mo ki to ba fa lo pa mo lo lo ti ti role o ma tu sile o lo wa ohun lu dada won de lokun o lu ku ta oyun ni o ma de awon pe o lo wa daju pe ohun mu okuta ohun la mo le yi mo mo pe eyin ko asima ni human rights le yin o pe eni yen o fada ofin yo lapa re o take laws into his hand won tell him joko ti niyan e ni wo wahala to sele baba pa mo bi yen se human rights lo ma ji e ma gbo mi o nigba to n fi okuta fo ohun ofin osodi mo o ni koju ose to tele lo ohun kan bo lati ona abule da ni ile epo a ti sodi dada bale pero ni oda sa pe mo so lati ma lo general hospital lo da sa labe bridge awon mo buruku yi won ma to je sori e konkere wo enu bridge yen ni abi eya ko se mo paro ti role ti o do won jale o ri be lohun ti wa ri o joju nu moto ba pe iwo were yi ile polo sa wala to sodi to ri ohun bayi ere o mere lo ni koduro won beru union baje NURCW awon mo beru won ba mo won amo nje ofin gba won laye lati bijalu won ere ko ti esi laarin won oro temi konu mi mo boye omodun omodun so yi a ko le jomodun mewa lo so omodun mejila ije mani jeep islander oko nla oko lo be eni e fi lock moto o mi mo boye ri fowo yen o omo kunrin da ti tu o de ni oja ti si jeep yen to tun pe ta ba gbe kale ka ma fọkàn balẹ̀ mọ̀ pé ọkọ̀ wa náà ni eléyìí pẹ̀lú pé wọ́n lọ́ọ̀kì ọkọ̀ wọ́n ti mọ bọ́ ṣe ń ṣe o ọmọdún tí mo sọ yìí kò sí lè jọ ọmọdún méjìlá sọ ọmọdún mẹ́rìnlá lọ gbogbo ilẹ̀ rí fọ́nrán ẹ̀ tẹ́fọ́n ṣe sí yìí kò ní tijọ́ ìka ni wàhálà fẹ́ wọ ìlú ó ti fẹ́ ìlú tá a bá ń wo kíní ní wọn ẹ dákun ẹ má jà fún wọn wàhálà ẹwùn kí àwọn ọ̀rọ̀ rírùn kọ́lọ́kọ́ ọ̀dá kò okobo ní kọ́lọ́kọ́ ọ̀dá sí okobo lẹ́yìn dá kẹrin kò dá kò ẹjọ́ tó ní ọ̀hún kí la lè jọ ṣe nígbà àwọn ọlọ́pàá ò lè wá ìjọba ò lè gbà wá àwọn aráàlú kí la lè jọ ṣe 08150 9290 ẹ̀dákun ẹ̀yin lédè yín lọlẹ̀ bá máa pe ẹ̀dákun ẹjọ́ ẹ̀yin lédè yín lọlẹ̀ ẹ̀dàbá ẹ̀kọ́ lọ yín gùdù
1: ẹ̀ṣẹ̀ gbọ́n mi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ 08150 9290 ẹ jẹ́ àwọn bá ṣe máa rìn ìrìnwá lọ́wọ́ lọ́bàá kò tí burú jù àmọ́ ó ti ń kó rajọ ìgbà mi sọ fún ọ.
2: akọ̀jú ọ̀sà.
1: yes sir.
2: pẹ̀sẹ̀ tó wá tọ́wọ́ sọ́nà ọ̀sà.
1: àmì sí àìṣe sà.
2: orúkọ mi ní orí ìnáwó mi dé láti jókòó. ìjọba wa gómìnà ti lagos wọn kùnà.

Gbẹ̀ngà Fátìlì Jẹ́nẹ́rẹ́mù, wọ́n ní kí n kí n yóò pé ẹ̀kọ́ àgbà ọ̀, àgbà yóò ní bàjẹ́ ó dàbọ̀ sá.

0: leg, go see your doctor or physician.
1: Àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ní ti rí pé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún àjì tọdún yìí jẹ́ 7,882,802 naira péré. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 3,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim sórí rẹ̀ kọjọ́ di gbèdéke 26 oṣù kẹsàn-án ọ̀hún tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 08086-6813 tàbí 08023174333 olùkéde ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni akọ̀ ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.
2: Oh, no way, you know.
3: Oh, wait, you know.

0: tóbi.
1: Olúwẹ̀ ìròyìn tẹ̀síwájú láti iléeṣẹ́ Bond FM 92.9 Motun ìwé ìròyìn The Nation láàárọ̀ tòní. Níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ di mímọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ìkéde àti ìpolongo sọ di mímọ̀. Eléyìí tí àwọn fi ń pe àwọn èèyàn pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fídọ̀ lọ fi ẹ̀jẹ̀ sílẹ̀ o, ìyẹn voluntary blood donation gẹ́gẹ́ bí kí wọ́n sì rí gẹ́gẹ́ bí ìgbé ayé tó dára àti ìṣe ìrànlọ́wọ́ fún ọmọnìyàn. Wọ́n ní ìpolongo àti ìsọmímọ̀ náà eléyìí tó yẹ pé ìjọba ìbílẹ̀ mẹ́wàá gbáko ní ìpínlẹ̀ Èkó fún àkọ́kọ́. Òun náà ni àwọn gbé kalẹ̀ láti rí i pé àwọn èèyàn túbọ̀ ní ìmọ̀ nípa wípé à ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ wípé finú fẹ́dọ̀ fi ẹ̀jẹ̀ sí àti pé àwọn ọsibítà wípé wọ́n máa rí ẹ̀jẹ̀ lò lásìkò tí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá bọ́ bá ṣẹlẹ̀.

0: FM 92.9 ló ṣe tó pé ká polówó ọjà ká jẹ́ ọ̀gá lábala ọ̀rọ̀
1: ẹ̀ máa kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́ ẹ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi sàlàáfíà ní ṣeṣe ń lọ gbogbo kìràkìtà wa kò ní já sófo ẹ gẹ́gẹ́ mo máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan ìwúrí tó dáa jù tóbi lè fi ilẹ̀ fọmọ òun ni ilẹ̀ àti ilé elevation point ló rọ́ mi sí yín gẹ́gẹ́ bí ìṣe wọn wọn ní kí n wá tayín lólobó nípa àǹfààní kan tó tún ṣe ẹ̀sọ̀ kalẹ̀ sí iléeṣẹ́ elevation point 40% discount ẹ̀dínwó ìdá 40 tí ó wọ́pọ̀ lórí àǹtalẹ̀ pàápàá jùlọ níbi tí wọ́n ti nílẹ̀ yìí owóde ní ìpínlẹ̀ ogun owóde ti dìlú o ayé ìgbà kan ni wọ́n á ní owóde oko bá yín mú sáwọn tó ń sọ bẹ́ẹ̀ torí pé ibi tí wọ́n padà wà nìyẹn tí wọ́n fi darúgbó sílé onílé elevation point ti gbé àǹfààní yẹn dé 40% discount ní àǹfààní yẹn àǹfààní tó ti àwọn àmbẹ̀ tínú mi dùn fún rè wọ́n tún gba san díẹ̀díẹ̀ pẹ̀lú pé ẹ̀dínwó 40% wà o wọ́n tún gba san díẹ̀díẹ̀ ilẹ̀ tá a sọ̀rọ̀ ẹ̀ yìí kò pé méjì ire estate ní owóde ogun state ilẹ̀ yìí ní ìwé deed of assignment lórí ó dẹ̀ máa gba deed of sales lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti san owó wá gbọ́ mi ire estate owóde ogun state ilẹ̀ tó dáa ni àwọn èèyàn tí wọ́n ti bá ara bí oṣù méjì mẹ́ta ní elevation point wọ́n ti ń ṣiṣẹ́ wọn lọ́nbẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kò lè mọ̀ pé ilẹ̀ tá à ń sọ yìí kìí ṣe pé bóyá ilẹ̀ tuntun o rárá o wọ́n ti já ojú ẹ̀ àwọn èèyàn ti ń rà á iṣẹ́ ti ń lọ ńbẹ̀ 40% discount yìí gan-an ni àǹfààní tí ò wọ́pọ̀ sí iléeṣẹ́ elevation point tí wọ́n taari síta bí àpẹẹrẹ lórí ìlàjì plọ́ọ̀tì 250 square meters tá ń tà ní 600,000 naira kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ mi mo ṣe ń kéde ẹ̀ yìí mo gba ohun aláṣẹ àtolùdarí iléeṣẹ́ elevation point sọ̀rọ̀ ni 600,000 ní tẹ́lẹ̀ ní báyìí ó ti di 360,000 naira ẹ pè mí mo sọ bẹ́ẹ̀ èyí tá a tà ní full plot 450 square meters ní full plot wa à ń tà ní 1,000,000 naira tẹ́lẹ̀ ní báyìí ó ti di 600,000 naira ó ti já wá sílẹ̀ ó ti di 600,000 naira bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó yá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 090-33-19-3505 090-33-19-3505 tàbí 081-36-69-99-59 081-36-69-99-59 wà gbọ́ ìròyìn ayọ̀ túre ìròyìn ayọ̀ ṣáà kú ìròyìn ayọ̀ lórí ilé estate ìjọ jẹ́ mọ̀ pé oṣù mẹ́rin gbáko ló tún ní láǹfààní láti sanwó yẹn díẹ̀ díẹ̀ ìròyìn ayọ̀ òtútọ́ síbẹ̀ o lórí ilé estate tó o bá wá lè san 150,000 naira sílẹ̀ pé down payment deposit tèmire o wà á tún wá gba apẹ̀rẹ̀ ohun mèremère nínú apẹ̀rẹ̀ yìí ó póríṣiríṣi ní elevation point èyí tó o bá náwó mú tó o náwó gọ́ọ̀bà ní tiẹ̀ ó lè bá odidi tí alágo ló ńlá bíi mẹ́fà kò bá mílíìkì oríṣiríṣi nǹkan àwọn nǹkan òyìnbó rẹpẹtẹ ni wọ́n kó sínú apẹ̀rẹ̀ tó pè ní food basket tí òun náà bá tiẹ̀ ti débẹ̀ wá ti rí yàtọ̀ sí pé ire estate ó jẹ́ nǹkan tó wúni lórí lásìkò tá a wà yìí torí tó bá ti débẹ̀ táwọn èèyàn ti ń ṣiṣẹ́ lọ ó wúyàn lórí nǹkan àárẹ̀ àwọn èmi náà kì í ṣẹlẹ̀ tí ìjọba gbẹ́sẹ̀ lé o no government acquisition kò sí wàhálà ọmọ onílẹ̀ kò sí dání láàmú kankan àwọn èèyàn ń kọ́lé wọn lálàáfíà ọ̀nà wọ bẹ́ẹ̀ ire estate ilẹ̀ tó fi ni lọ́kàn balẹ̀ ni elevation point ló sì ń tà wá gbọ́ mi o kò pọnmọ́ ẹni bá yára lògùn gbé gbogbo mèremère tó ń jẹ́ ohun amáyédẹrùn pátá ni wọ́n nílérò láti ṣe síbẹ̀ iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ ńbẹ̀ ọlọ́run ó sì fún gbogbo àṣẹ má gbàgbé ó níwèé ó fi ni lọ́kàn balẹ̀ ire estate elevation point bóyá bó o bá fẹ́ wò ó bó o ṣe rìn rè é sátidé yìí wọ́n á lọ fún inspection tó o bá ní ráyè sátidé yìí wọ́n pé elevation point pé èmi ò lè ráyè sátidé yìí o ọjọ́ báyìí báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bí wàá ti lọ bóyá jẹ́ ju office elevation point fún ẹ office wọn wà ní number 74 ẹgbẹ́dá ìdímù road oore lópe bus stop nínú ilé epo nnpc tó wà ní oore lópe bus stop yẹn tó bá ti wọlé pé ẹ building tó wà ń bẹ office elevation point ni bóyá àwọn ẹ̀rọ bá sọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 090-33-19-3505 090-33-19-3505 0805 tabi 081-36-69-9959 081-36-69-9959 O le kan si won lori Instagram ati Facebook Elevation Point NG wa jopo ni o tabi website ko wo aworo gbogbo aseyori Elevation Point lori website won www.elevationpoint.ng Elevation Point Ire Estate Owode Ogun State je nla mutemi ko to ton
2: mo ki gbogbo eyin lori re tin gbo mi ni akoko yi Adewale omo oba ni oruko mi Saju eko number yi sile 08063422699 leko si 08063422699 awo ni waye aso o ṣugbọn ki a ma ba waye aso tabi wonu ogun afakoko eni sofo ile ise Pips Arcade Forex Academy ni won se mi jade ti won ko mi jade bi omo ijo mejo lati kede lori ero agbagbe yi wipe ki gbogbo eyan dide fuya ku ninu ise ati osi Pips Arcade Forex Academy je ile ise to wa kaakiri agbaye to n fi ona han gbogbo eniyan lati kuro ninu ise osi ati aini lati ma pawo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu Pips Arcade Forex Academy iyi igbe aye eniyan pada si daada ti iwo na si ma di eniyan pataki lawujo ti wa ma ri owo mu lo senu ọpọ ènìyàn tí wọ́n sọ wípé ó ṣe ògbó owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò bá wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Pips Arcade Forex Academy wọ́n ń dáni lẹ́kọ̀ọ́ bí ó ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ pé ibi tí oyin bá wà ni ìrà máa sàtọ̀ ọ́ lọ bí Pips Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adédá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà tí oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà àbálájọ tí the gate ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò tóun fi ń play géèmù tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ní ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yala o mo bi a tin lo computer tabi o ko mo o ka iwe pupo tabi o ko ka pupo rara Pips Arcade Forex Academy yo ran o lowo lati di oloro pelu answer to wa lowo re yen bi o ko ku baji ilaki ko ile ise Pips Arcade Forex Academy ti se agbe kale idanileko nla kan ni ipinle Eko to je pe lori forex trading ni Bibi ti oga agba ile ise Pips Arcade Forex Academy fun ara re ati opo awon oludanileko miran yo ma fi iriri won ba gbogbo eniyan soro ti opo eniyan yo ti ma bo ninu ogun aini koda ti iwo na yo mo na abayo kuro ninu ipo ti o wa yi Bibi danileko yi ni o ti ma ko yin bi e ti le ma lo phone to wa lowo yi gangun yen lati ma pa owo pelu irorun bi e ti se le se karakata lori internet yin koda ki e je onise owo tabi onise osu ko di ise yin lowo rara o onise owo bi iya eleja iya alata iye elepo bikila mechanic organizer koda o wulo fun awon agbe to je pe won sise agbe ti won ma sowo won ma ta ire oko won to ti je pe yo ma mu owo sagba wole fun won phone ti o wa lowo yin na le ma lo ofe ni idanileko yi ti o sumo si pe ko nilo wi pe en sanwo iwole rara abi en sanwo fun idanileko yi a ki dagba si ohun ti a ko mo bi o ba ti mo ona lati lo ero ibanisoro re lati ma pawo wole o ti di lowo tabua niyan o Pips Arcade Forex Academy ki se Yahoo nitori ero oko elomiran ni wi pe gbogbo ise lori internet ni jibiti bi oku eni bada ni loju a fi gbari ni iwo na ma bo ni bi idanileko yi ni Friday ose yi gangan bere laago mokan laaro ile ise Pips Arcade Forex Academy yo se idanileko yen seminar yi ni ojo Friday to nbo yi gangan ti yo bere ni aago mokan laaro nibo ni idanileko yi ti ma waye ni 73 Allen Avenue Ikeja lo ti ma waye ni ipinle Eko aago mokan laaro gerege lo si ma bere gbogbo eniyan ni ilanileko iwa fun o yala oni ise miran tabi o ko ni iyawo ile baale ile omo ile iwe onise owo onise osu okunrin obinrin abi iwo ti keko jade ni ile eko to n wa ise ma tumo ma joko tetere o iwo na ma bo lodo wa lati se idanileko yi lofe ni o idanileko nla ni o nitori awon agba oje yo wa nibe lati ma ba yin soro ofe si ni idanileko yi pelu idanileko yi yo waye ni Friday ose yi gangan koda ofe ni pelu o ko ni owo iwole tabi owo idanileko lati wa gba aye sile iwo na te yes sori number yi yes ni ko send yes send yes sori number yi 08063422699 lekan si 08063422699 bi o ba le wa si bi idanileko yi a o fi ona ho koda wa tun lo si ile pelu ida 30% yen 30% owo to ma nilo lati bere oko re lesekese oro to ba dani loju ki ko se lenu eni idanileko fe ti wa tun ri ona abayo lati bere ise lesekese ni Pips Arcade Forex Academy ni won gbe wa o ni 73 Allen Avenue Ikeja ni ipinle Eko bi o ba fe kopa ninu idanileko yi ti won na fe ku ninu kosi send yes latori phone e send text message yes so the number yi 08063422699 lekan si 08063422699 orire ki de bala tetere oro to ba dani loju ki ko se lenu eni lakoto ara Pips Arcade Forex Academy awon ni won ko ri wolu ti won ni kaku ni po ise ati osi kawa na do loro kaye ma se sadankata fun wa na ni gboro iwo na darapo mo wa nibi seminar to ma waye Pips Arcade Forex Academy yen tu fun ni number yen lekan si ko ma ba di pe in ba lo to ko ma da riyan jiyan number yen le ma pe si e send yes si number yen lekan na be ba ti send yes si logon bayi ni o da yin lohun number na re o 08063422 0806 9 0803 42 26 99. Do I joke? To back be your Jew, one only pay or no laugh where. Oh, Batisu, Oma, so she was finished. But oh, Batisu, who soon tetered in here? Oh, that.

0: Peter is the president. Won jeya lo for everything. David Moyes o je ko fi won pe agba letu omode lawayo merin si odo ni won fi won ipegede ta mo si qualification Europa ona ma wa bo le je pe ko si asko fun lati ka tan amo je ka menu ba meji abi meta nu awon festival se to ma wa loni Armenia ati Cruyff o ma ko ju ara won FC Brescia ati Blatisak in Salzburg o ma gbalejo Bailabai e ma gba wi pe iko ti a mo si Omnia awon ati Saint Trinidad ni won ma kuju ara won o amo nkan ti awon eyan so lati mi o gba ni pe Moses Utama pe o dara ju Anthony Joshua lo legit mo bo ko wa so si to si yen lana a gbe oro ko ye o legit mo ko to ba lo ni don ka tesi waju olotu tunjo lale kan si ti bo lo pe ka oju awo ka je ka awon eyan so si am bu enu atelu ade isakoso won bo de je pe won tin tu awon asiri kan nipa Ibrahim Gusau to je are iko takusu ball orilede Nigeria Football Federation pe baba yi ti ni sibi igba to pe ogun ibi e ni NFF o kun da se ni ko sibi awon eni ara asoro be ni amo ibere ta nbe lowo awon ni pe nibi ball orilede Nigeria de dubo bayi e bi ta ni se NFF lo ma gba won je awon agba ball repete o lapado ijoba na ọpọlọpọ lè tí wọ́n ti ṣe mẹ́ta sẹ́yìn àwọn fún ilé lábújá àwọn fún ilé ní kútú rẹ́njì àwọn ọpọlọpọ alágbábọ́ọ̀lù títí wọn Mikael Obi wọn náà wò látọdún náà lọ́hùn Mikael Obi ní ń kọ́ ni pé òun kàánú ìwé ìròyìn wọ́n lè sọ máa ń pọ́n fáwọn nílẹ̀ wọ́n fáwọn nílé.
1: ṣùgbọ́n
0: òun gbọ́ ni òun orílẹ̀ òun orílẹ̀ òun òrẹ́jẹ̀ òun òrómìnira àwọn ìwúrí báyìí làwọn agbábọ́ọ̀lù wa pàdánù àmọ́ lójú iṣẹ́ ó yẹ ká ṣe kúṣẹ́ ni mo rí oníṣẹ́ yá lóòótọ́ o àmọ́ má gbàgbé iṣẹ́ wa ó dàbí iṣẹ́ ìròyìn tá a yàn láyò yìí ni wọ́n ní you are as good as your last program you are as good as your last production you must pay mi gbọ́dọ̀ torí pé wọn ò tí ì jẹun láàárọ̀ yìí kí wá dórí afẹ́fẹ́ kí wọn ò ní bunú ni ẹ̀yìn aráalé ẹ má bínú rárá wàá ṣiṣẹ́ ẹ̀ tọ́ tó padà sí ìjọ ọkà kó tó lọ mú ọkà tó wà pa pẹ̀lú gbẹ́gbẹ́dú ní ojú ọjọ́ àdìsọ ni pé ṣé NFF ni ó bá bọ́ọ̀lù agbábọ́ọ̀lù ni àbí NFF ló kùnà tí ò jẹ́ kí àwọn agbábọ́ọ̀lù gédé lọ sí World Cup láwọn ọkùnrin àti lóbìnrin má gbàgbé pẹ̀lú ti fún akọ́nimọ̀gbá lórí ọ̀fẹ́ pé àwọn agbábọ́ọ̀lù báyìí akọ́nimọ̀gbá ṣe tiẹ̀ rè nígbà wọn gbéṣẹ́ ilé wọn lọ́tán ọkọ̀ bàlúù tí ó gbọ́ ọlọ́àtì ní morocco wọ́n ti pèsè ẹ̀ àbí ilé ìtura tí wọ́n dé sí gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe ẹ má sì mí gbọ́hùn pé bóyá wọ́n dúró tán pé gbogbo tó wọ́n fẹ́ tán wọn lọ́rùn àmọ́ ṣé àjọ NFF ló máa bá wọn gbá bọ́ọ̀lù ni àbí ẹ̀bi àwọn agbábọ́ọ̀lù ni gbogbo ìkùnà tó ń borí lè dènà kí la tún fẹ́ ṣe sí bóyá wọn wá náà fóònù yẹn jáde torí ọlọ́run jẹ́ka tó ní àlè máa wo kí ní ìran o.
1: bẹẹni àwọn alétẹgbọrọ bá dá sí olúwa jẹ fáwọn nìkan lámà gbà ní
0: abọlábí yìí ìfitọ àbùtọ ìfi ń jọkà báyìí o.
1: ṣùgbọ́n kẹ́mi kọ́sẹ̀ kó yẹn kọ́ wá bí ọ̀rọ̀ bíi kan bí méjì láti fi ṣe àfikún irú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. níhà tèmi táwa ní káwó dáadáa ẹni tí ẹ fẹ́ kó iṣẹ́ tẹ́ ẹ fún tẹ́ ẹ pèsè àwọn nǹkan ìwúrí fún láṣiṣẹ́ náà dojú àmì a sì ń fẹ́ èsì gidi à ń fẹ́ èsì àbájáde èsì gidi látọ̀dọ̀ ọ̀rọ̀ ẹni fúnra ẹni bẹ́ẹ̀ ṣé kì í pé à ń tanra wa ni torí pé táwa ní káwó dáadáa àwọn ọmọ yẹn ti tán ọ̀nà méjì wò dáadáa àwọn yorùbá tọ́lé ọkọ méjì wò olùmọ̀ọ́mọ̀ ètò dáńbẹ̀ torí pé kí ni ó ti lábọ̀ fúnlẹ̀ nàìjíríà ó rí bá ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń jà wọ́n lọ́wọ́ sí bẹ́ẹ̀ ṣe ń tẹ́kẹ́ àwọn ṣiṣẹ́ tẹ́ lókè òkun lọ́hùn ọmọ ìgbà bọ́ọ̀lù lọ́hùn wọ́n rí ìtọ́jú tó péye tí wọ́n fún àwọn lọ́hùn bí ìfarapa bá ní pẹ́pẹ́ báyìí àwọn tó ń rí sọ̀rọ̀ ìlera wọ́n sáré ṣùgbọ́n wọn wọ́n á wá fún wọn ní pé ẹgbọ́ sí ìgbélé fún àwọn àmọye ìgbà díẹ̀ ó ní ẹ̀yìn ní wà ní ìlera tó péye dáadáa tó péye pàṣọ yìí pápá láti gbà bọ́ọ̀lù lọ ìyẹn bẹ́ẹ̀ ìkejì ni pé owó tí wọ́n fún wọn kú ni tí kì í ṣáà gbọ́ pé wọn ikọ̀ báyìí jẹ lápẹjá báyìí lé owó san láàrin ọdún kan sí méjì tí ìjọba tó wà lórílẹ̀ lọ́hùn tó wà lórí ẹ̀ dẹ́kú yẹn máa jáde wọ́n ṣe àwọn iṣẹ́ tiwọn láṣẹ pé àwọn ẹlẹ́tì àwọn ẹ̀sìn ti di pé ìyàtọ̀ wà nínú ìta àwọn gbábọ́ọ̀lù fúnlẹ̀ tiwọn àti ibi tí wọ́n ti ń ṣe yáwọn láyà lò lọ́hùn wọ́n rí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tí ìfẹ̀ náà bá wáyé àwọn ọkọ̀ tí wọ́n gbábọ́ọ̀lù fún yóò yà parọ́ fún dókítà kó fún lówó ẹ̀bù pé ó yẹ gbà náà ẹ sọ fún òun ti ní jùlọ àwọn onífarapa àbúkù òun ráyè wọlé arábìtì wọn mọ bá sì lóhùn yóò ṣì dáadáa yóò gbà bọ́ọ̀lù.

Ẹ jamu kulo.

0: ṣe pàtàkì ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀ kí ẹ̀ nípa àwọn ògùn tó ń jáde láti ilé iṣẹ́ tìmẹ́tayọ tribe medical nigeria limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ nafdac sì fọwọ́ sí ọ̀kan lára ìgbò bẹ́ẹ̀ ni brc capsule tí òkìkí rẹ̀ ń kàgìyàn kárí ayé tó ń gbani lára bí ẹni fi omi àtàpàrà nǹkan tó ń rìn tàbí oúnjẹ káàkiri ara ajá tó ń rìn lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ bóyá àti ẹ̀yìn bá di wàhálà brc kan wọ́n ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lu pèpè àti àìrọ̀rẹ́ yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere brc capsule ní egbògi ìdálẹ́ lò tí yóò tún rọrùn ẹ̀fẹ́ lómi ó wà ní àwọn pharmacy atomic ládùúgbò yìí.
1: Ọ̀rẹ́ rẹ̀ ó lè nǹkan máa ń lè káàkiri ara ẹ bí ipò karùn-ún ara tí máa ń yọ lẹ́yìn ìwẹ̀ ìgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ẹ̀jẹ̀ fún
2: mi. Ọ̀rẹ́ mi bàjàbàjá ń kọ́ iṣan ara fífà so.
3: Ọwọ́ àtẹ̀sùn kú rírì kú tàìtàì.
1: Gbogbogbò ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀. Ibi ṣe dára tó ibi àǹfi kàfù. Yóò mú òkun dé bá ara tó ń tani. Ara ti san ara tó ti rẹ̀ ají pípé. Arúgbó atakébé pajápajá wá gbígbà. Nǹkan tó ń jẹ tàbí rìn káàkiri ara yóò pòórà. Ojú amọ́lẹ̀ kedere pààrọ̀ oorun sùn. Ìgbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe bí àǹfi kàfù jáde. Àjọ nọ́dà sì fọwọ́ sí i. Iléeṣẹ́ ti Medical Nigeria Limited ló ṣe bí àǹfi kàfù jáde. Wọ́n ti mú pharmacy tó súnmọ́ 08133 69434. Tí mo ṣe mú ṣe ẹ̀dá múṣemúṣe àwọn egungun bá ń fún ni tàbí ro ni ìbàdí tó ń fani so àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara ń ro ni mustive capsule náà ó wà ní àwọn pharmacy the chemist ládùúgbò yìí.
2: Agbe ọfọ pàyájọ́.
3: Àárẹ̀ ò lọ.
2: Àmì ti ẹ̀ ní gbà.
3: Ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi.
2: Ó ní ara rẹ̀ ní omi fọ́.
1: Ọ̀run ẹnìkan ò ṣe yín ìrìn àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ̀rọ bó ṣe ń ṣe ìka gbọ́.
2: Ìgbọ̀rọ̀ mọ̀ sọ mi. Ìṣòro ń fà mí sọ. Oríkèéri kì ara ń dùn mí. Ìbàdí tó wí ìgbàrúgbó jẹ́ tèmi. Ìlérí ògbó
1: ara ni ògbé yẹn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni mustard capsule. Ìgbòdì tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ìlọra mustard capsule kẹ́ ẹ máa ta kébékébé padà. Iléeṣẹ́ tìmítayọ̀ tribe medical limited ló ń ṣe mustard capsule jáde láti mú pharmacy tó súnmọ́ yín ẹ̀pẹ́ 08103369434. Ẹ̀yin olùgbọ́ mi gbọ̀dọ̀ gbéra tí abba capsule tí ó ń jẹ́ kára ọkùnrin kópọ̀ kípọ̀kì dáa àwọn ìyàwó wọn máa ń rà á fún ọkọ wọn. Ẹ ra tún herbal capsule. Ó wà kárí àwọn pharmacy àti kẹ́.

0: capsule ọkùnrin nìkan ló wà fún o
1: bí àyípadà
0: lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o
1: egbògi bnc capsule tí mo sọ
0: ó wà ní chris and chris pharmacy ìdúmọ̀tà ó wà ní gbogbo pharmacy bílùkẹ́ ó wà ní mycosin pharmacy sango thermox pharmacy chidex ìdúmọ̀tà roma pharmacy ìkòròdú ó wà ní pharmacy ramsgate àti juta pharmacy ìṣẹ̀rí roundabout bnc capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní oṣòdì mọ̀ṣẹ́ kẹjà ojú ẹlẹ́gba ìkòròdú ọjọ́ta kẹtù tún ẹ̀pẹ́ bàgà ìpájà ayọ̀bọ bnc capsule command ìṣẹ̀rí àpápá fàgbà ìjúwé ìṣàgbà festac agbójú lẹ́kí àjá òjọ́ ọba abúlé ẹ̀gbá àgbàdo ìgbàdo bàrígà bnc capsule wà ní ifọ̀ ìjoko àtàn owó bí ìrókò àgbára ìjẹ̀bú òde ìjẹ̀bú gbó abẹ́òkúta ìlàró ṣàgámù ìbàfò bnc capsule wà ní ìpòkíá torú lérè òjìgbò maryland àmúrò ọ̀dọ̀fin mọ́fòlù maitu ilé iléeṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road chisinde bus stop opposite union bank agege èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà ní 08103869434 lẹ́ẹ̀kan sí 08103369434 ibi kíni tẹ́ bá ti rí bnc capsule rà ẹ lè rí mustard àti gbéra tún herbal capsule rà ńbẹ iléeṣẹ́ tèmítayọ tàdé nàìjíríà limited ló ń ṣe bnc capsule mustard capsule àkójọ gbéra tún herbal capsule jáde ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín àjíǹde ara yóò máa jẹ o.
2: Pápábọ́ 92.9 ká tún tẹ̀síwájú pẹ̀lú àwọn ìpè wáyé ká sáré nínú àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ pé ẹnu kùn pé wọ́n ra òun ò ní rà

0: àpẹẹrẹ jẹ jẹmọ pé ko Chelsea lẹnu ọjọ mẹta yìí ni wọn ke àwọn wa lọwọ ẹmu tó ta sansan tó ń da gaja nítorí ó dàbí pé Sanchez tí àwọn gbọkàn lé yìí ó dàbí gbà tó pé ó ń já ọmọ jù pàápàá jùlọ nípa àwọn bẹ́ẹ̀ fẹsùn ọsẹ pẹ̀lú Fulham tó jẹ́ pé bọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wọnú. Kódé mọ̀lọ́ Chelsea wọn ò mórè báyẹ̀ wà yẹn. Chelsea ò mórè o.
1: Wọ́n ti wọ́n ti ṣe wọ́n ti ṣíwèé
0: rántí. Ó bá ti ṣe àṣìṣe ọkọ̀ báyìí Chelsea máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ burúkú. Nígbà mélòó wọ́n ní Martinez tó jẹ́ pé ọlọ́wọ́ ẹ̀ mú ikọ̀ fi ọmọ orílẹ̀-èdè Argentina ọlọ́wọ́ ẹ̀ mú aṣọ Fílà dẹ̀ ni. Wọ́n ní ó dàbí pé òun ni wọ́n ń lépa àti láàyè. Gbogbo àníyàn agbọ́ wípé agbábọ́ọ̀lù kan bẹ tó yẹ pé ikọ̀ Atlético Madrid lóní. Ó dẹ̀ ti lóun ò fẹ́ gbá bọ́ọ̀lù Atlético Madrid mọ́. Òun fẹ́ lọ sínú camp láti lọ gbá fọ́ fún Barcelona ní báyìí. Ẹni tó jẹ́ bàbá olówó ikọ̀ ta mọ̀ sí ikọ̀ Barcelona Joan Laporta. Ó ní àwọn ò tí jáwọ́ lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́. Mo sọ nípa Julian Alvarez pé dandan sẹ́ àmọ́ ara ọmọ orílẹ̀-èdè Argentina ọ̀hún. Tẹ́ bá ti gbẹ̀jẹ̀ sọ fún pé ọmọ orílẹ̀-èdè Senegal kan tó ń pè ní Sahá ni ikọ̀ Liverpool. Wọ́n ti ń pè fún báyìí pé agbábọ́ọ̀lù ẹ̀dẹ̀ dá ní ẹ̀rú gbá bọ́ọ̀lù. Wọ́n ti ń pè fún báyìí pé dandan àwọn máa ra. Kamada ọmọ orílẹ̀-èdè Faransé ni wọ́n ní náà wọ́n pè pé ọgbẹ́ni máa bọ̀ wá sọ́dọ̀ àwọn ó máa ṣe kíni tó bá wà wá ṣe oríire kún oríire. Chelsea wọ́n lé agbábọ́ọ̀lù kan tí wọ́n pè ní Haaland. Ó ṣe ṣe kí wọ́n rí yẹn náà rà tó ní pé àwọn ò lè rà á ti wọn. Ká ní pé mo forúkọ mi sọ́dọ̀ wọn ni ó dá mi lójú pé.
1: Wọ́n á kó lẹ̀ ó wà lẹ̀ wọ́n kàn wọ́n ṣá ń bò ó nà onírànkú nà
0: ni. Postcodes ó ní ikọ̀ Premiership ní sáà tí a bẹ̀rẹ̀ yìí ó ní Arsenal náà pé ọwọ́ wọn ló máa wà kò ní bọ́lọ́ wọn.
1: Orí wọn ṣì wà
0: ní báyìí. 0763161916 0763161916 ni nọ́mbà yẹn. Ṣé NFF ni ò dá ni? Àbára ni ò dá tó àbí kí ni ìṣòro àti ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ bọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà lẹ́jọ́.
1: Alákojúmọ́ ẹ̀ka àrògbọ̀dẹ̀ tí ń pa orúkọ yín. Bàbá mi yà mọ̀ láti bo. Láti ìta olúwo. Kí ni ẹ sọ̀rọ̀ tó wà nílẹ̀ wa?
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láti ọkọ̀ kí ni wọ́n á ti ìpalẹ̀ ti ṣe pé ọ̀rọ̀ ìpalẹ̀kọ̀ yẹn tó ti ṣẹlẹ̀. Ẹ máa fi lọ máa jẹun ra yẹn ó ní àjẹ oní tí o bá jẹ oní tí o bá sọ pápọ̀ fún mi kí ra yẹn tó sọ máa fi ṣe ẹ̀ẹ́dìyà ẹ̀kú bẹ́ẹ̀ yẹn ṣe wá náà ẹni ẹsẹ̀ yẹn ẹsẹ̀ wọn ọyẹ ká ọyẹ kó yẹ kó tó kẹ́ni kó tó dá.
1: Ẹsẹ̀ wọn dábí ti bó.
2: Ẹ ní ọ̀gá náà ti gbé náà àwọn wọ́pọ̀ pé kí bá kú bá a ló pọ̀ máa tún báyìí. Àwọn àwọn fúlá
1: Falconet àwọn Falcon.
0: Tọ́ kọ́dà ọ̀hún síta.
1: Kọ́dà.
0: Hello. Legit.
1: A máa kó ojúmọ̀ wá mi. Orúkọ ìbílẹ̀ tí ń pè wá.
2: Níta Raymond ló kò látàgé.
1: Láyé.
2: Bẹ́ẹ̀ni, ó dùgbà tá a bá fi àwọn tó tọ́ sí ẹlẹ́fẹ̀ ni wa, ó kó dùgbà lè máa rí àwọn rìsọ́ọ̀tì tó dáa. Àwọn tó mọ̀ nípa àwọn tó yẹ kán fi sípò. Báwọn tó wà bẹ̀ nǹkan tán máa jẹ òun máa ń wá. Àwọn ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó bá fẹ́ẹ́ sẹ́yìn kan ní ìsìn nǹkan tó máa gbà lórí ẹ̀ máa pọ̀ ju nǹkan tí ìyẹn máa ṣe lọ. Báwo ló ṣe lè ṣiṣẹ́ tó dáa? Ṣé o nígbà tá a bá fò tọ́ ẹ mú ṣe dáàbẹ̀ fún àwọn tó ṣẹ síbẹ̀?
1: Tó ó dáa. Ó dáa ẹ ṣeun bá mi.
0: Ó dáa jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú àwọn òròyìn torí ọjọ́.
1: Ní ti abala àwọn afẹ̀ṣẹ́kù kànújọ́ skinny àná Taiwo àgbájẹ́ ẹ̀ṣẹ́pọ̀ ní gbogbo mushin lọ́hún ó tún gborí ìwálẹ̀ torí pé òun àti Rirwan Lawal náà ni wọ́n wọ̀ yá àjà ọlọ́run ṣàánú ẹ̀ nítorí ẹlẹ́mìí olóhùn ọ̀gbá torí àwọn ẹ̀ṣẹ́ kan tó wọlé sára Rirwan Lawal nígbà tí mo náà wo fọ́nrán yẹn bí ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń fẹ̀yìn balẹ̀ tí ẹ̀ṣẹ́pọ̀ kó sí èyí tó wọ agbẹ̀dùkún ẹ̀ ilẹ̀ ni tó gbà ń parí kò rí nǹkan gáìdì wọn kò tó wà balẹ̀ sí báyìí wọn fẹ́ tó tì í yóò kọjá
0: bẹ́ẹ̀
1: ìtò bàbá tẹ́gun jọ́ kìíní àná
0: tó bá tì yẹn kìíní òye ojú kọ ni
1: ó kọjá bẹ́ẹ̀ ó sáko lórí ó lóun ò jà mọ́ ni
0: òye ojú kọ ni. Jẹ́ ká sọ lè kàn ń gbẹ tó yẹ pé wọ́n sọ nípa ẹni tó máa ń gbé ìfẹsọ̀nsẹ̀ àti ìdíje ìbẹ̀ṣẹ́kù kalẹ̀ tá a pè ní prince nasim ahmed ló ti ṣe àpèjúwe moses tama pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọ̀nà mílíọ̀nù ní pàápàá ni moses tama ló fi ju anthony joshua lọ pé tyson fury pa pé òun fẹ́ẹ́ lè sọ pé moses tama kó dára gan-an

0: Sugar oats, much more goodness. Now in a new pack.
1: Ẹjẹ fún mi ní láti go. Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml ni power oil tuntun 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Come on, guys. Come on, guys. Yes, go to the other. Come on, guys. What do you need to do?

0: Iwosan IA and S National Medicare International Limited. Jafara Lewu, Amari Team.
1: Máje kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Mu Charlotem, oògùn ibà tó ní àtẹ̀lẹ́tà àti lumefantrine nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́. Charlotem wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́ Charlotem, oògùn ibà láti ilé iṣẹ́ Sharina Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ̀. Charlotem gba ìbàjáde láàrin ọjọ́ mẹ́ta.

0: Monday FM 92.9 àwọn tẹ̀sín gbẹ̀wà dúpẹ́ lọ́rùn ọba fún àṣeyọrí láti ìdájí sí di àsìkò yìí akíyẹ̀yìn lólùfẹ́ wa náà tẹ̀sín gbẹ̀wà ní báyìí a lọ sórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ òkú ìṣẹ́jú kan péré àgọ́ síbẹ̀ torí pé ìrùn mú lówó kò ṣe é fà tu à ń pè yín màá ṣe pé lọ́wọ́ ọjà wa yín níbí ká máa fi tiwa gbé tí ń lárugẹ ní Monday FM 92.9 nìkẹjà ẹni gbà ṣe jáde ní láyọ̀ àpàdà sílé wa ní àìléwu ẹ jẹ́ lọ sórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ báyìí pẹ̀lú túnjí ọ̀làlẹ́kọ̀ọ́ tẹ́mi tọ́pẹ́ àgọ̀rọ̀ akínwọlé lorúkọ mi mú à ń bí pẹ̀lú àwọn ẹnì kejì mi náà tí a jọ ṣiṣẹ́ lénìí ọláyínká nígboyà Bukumi Aya Jacob bẹ́ẹ̀ náà lóòtú náà wà bí lénìí olóòtú àlàyé bàbá ọ̀rọ̀ Ganiat Bello Ashiru Asanwo Fúnmi ẹ yẹ jẹ́ lọ sórí ètò àlàyé bàbá ọ̀rọ̀.
1: Lásìkò bá tó tó fẹ́ ra ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àwọn èròjà ìkẹ́.

0: ọba tó ń gbàdúrà láti ọjọ́ Elija tó ń gbàdúrà lọ́jọ́ Elisha tó ń gbàdúrà lọ́jọ́ Wòlíì gbani tó tún gbàdúrà lásìkò iná la máa wárí fún o. Ọba lánàá ọba lẹ́ni ọba títí ayé Ọlọ́run ọba tó ṣe wa lọ́sẹ̀ tó kọjá lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ tó fún wa láǹfààní àti ìrọ̀fẹ́ láti padà sórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ lẹ́ni Ọlọ́run ọba dúpẹ́ o. Ọba alágbára jùlọ adúpẹ́ o ọba ọ̀rọ̀ ọba tó fọ̀rọ̀ ṣẹ̀dá ọ̀run ayé adúpẹ́ o Ọlọ́run tó ń tẹ̀ wá síwájú adúpẹ́ o lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ lẹ́ni ayé Ọlọ́run ọba wa lógo ọba tí ń bá wa ṣe ni ògbà ní gbogbo àsìkò kábíyèsí lẹ́nu ẹ̀rọ adúpẹ́ o Ọlọ́run ọba tó fi àwọn ẹ̀yìn májẹ̀ yan tẹ́kẹ́ wa lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ tó ń ràn wá lẹ́wọ́ tó ń tì wá lẹ́yìn lórí ètò yìí adúpẹ́ o adúpẹ́ iléeṣẹ́ Sustainable Land Solution tó ń bá wa sustain ètò yìí tí wọ́n ní ètò yìí ò gbọ́dọ̀ kú torí pé kí ni ètò tó gbé Yorùbá dání tó mú Yorùbá yàwòrán sókàn àyà àwọn èèyàn torí ìdí èyí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe àtìlẹ́yìn fún ètò yìí mo máa dúpẹ́ o lọ́wọ́ àwọn àgbààgbà tó ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ Sustainable Land Solution bẹ́ẹ̀ ṣe bá wa sustain ètò Ọlọ́run ọba lọ́jọ́ ìdí wa sustain ẹ̀yìn náà gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé pátá yóò máa já sí rere fún yín lágbára Ọlọ́run ọba ẹ ṣeun mo dúpẹ́ o Sustainable Land Solution bẹ number 4B Akin Tailor Close off Babish Lace Italian Nikeja níbi tí wọ́n ti ń bá àwọn yẹn sustain gbogbo ohun tó bá jẹmọ́ dúkìá pátápátá Sustainable Land Solution wọ́n ń gbìyànjú láti rí pé ẹni tó bá dàbí pé dúkìá rẹ̀ fẹ́ wọgbó àti òun a sì bá yanjú ẹ̀ láti pé kí dúkìá rẹ̀ kó tún padà sọ́wọ́ ń tọ̀ ẹ ṣé o iná ò ní tan owó yín adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà pátá tí ń bẹ́ẹ̀ lè ṣe Sustainable Land Solution èyí wá fẹ́ kàn sí Sustainable Land Solution number 4B Akin Tailor Close off Babish Lace Italian Nikeja ẹ lè pè wọ́n sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09048722415 Sustainable Land Solution orúkọ ọ lọwọ iléeṣẹ presipin company nigeria limited lábẹ àkóso dókítà alábàyọ yadìrán ògbómọṣọ ògbómọjú gbogbómọafọ gbó ògbómọṣọ ń ṣe ọmọbọṣọ ọmọ ìpẹ ọrùn ajílẹtì ọkọ tòṣà dókítà alábàyọ yadìrán ẹṣẹ o bẹẹ ni n ò gbàgbé alàgbà ṣínà fani famson ẹkọ àdúró tì mí ọlọrun ọba lójú ẹni yọba àdúró tì yín orúkọ ẹ lọlẹ iṣẹ baylor limited ètò ń bẹ ní oríta àkọtún nọmbà tú ìjẹgun rúri ìkọtún rádà báwọ ti bẹ ní iléeṣẹ baylor dúwà kí ni wọn ṣe ń bẹ oríṣiríṣi fóònù náà ni wọn ń ta iléeṣẹ baylor rọ adúró síbẹ o ẹyin tó bá dàbí ẹni pé bọyá iná mọ̀nàmọ́ràn ń fojú yín rí màá bo ẹ tí ì rí baylor dùn tẹ́ ẹ bá yẹ dọ́dọ̀ baylor dùn ẹ wò ó àwọn sólà tó jẹ́ pé bí ọwọ́ ikú bá ṣe mọ ní fi bọ́jú yọ wà nbẹ kò sí bí agbára ẹ ṣe mọ tẹ́ ẹ ní rí sólà ní ọ̀dọ̀ baylor bẹ́ẹ̀ fẹ́ ti alágbóolé tó jẹ́ gbogbo ẹ́stéètì sólà baylor yóò gbé bó bá ṣe àjẹpọ̀ ní yàrá kan náà bí ti àwọn gàníyà ni sólà baylor yóò gbé torí dé yìí ẹ kàn sí baylor tẹ bá fẹ́ máa ṣẹ́ ògiri lé kan náà tí iná mọ̀nà bá ń fojú yín rí màá bo ẹ kàn sí baylor limited iléeṣẹ́ baylor oríta àkọ́tún wà nọmba two ìjẹgùrù ní ìkọ̀tún roundabout ọlọ́run ọba ò ní pín ń pa o ọ̀rá náà ẹ já máa tẹ̀síwájú láàárọ̀ yìí ablat company nigeria limited àwọn náà ń bẹ ní ìkọ̀tún bí tí wọ́n ti ń ṣe yóòbítàs yóòbítàs sì wà káàkiri gbogbo ayé ẹ ṣe wẹ̀kọ́ àdúró tì mí ẹ jẹ́ ká lọ bá alàgbàyẹmí olódì ìyédé tí wọ́n jẹ́ agbẹjọ́rò tó dáńtọ́ amòfin tó wàyàmì láti wá sọ nípa sustainable land solution fún wa kí ni wọ́n tẹ̀ ń ṣe ń bẹ̀ ń gan ẹ jẹ́ agbádùn alàgbàyẹmí olóyè dé.
1: ẹ ká lọ sá ẹ ká rọ ọ tálájà gbogbo wá wa ọ ẹ ká lọ dárúkọ ní ọgbọ yẹmí olóyè dé lórúkọ tèmi láti sustainable land solution ẹ ṣe o.
2: ẹ ṣeun sá mo lẹ̀ jẹ́ pé kì í ṣe tuntun mọ́ tá a bá ń sọ pé ajá bùyàn jẹ kò jẹ́ ròyìn àmọ́ téèyàn bá bu ajá jẹ lọ́jọ́ ògbólógbó ròyìn kì í ṣe ròyìn mọ́ pé ẹ ti máa ń wá sí orí ètò ìtẹ̀sí máa ń ṣàlàyé fún wa nípa iléeṣẹ́ sustainable land solution ṣùgbọ́n torí àwọn míì tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé táwọn máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti gbọ́ wa mo fẹ́ kẹ́ bá wa ṣe àlàyé nípa iléeṣẹ́ sustainable land solution àti ojú àánú tí ọlọ́run gbé sustainable land solution kalẹ̀ láti máa ṣe fún gbogbo ọmọ ẹ̀dá adarí kan.
1: ẹ ṣe gan ni sustainable land solution àwa wà láti bá àwọn èèyàn tó ní wàhálà tó ní iṣu lórí dúkìá wọn whatever the issue kò bá jẹ́ anything tẹ bá ti ní iṣu ẹ lè yọjú sí wa ẹ jogún lẹ ni wọn bá yín dun lẹ ni ẹ ṣílẹra ni ẹ ń wá compensation ni nǹkan kí nǹkan tó bá jẹ tó bá lè jẹ pé ẹ fẹ́ ta property náà ẹ lè yọjú sí wa a ò bá yàn kọ́lé o ṣùgbọ́n a ní àwọn developer a ní surveyor a ní engineer a ní àwọn ọlọ́pàá tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ láti rí i pé a máa resolve any issue tó bá wà lórí dúkìá ẹ ṣe gan ni.
2: tó bá yẹ pé èèyàn bá ní iléeṣẹ́ ńsìn tí iléeṣẹ́ òun ó dàbí pé wá ní ìṣòro bóyá àwọn kan ni wọ́n bẹ̀rẹ̀ sí dàyàn láàmú pé iléeṣẹ́ òun bíi téèyàn kọ sí kò dáa àbí ilẹ̀ téèyàn kọ́ iléeṣẹ́ òun sí àwọn làwọn ni àwọn fẹ́ gba padà tí wọ́n bẹ̀rẹ̀ sí dàyàn láàmú kan ṣe lè báyàn ṣiṣẹ́ lórí ẹ̀.
1: a lè báyàn ṣiṣẹ́ lórí ẹ̀ tán bá ti wá yọjú sí wa ní ọ́fíìsì wa àbí tán pè wá ìwékíwèé tán bá ní lórí ilẹ̀ wọn á mú wa nǹkan kí nǹkan tán bá ní wọn á mú wa wọn á ṣàlàyé tiwọn ṣùgbọ́n àwa náà máa lọ ṣèwádìí tiwa tá a bá dẹ̀ ṣèwádìí tán a lè fún wọn lámọ̀ràn pé ibi báyìí báyìí báyìí ni wàhálà wa ò níṣòro wa asa le ba yin se a le ba yin se ta ba de le ba yin se a so fun yin tori ko nse gbogbo e na ni o se se de se
2: eni ti awon yan ba ni property to ba fe ta e le ba won se alagbata ni pa bi ba won wa eni ti yo ba won ra se e de so pe te ba fe ma sodo yin o ma gba form se en to ba fe ta property na o se ma gba form lodo yin ni
1: o ma gba form nitori pe a lati ni record pe won ti e wa sodo wa a ma ngbo lati se wadi ta ba de se wadi tan bo ba se je a fun won lamoran to ba de fe ka se ma tesi waju a so fun won pe iye bayi lo ma na yin o ta ba de se a ma se yori lagbara olohun ti o ba de se se na tori ko nse gbogbo e lo se se o nse gbogbo e lo se se ti o ba se se ta ba ti se wadi ti wa a ma so fun won a ni je kon waste time won
2: e ma binu sa kilo to bi je pe eyin lawyer gbogbo ro yin oju form form lo nko gbogbo kilo de, kilo sele form form tori be soro form nsin ko ma je pe ero tun ma ba won eyan se ki se pe ba yo owo ta ma ti gba form ma po
1: fowo gba form o fowo gba form iwadi ta ma se investigation ta ma se toro ma na awa na lowo la ma ngbowo fun aye ta wa nsin form form na ni aye ta wa nsin eyan lati ni record gbogbo nkan ko le je pe o so bayi lawyer ni wa an lati le fi han pe not only pe o so bayi proof e lele pe
2: ye
1: rire o
2: yes e ba mi so address ile ise sustainable solution le kan si
1: ile ise wa wa ni number 4B Akin Taylor Close off Bamishile Street off Allen Avenue Nikeja number 4B Akin Taylor Close off Bamishile Street off Allen Avenue ni Ikeja ero bani soro wa de je 090 487 22 415 090 487 22 415
2: Eshin sir.
1: Eshin.
2: E mo
1: ro
2: ta ba
1: tun
2: pe
1: yin
2: gba mi e je wa sir.
1: Ah wa.
2: E ba mi daruko yin fun awon ara.
1: Ye mi oloye de loruko temi lati Sustainable Land Solution.
2: Eshin e ba mi ki gba ma gba to wa
1: fe o. Mo agbo o
2: eshin.
1: Eshin o. Eshin sir. Ami eshin.

0: Scotch paint ó dá fún gbogbo kúlékúlé àwọn èròjà tó dá ni wọ́n fi pò pọ̀ industrial paint decorative paint special coatings lóríṣiríṣi àwọ̀ ló wà kilometer 2 àjẹgúnlẹ̀ road prestige bus stop àtọ̀ ọ̀tá ẹnikẹ́ ẹ lọ tààrà tẹ bá fẹ́ ra ọ̀dà tàbí tẹ fẹ́ jẹ́ ojúlówó alágbàtà prestige paint
1: 002-562-5333
0: prestige paint ọ̀bàní láàrin àwọn ọ̀dà.
2: Dákẹ́wò yé ṣe yebíye, òótọ́ ṣe iná bí owó, ọmọlúàbí ló nínú re, àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já, ìbéèrè ń fàdàmú, ìbọ́ràn ń dáàbò bo ni, ẹ̀mejì ni ó gbàbùsàn, ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá, ó léwu láti ti gbọ̀ngbọ̀n, ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé kalẹ̀. Ẹkùn ń pariwo ara ẹ o, ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde, ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dámọ̀ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters. Ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye, sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá ṣáká farahàn nínú ayé ẹbí rẹ. Yóyó bitters wà lólómi, jẹ́ẹ̀lì oníkápsùlù, àtààpọ̀ pẹlẹbẹ sachẹ́ẹ̀tì lọ́jà, àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè. Yóyó bitters, ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.

0: àti ìṣepọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fún ìdẹ̀nu. Afrobite jẹ́ ọjà Afrochem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and dream more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
2: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
3: Ṣé lóòótọ́?
2: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹpọ̀nù lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour á fàdùn ara máa ń dà sóúnjẹ. Mo ti gba ti Tasty Cube Chicken Flavour lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹpọ̀nù lá. Tasty Cubes Chicken Flavour. Oun fun wa lounje to gbadun. Tasty Cubes Chicken Flavour. O wa lọlọgọrun gramu, ọlọgọrun mẹrin gramu, atọlọgọrun mẹfa gramu. O tun wa ni efun.

0: padà ọ̀tún ti dé. Ọmọbìnrin àti àwọn ọmọdébìnrin ló ń dojúkọ àwọn ìlàkọjá kọ̀ọ̀kan bíi ìwà ibà láàrin tàbọ̀tàbọ̀ àìnáfààní sí ìtọ́jú ètò ìlera tó péye àti àwọn ìdènà kọ̀ọ̀kan sí dídáni owó ara ẹni lọ́wọ́. Àmọ́ṣá lápapọ̀ báyìí ayé ìtàn náà padà. Bí ìwọ bá ń dojúkọ ìwà ibà kan tàbí o nílò ìrànlọ́wọ́ lọ́nà kanà, mo fẹ́ kó mọ̀ wípé o dá wà. A ti pèsè àwọn ibi ààbò, ìrànwọ́ tó rọ̀ mọ́ òfin àti àwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ṣe tán àti ràn án lọ́wọ́ láti túbọ̀ sọ̀rọ̀ sókè. Fún ọdún mẹ́ta, iléeṣẹ́ RAP lábẹ́ ètò iṣẹ́ àkànṣe RWVL ìyẹn Renewed Women's Voice Leadership yóò máa pèsè ìrànwọ́ ètò ààbò tó péye, ìtọ́jú àti àwọn àǹfààní mìíràn lọ́lọ́kan ọ̀jọ̀kan fáwọn obìnrin àti àwọn ọmọdébìnrin. Látọ̀rí ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ìlera ara àti ìlera ọpọlọ sí rírónilágbára pẹ̀lú onírúurú iṣẹ́ ọwọ́ tí àwọn àǹfààní ìdánilókòwò. Àwọn obìnrin tí ń kúrò lẹ́ni tí ò lè dápawó wọlé mọ̀ sẹ́ni tó ń pawó wọlé tó sì ní ìgboyà tí wọ́n sì mú àyípadà rere bá àwùjọ. Àwùjọ tó bèrè bá ti dẹni ìrólágbára. Irú àwùjọ bẹ́ẹ̀ máa ń gbòòrò sí ni. Iléeṣẹ́ RAP pẹ̀lú àtìlẹyìn ActionAid Nigeria àti ìrànwọ́ owó láti Global Affairs Canada ń ló mú ọ̀rọ̀ yìí wá sí.
1: Hajj Bank don't jam body with National Hajj Commission of Nigeria, alias NACON, plus including State Pilgrims Welfare Boards. To remind donors, say the 2027 Hajj collection still dey open through with Taj Hajj Savings Account. Make you do sharply now. Make you no delay so that your case no go be, I am sorry for Hajj will be next day. As we believe, say, inshallah, all on a dream go come true finish. Whether you be customer or you not be customer, now be the time for you to open Taj Hajj Savings Account, make you start to save seriously, because now this one will allow you to follow for next year Hajj plus other better things where you go enjoy. Make you open your Taj Hajj Savings Account today as you visit us for www.hajjsavings.taj.com or make you call 0700-825-2265 for more information. Taj Bank, our only interest now you.

0: ko ba wa to eleyi o nse omo omo obirin mo omo okunrin wa awon igbese wo la ngbe pelu won papa julo ero ba ni soro ta ngbe fun won ki la fe se lori oro bayi ki la fe se ti lu se agbaye yo te ni baje se agbaye yo ni baje eh ori ofe wa fun eyan bi meji meta e ba wa da seto yi nitori pe awa ni kokko la mama da so awa ni kokko la ma da pari e kini awon igbese ta le gbe taye yi o fi ni dirudurudu mo wa lowo ati awon nka eyan abeyin gan ti e ti ko fi ri e ko fi ri ru nkan bayi lo ya ni bi te wa eh ero ba ni soro wa re won te tin pe 07063 16 1916 no ni Rebanisoro te fi pe wa hello e ma ka ro ma ruko ya ti bi te tin pe wa ma
1: alaja ni da tikela tore
0: ah alaja o sowo yin loni e ra ma e ka bo sori eto e ka bo si abala iko la wa lori eto e ma yase e oro ta gbe kale oju wo le fi wo pela awon omo wa okunrin ko nso mo obirin tun leleyi o eyin na boyo ti se yin ri e ti lo mo mo yin pe wa lo ki aburo dadi e ni bi kan abi nkan kan
1: e wo owo ya lo wa o
0: owo ya
1: asa ti ba ken soro ma ke tan sare gbo pa mo so ba je nsin e wo ya lo wa ore ni kan wa kan ni se ore ni kan ni ko mo wa ba ni ko wa se ti dele do ore ni pelo mi je wa okunrin lo mo na ore ni dede mi o ma ba ni ki ya nko lo gbe ba ti ba pe ore ni mama je o ma okunrin ni
0: okay
1: I don't know. Àwọn mẹ́ta yìí ọ̀hún ni ọ̀hún lọkùnrin àkọ́bí ó gbé ọmọ méjì obìnrin rí òun ó ní pé ó lọ́mọ pé iye ọmọ tó yà ámílẹ̀ wọn bí ọyìn ni ó lò ló fún lórí o
0: ẹ̀tọ́ bí le
1: ó lò ló fún ọmọbìnrin tí yà ámílẹ̀ ń lọ tó bí lè ń ọmọ kejì sẹ́kọ̀ǹbù ọmọ ìyá kan bàbá kan náà ó lò ló fún ọmọ ẹgbẹ́ wọn.
0: Nípa ìmójútó wọn bó ṣe tọ́ Ẹ ṣeun alájà, ẹ ṣeun adúpẹ́, ẹ ṣe adúpẹ́ tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn yára lé wọn ni ọwọ́ ìyá ló wà ọwọ́ ìyá pàápàá jùlọ òun ló wà báwo ló ṣe rí lọ́dọ̀ tí yín náà gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé 07063 16 1916 ojú wo lẹ̀yìn náà fi wo orú ọ̀rọ̀ yìí nípa àwọn ọmọ wa pàápàá jùlọ ọmọkùnrin gbogbo àwọn ọmọ wa tá à ń bí ni wọ́n ti gbọ́n kó tó di ọdún mẹ́rin ni wọ́n ti gbọ́n. Ko to di pe omo po to ba tin pe ni odun meji odun meta gbogbo won ni won ti mo nkan to nsele e le paro fun won gbogbo won ni won mo nkan to nsele patapata. Hello, ta lo wa nbe o?
1: Hello, ne ka ro ma.
0: E ma ka ro ma.
1: Yes ma.
0: Madam ya bo lati jesa jesa oju wo le fi wo oro ta ngbe so laaro yi Ọlọ́run á ràn wá lọ́wọ́.

0: 92.9 Band FM 92.9
1: Band FM 92.9 Ezama

0: gẹ́rẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lù. Ẹ káàsán, ìròyìn àpapọ̀ ló ń dé sí etí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ Bond FM 92.9. Ẹ̀ka ti Radio Nigeria ta fìkàlẹ̀ sílùú Kẹjà nílùú Onígbòǹgbò Lẹ́kọ̀ọ́. Àmọ́ ṣáájú, àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún. Gómìnà Sanwó-Olu ṣíṣọ lójú iṣẹ́ àtúnṣe ọ̀nà mítà 84 lágbègbè Adébáyọ̀ Akinade Road nílùú Ìgbogbo Báyékù. Àjọ INEC tẹpẹpẹ àwọn òǹdíje dupò fún ipò gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin lọ́sẹ̀ yìí. Ìjọba àpapọ̀ ṣàgbékalẹ̀ ètò ìrànlọ́wọ́ oní $1 billion yìí tán pè ní Social Protection Program fún àwọn tó kù díẹ̀ káàtó fún. Wọ́n ní orílẹ̀-èdè Uganda bọ́ lọ́wọ́ àìsàn Ebola lẹ́yìn ọjọ́ 42 tí wọ́n sọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún nílùú nù. Wáyé ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Fauzia Salakọ Sanni. Ìjọba ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ṣíṣe iṣẹ́ àwọn ojú ọ̀nà ní agbègbè Adébáyọ̀ Akinade Road níjọba ìdàgbàsókè ìjọba ìgbogbo Báyékú LCDA eléyìí tó tó 670 meters. Iṣẹ́ ọ̀nà ọ̀hún ni wọ́n ní yóò ṣiṣọ́ lójú rẹ̀ níbi tí ẹni tó ṣojú gómìnà nípe níbi ètò ọ̀hún ẹ̀yẹ Ọ̀gbẹ́ni Nurudeen Agbájé tó jẹ́ olùbánidámọ̀ràn àgbà sí gómìnà lórí ọ̀tọ̀ ọ̀rọ̀ ìgbèríko. Níbẹ̀ ló ti ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé láti lè rí dájú pé àkọlé kan àti àfojúsùn ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ ìṣàkóso Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olu ó rí dájú pé àwọn tó wà ní ìgbèríko àwọn náà jẹ àǹfààní mùdùmùdù ìjọba àwarawa. Ó ní ṣíṣe ọ̀run ọ̀nà yìí ṣe pàtàkì láti lè dẹ́kun kí àwọn èèyàn tó wà ní ìgbèríko máa rọ́ tìkẹ́tìkẹ́ wá sí ìgboro níwọ̀nba ìgbà tí àwọn iṣẹ́ ìdàgbàsókè báyìí tó bá ti wà ní agbègbè ọ̀hún tó wà lárọ̀ọ́wọ́tó wọn yóò jẹ́ kí ọrọ̀ ajé wọn pàápàá kó túbọ̀ lọ sókè sí. Ọ̀gbẹ́ni Agbájé ní iṣẹ́ àtúnṣe ọ̀nà ti agbègbè Adébáyọ̀ Akinade ó wáyé látàrí bí wọ́n ṣe buwọ́ lu àtúnṣe àwọn ọ̀nà mẹ́fà kan ní ìjọba ìbílẹ̀ Ajẹ́rọ̀mí Ìfẹ́lódún àti Ìfẹ́lódún LCDA níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Àwọn ọ̀nà tí wọ́n máa ṣe àtúnṣe wọn náà ni 56 meters ní Ìsíkàlù Road tó fi kan 270 meters ní Ọ̀dọ̀fí Road àti 320 meters fún Aláyàbíàgbà Road tó fi kan Cemetery Road ní Ajẹ́rọ̀mí Ìfẹ́lódún pẹ̀lú ọ̀nà Aṣúbíojó ní ìyẹn 320 meters àti ọ̀nà Owóṣẹ́ni Road ní Ìfẹ́lódún LCDA tóhun jẹ́ 115 meters. Wọ́n wá rọ àwọn olùgbé àti alẹ́nulọ́rọ̀ lágbègbè náà láti dáàbò bo àyíká iṣẹ́ ọ̀hún kí wọ́n sì yàgò fún àwọn ìṣesí tàbí ìwà tó lè dé àwọn kọ̀ǹgílá ọ̀hún tó ń ṣiṣẹ́ lọ́wọ́ kí wọ́n rí dájú pé wọ́n rí gbogbo wọn pé àwọn kọ̀ǹgílá náà ráyè láti ṣiṣẹ́ wọn. Bẹ́ẹ̀ lọ́tún kí àwọn kọ̀ǹgílá nílò kọ́ rí pé àwọn parí iṣẹ́ náà lásìkò eléyìí tí wọ́n yẹ kí wọ́n parí ẹ̀ kí wọ́n sì lo àwọn èròjà ìṣe ọ̀nà eléyìí tó pójú òṣùwọ̀n. Àwọn alága ìjọba ìbílẹ̀ àti ìjọba ìdàgbàsókè tó wà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n gbọ́dọ̀ kọ́mọlùbọ́kọ̀ ṣiṣẹ́ parapọ̀ kówó lé àwọn ètò àti irinṣẹ́ láti yanjú ètò ọ̀rọ̀ ààbò ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tó fi kan pípèsè àwọn ọkọ̀ fún iṣẹ́ ètò ààbò àti ìṣàgbékalẹ̀ ìgbìmọ̀ láti máa gbójú wo ọ̀rọ̀ àwọn ọmọ gùnfé tí wọ́n da atẹ́gùn àlàáfíà ìpínlẹ̀ Èkó láàmú. Ọba ìlú Èkó Ọba Rilwan Akiolu ló sọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ Bond FM. Wọ́n ní àwọn alága kánsù yìí ni wọ́n gbọ́dọ̀ foríkorí fikùn lukùn kí wọ́n sì forí ìkòkò ṣọ́ọ́dún lórí àwọn ọ̀nà àbáyọ eléyìí tí wọ́n ní láti gbé sí gbogbo ìṣesí àti ìwà jàǹdùkú eléyìí tó túbọ̀ ń gbilẹ̀rù sí láwùjọ. Akiolu ni ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú ti jẹ́ iṣẹ́ fún gbogbo ènìyàn láti ṣe. Àwọn aráàlú nílò láti máa fi tún àwọn aláṣẹ tọrọ kàn létí iṣẹ́kíṣẹ́ eléyìí táwọn ọmọ jàǹdùkú bá ń ṣe. Bákan náà ni ọba Akiolu ní kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò pàápàá kí wọ́n máa rìn gbòòrò káàkiri lóòrèkóòrè wọn ló ṣe pàtàkì. Bákan náà bíbù wọn gbọ́ bí ó bá bí àwọn agànfẹ́ wọn ṣe ń ṣe láwùjọ á ran àwùjọ lọ́wọ́ láti wà ní àlàáfíà. Iloye Area Community Development Committee ACDC ti ro ijoba ni gbogbo ipele ati lati sagbelaruge awon ilana ati eto ti yo mu ki lilo bibo awon eyan ko rorun ti a si se atileyin fun eto tita rira awon araalu alaga egbe na ogbeni Olubodun Samuel lo sise loju oro yi lasiko to njabo awon ise eleyi ti o ti gbese ninu egbe na lati bi odun to ti wa nibe won salaye siwaju si pe ipade kan ti awon se eleyi to waye ni ilu Sango ni ipinle Ogun ohun na ni won ti so oro hun won ni ibasepo ati ifowosowopo eleyi to wa laarin awon CDA 45 to wa ni ipinle ohun ohun lo je ko se pataki to si se se fun awon lati se awon ise takuntakun to se to fi kan igbimo ohun pelu rinru ise idagbasoke bi eto idanileko fun awon olori atawon araalu eto igbaye gbadun fun awon olugbe to foko eto idagbasoke agbegbe ohun na won Musa Logun ati awon idanileko lori ohun to ni se pelu atunto to de ba owo ori eto abu eto ilera ati oro to ni se pelu ayika to ye ko wa lalaafia won ni gbogbo eleyi ohun na ni awon gunle lara awon ite idagbasoke to tun mo inu ba ti won se ni agbegbe ohun awon na ni ona 250 meter Tamak Road ni agbegbe Adalemo ti won si grade ona Jibowu si Johnson Market Road won ni sise eleyi o tun mu ki lilo bibo awon eyan ati ise ti won se ko tun bo rorun daada ni agbegbe yi so si dekun idamu won eleyi ti won koju bakan na ni Iloye SCDC won ni awon tun se agbekale multi purpose cooperative society lati le sale aseleyin fun awon olugbe papa awon odo obirin to je bi pe ise ati won se yo ni gbelaruge si bakan na la won ko da ise ati asa awon ko danu laarin awon olugbe ibe eja gbon
1: ati se leadership training fun

0: padà adúpẹ́ bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa ìròyìn àpapọ̀ ń tẹ̀ síwájú òǹdíje dupò sílé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè yìí láti lọ ṣojú ọjọ́ federal constituency lábẹ́ ẹgbẹ́ òṣèlú allied people's movement apm ọgbẹ́ni ọba olúwaṣeun fáyemí ti ṣèlérí láti mú ìdàgbàsókè ìrónilágbára ìṣọ̀kan àti jíjẹ́ kí ìjọba wà lárọ̀ọ́wọ́tò àwọn aráàlú lòun máa mú ní ìbádà torí pé bí bá ṣe eléyìí òun mọ̀ pé yóò jẹ́ kí oríṣi òun lóore nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027. ọ̀gbẹ́ni fáyemí sọ̀rọ̀ yìí lásìkò tó ń ṣàgbékalẹ̀ àwọn alákòóso fún ẹgbẹ́ náà ní ọ̀jọ́ ó ní ohun tó mú kí àwọn kópa nínú ètò ọ̀hún kò sí látàrí wípé ìfẹ́ táwọn ní sáwọn aráàlú àti láti lè mú kí aráàlú túbọ̀ súnmọ́ ìjọba sí ó ní ìrírí òun nípa pípèsè ètò ọ̀fẹ́ fún àwọn èèyàn àti ètò ìrànlọ́wọ́ kó tó di pé òun tẹ gbígbà ipò láti kópa ló jẹ́ ohun tó mú lóyà ọkàn òun tó sì jẹ́ pé ó ti pa òun nílẹ̀ mọ́ láti lè mọ ohun táwọn aráàlú fẹ́ ó ní ìgboyà sì wà fún òun wípé ẹlẹ́gbẹ́ ọlọ́run ètò ìdìbò òun yóò ṣẹnure fún òun ó wá rọ àwọn olùgbé ọjọ́ láti ṣàtìlẹ́yìn fún òun kí wọ́n sì dìbò wọn fún ẹni tó mọ̀ pé ó lè ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ dípò kí wọ́n máa dìbò fún ẹgbẹ́ òṣèlú ẹja gbọ́n.
1: A fẹ́ kí wọ́n jẹ́ ààrẹ tó máa ṣe àkóso ẹgbẹ́ APM pé ìlú kò wọ́ọ̀dù rẹ̀. A ní wọ́ọ̀dù mẹ́kànlá ní àgbẹ̀bẹ̀. Àwọ̀dù mẹ́kànlá yẹn dẹ̀ rí. A rí pé àwọn tí a yọ̀ wọ́n láti ṣe aṣojú fún ẹgbẹ́ wa.
0: Nínú ọ̀rọ̀ tirẹ̀, òǹdíje dupò fún alága níjọba ìbílẹ̀ ọjọ́ lábẹ́ ẹgbẹ́ ọ̀hún comrade Adio Osu ṣàlàyé pé ìgbékalẹ̀ àwọn alákòóso yìí ni láti lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí ní ẹsẹ̀ kùkú pàápàá lásìkò ìpolongo káàkiri wọ́ọ̀dù mọ́kànlá tó wà níjọba ìbílẹ̀ ọ̀hún bákan náà ló ní òun ní ìgboyà nínú ọ̀gbẹ́ni Fáyemí nípasẹ̀ iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ rí pẹ̀lú àtìlẹyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan eléyìí tó ń ṣe fún ìdàgbàsókè ìlú ó wá rọ àwọn òǹdìbò láti dìbò wọn yan òǹdíje dupò tí wọ́n ní ìgbàgbọ́ nínú ẹ̀ tí wọ́n sì mọ̀ pé yóò ṣe ìdàgbàsókè tó tọ́ àti tó ní ìtumọ̀ sí ìjọba ìbílẹ̀ ọjọ́. Iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ ẹ̀ka Tèkó FRCN Lagos Operations ti ṣàgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ lórí ìlànà ìjábọ̀ ìròyìn lórí ètò ìdìbò 2027 tí wọ́n sì gbà wọ́n lámọ̀ràn láti ṣiṣẹ́ wọn bíi akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ wọ́n sí pẹ̀lú jíjábọ̀ ìròyìn tó ní déédé nínú èyí tó péye tí kò sì ní àbàwọ́n kankan nínú kí wọ́n sì ṣàmúlò ìkànnì ayárabíàṣá àti ayélujára pẹ̀lú ìwà ọmọlúàbí nígbà tí wọ́n ṣiṣọ́ lójú ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ọgá àgbà fún iléeṣẹ́ FRCN ẹ̀ka Tèkó ọmọbabìnrin Adenike Adegoke kí àwọn akópa níbi ètò ọ̀hún wọ́n kí wọn káàbọ̀ wọ́n sì kí wọn kú ìfọ̀mọ̀ ènìyàn ṣe wọ́n wá rọ̀ wọ́n láti wòye pàtàkì ṣíṣe ètò ìpalẹ̀mọ́ tó múnádóko eléyìí tí yóò ran iṣẹ́ wọn lọ́wọ́ adarí lẹ́ka tó ń rí sí ìròyìn nípa ètò òṣèlú ní FRCN headquarters Abuja tó sì jẹ́ ọ̀kan lára àwọn olùdánilẹ́kọ̀ọ́ níbi ètò ọ̀hún ìyẹn Ọ̀túnba Gbẹ̀ngà Ọ̀nàyígà ó rọ àwọn òṣìṣẹ́ náà láti má tasẹ̀ àgẹ̀rẹ̀ kúrò lórí àwọn ìlànà àlàálẹ̀ àti ìtọ́sọ́nà tí iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ FRCN eléyìí tó ti tan ìmọ́lẹ̀ sí tó sì jẹ́ pé òun ló ń lànà fún iṣẹ́ wọn bákan náà ni wọ́n jẹ́ aṣojú rere fún iléeṣẹ́ ọ̀hún bí wọ́n bá ṣe ń ṣe iṣẹ́ wọn pàápàá lórí èyí tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò kí wọ́n sì má jẹ́ kí ìfẹ́ ẹgbẹ́ òṣèlú kan tàbí òmíì kó jọba lórí ẹ̀mí wọn kí wọ́n rí pé wọ́n ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ kí wọ́n má jẹ́ kí àwọn ìwà báyìí kó lọ nínú ìròyìn tàbí ètò eléyìí tó bá ń gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ tiwọn ọ̀gá àgbà fún iléeṣẹ́ FRCN ẹ̀ka Tèkó tẹ́lẹ̀ rí olóyè Adéyinka Amúsùn náà gba àwọn òṣìṣẹ́ lámọ̀ràn láti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ara wọn wọ́n ní eléyìí yóò túbọ̀ mú kí ìbáṣepọ̀ oníyebíye wà láàrin wọn pàápàá tó bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ bákan náà ni wọ́n ń yànnàná ojúṣe àwọn oníròyìn láti dáàbò bo ètò ìjọba àwarawa àti àwọn àpọ́nlé oníyebíye eléyìí tó rọ̀ mọ́ ètò ìjọba ọ̀hún kí wọ́n sì ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ ní gbogbo ibi tí wọ́n bá ti ń ṣiṣẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣàgbékalẹ̀ àkànṣe ètò ìrànwọ́ kan fún àwọn tó kù díẹ̀ káàtó fún eléyìí tí wọ́n pè ní social protection program wọ́n ní ìgbésẹ̀ yìí ni láti lè mú kí ìpele pípèsè ohun tí wọ́n nílò ní kíákíá ó túbọ̀ bọ́ sí ìpele míì eléyìí tí wọ́n ti pèsè ètò ìrónilágbára àti ìrànlọ́wọ́ tí yóò mú kí wọ́n lè dádúró kí wọ́n sì lè gbé ayé ìrọ̀rùn sí aya re orilede yi senator olurami tinubu lo kede eto yi lana asiko ti won sagbekale awon eto ni lagbara merin mi lara awon eto ti won gbekale na ni won pe ni household prosperity and empowerment social protection project iyen hope sp won na won gbe eto yi kale pelu awon merin mi lati le ri daju pe awon to ku die ka to fun lawujo won ni ile gbigbe to rorun bakan na ni won se eto iranlowo fun ise tabi owo ti won ba nse won le ba gbe igbe aye to ni itumo to lapere to da ajo to ri si eto idibo lorilede yi INEC ti ni ojo saturday ojo abameta ojo kokan dilogbon osu kejo yi lo won ma tepepe oruko ati alamo ri awon ondije dupo labe egbe oselu won won ni awon yo ko le sita lati le daju pe awon aralu atawon egbe oselu na won ri awon ti won fe kopa ni bi eto ohun eleyi ti yo waye lodun 2027 won ni eto idibo fun ipo gomina yo waye ni awon ipinle mejidinlogbon nigbati eto idibo si ile igbimo asofin ipinle yo waye ni ipinle merindinlogoji won ni eto idibo fun gomina ko ni waye lawon ipinle mejo kan ti won ese se eto idibo ni awon ipinle won won ni igbese yi ni lati le je ki awon egbe oselu awon ondije dupo atawon aralu le ri awon oruko eleyi ti won fi sowo si ajo ohun bakan na lo ni pe eto idibo fun gomina ati ile igbimo asofin ipinle yo waye lojo kefa osu keji odun 2027 ajo INEC ni mejilelogun awon ti won ti egbe oselu ni won ti foruko won sile ti won si ti taari awon to ma kopa nibi eto ohun si awon awa ro awon to ku ti won se eleyi ko to di ojo ojo kan di logbon osu kejo ti won je gbendeke fun won lati taari oruko na si ajo INEC won ni ajo INEC ni won ni reti lati tepepe awon oruko leyin ti won ba ti fi ranse si won lasajo yi ti won gbe sori aye aye ro aye lujara won ki lojo kejila osu kesan odun yi iroyin le okere orilede Uganda ni ajo WHO ti ni won ti bori bayi lowo aisan Ebola ajo na ni leyin ojo mejilelogoji tawon ti fin se ofin toto ati abewo orilede ohun lawon fi fide amule bayi pe orilede ohun koni akole ikolu aisan ohun na lara oyin kokan mo ajo WHO kede oro yi nibi aporo to waye pelu awon oniroyin orilede ohun ipade ohun ti eka ijoba to ri seto ilera ni orilede Uganda na wa nibi ipade akowe agba fun Uganda Health Ministry iyen Diana Atwell lo bu awon niroyin gbo nipa ikede ohun oni ninu akole to wa nle eyan ogun ni won ni aisan Ebola na gba emi e lasiko ti o sele to je pe mefa ninu won na ni won ti dasile nigbati won ri pe ara won ti ya oni diwa tawon fi nse eto ohun ko si enikokan to sese tun ni arun ohun lara mo ni orilede Uganda iroyin apapo so yi ko ni ju bayi lo lati le ise Bond FM 92.9 awon ka to ma lo awon koko inu iroyin na lekan si amo a se ti gboyin pe gomina Sanwo-Olu ti siso loju ise atunse ona mita 84 le ni 70 lagbegbe Adebayo Akin Ade Road nilu Igbogbo Bayeku bakan na ni ajo INEC ti tepepe awon ondije dupo fun ipo gomina ati ile igbimo asofin lose yi ijoba apapo sagbekale eto iranlowo oni billion dollar kan social protection program fun awon to ku die ka to fun won ni orilede Uganda ti bo lowo isan Ebola leyin ojo mejilelogoji ti won so isele na ni orilede ohun ope lowo Taiwo Sadiq to koroyin na ojo gebe olotu iroyin yi Balati leyin Leke Badru ati Mutiu Abdullahi Fauzia Salako so ni loruko temi ti mo tu ti mo si mu wa si eti igboyin e ku ise Olorun yo ku wa lere
2: Edumare lodiri ewa fakuko
3: Edumare lodiri ewa fakuko
2: Aba oke lodiri ewa fakuko
3: Edumare lodiri ewa fakuko Nibi kakede ati polowo o se royin

0: or double up, baby. Bye for now.
1: Bond FM, Igligindo.

92.9 Bond FM Igirigindo.

Happy on the 92.9 FM.

la.

0: Africa Maroko, La Fat Africa PLC, HBM Nigeria PLC, Kobuko Tini Pada, Gobino was rent time pussy, Pada, rent to put your room to say Paradi, at our own way, Niki Kota Afrika, Afara Milan, get a home, boy, the Marshall Fiaga, Afara Niger, Kenya, TKG, the Nebu Boroko, who are from Pada, Ogo National Theatre, at our way, Nila, Nikakiri, Nigeria, what to do 1960. HBM Nigeria PLC, Pamu, Sidna, Fat Africa PLC, Tele, Okoja, Niki Kota.
1: Kébí Ẹ̀fẹ́ra Fáwọn Church Worldwide Ayọ̀mí Àgbàlá Ìṣọ́ra Ayọ̀ Branch Buga District Ẹ̀kọ́lú Village Àtọ́lá Ìpàdé Ayọ̀bọ́ Pérógbè ní síbi ìpàdé àdúrà pàtàkì ọlọ́jọ́ mẹ́ta ọlọ́dọọdún tí yóò wáyé ní 26-27-28 August 2026 Àkòrí Prophet Ọ̀gẹ́ni Ọlálálé àti Bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Guest artist Prophet Esko Adémọ́lá Oye. Olùgbàlejò Special Apostle Prophet Engineer Adémọ́lá Ọlátúnjí Ọba Ẹ̀yẹ Founder Leader and Prophet in Charge. Pẹ̀pẹ̀ wọ́n 09038475048 tàbí 09044176585 Jésù Lolúwa.
2: Ẹjẹ́ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣe irú àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ ohun tó wà nínú ẹ̀. Bó tèmi o, owó pọ́wọ́ ọ̀ìlì ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé pọ́wọ́ ọ̀ìlì tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
3: Àpò pélébé òróró 90ml pọ́wọ́ ọ̀ìlì tuntun 300 naira péré ni owó rẹ̀ ò sì fani lápò yá.

fire.

0: ẹ̀rọ tí ò lè ṣe ọlọ́pàá nílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ orí ìlànà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní òní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́lẹ̀ kan lásán, àrùn yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi starch àti látara ọ̀wà súyà, àrùnlọ́sà àbò chili àti tòlótì rẹ̀.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́, àbí kí ẹ má wà rárá.
1: Maggi starch yóò sọ̀rọ̀ ìlú oúnjẹ tá a ṣe gan ara ọ̀tọ̀. Yóò sì fi sọ àkókò náà dà púpọ̀ nínú ìgbàgbé.
2: More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20-gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
0: Ìwé, aṣọ iléèwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ná, ibùsùn ń kọ̀.
3: Ìyá mi, irú ìbùsùn tí mo sùn sí nílé àti ṣẹ́bí ni mo fẹ́ o. Mú kà.
0: Ó tún mọ.
3: Ẹgbẹ́ náà ní ìdarí.
0: Bá a ṣe ń ṣètò báwọn ọmọ ẹ̀rọ ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó kọ́ sí ohun àlàáfíà ó di dandan kó pe dìde nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀ wí pé ọrún jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ìwé ìbùsùn Mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
4: Mọ́kà, adding comfort to life since 1959.
0: Láti ìtẹ̀mọ́jì omi òwe ìbọn lẹ́nu rẹ̀ síbi ìdíkọ̀ àti ìyọ̀. Kí ló ń fò pọ̀? Kí ló dé tí ìdúṣe kú gbogbo ilé báyìí? Àpòpọ̀ tí mo fẹ́ fún ẹ̀yìn mi ni o. Mo fẹ́ gbàgbé àpòpọ̀ yìí. Ó sì bẹ́ẹ̀ natural charcoal white.

0: fi fun mi ni laji go arabirin e se ri aburo ororo ni ohun ti o mo to wa ninu e ni temi o owo power oil ni mo ra papa julo o sese se apopelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo
1: apopelebe ororo 90 ml power oil tutun 300 naira ni ni owo re o si fa ni lapoya
2: Books, uniforms, perfumes.
3: Mattress?
4: Mommy, please, I want the one I slept on at Aunt Regina's house.
3: No car.
4: Say no more.
2: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mooka student mattresses today.
5: Mooka, adding comfort to life since 1959.
0: Ẹjẹ́ fún mi ní láti go. Arábìnrin, ẹ ṣe ìwé àbúrò òróró ni. Ohun tí àwọn ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpòpelebe power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
1: Àpòpelebe òróró 90 ml power oil tuntun 300 naira lè ní owó rẹ̀ ò sì fa ni lápòyà.
2: Bẹ̀rẹ̀ tí ọmọ ṣọlá ọmọ pàdé lẹ́yìn lákòókò àpéjọpọ̀ ìtakùn sórí ìlànà lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo ó nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní àmì àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lẹ̀ kan lásán, àrùn ìkẹ́kọ̀ọ́ ìfilẹ́yìn ẹ̀.
6: Maggi Starfa àti látara ọ̀rọ̀ sọ́yà, àrùn àbọ̀ chili àti pẹ̀lú.
2: Oúnjẹ alẹ́ ti gbélẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́, àbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ bí oúnjẹ tá a sì gan ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dà kókò mí ni dàbí.
0: Ẹjẹ́ fún mi ní láti go. Arábìnrin, ẹ ṣe ìwé àbúrò òróró ni. Ohun tí àwọn ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpòpelebe power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
1: Àpòpelebe òróró 90 ml power oil tuntun 300 naira lè ní owó rẹ̀ ò sì fa ni lápò.

lana fe mi o oh lana lana fe mi o olorun o.

0: Union Fight 5.0 to host Student Association, UNSCO Class of 96 and 30 years anniversary. Egbono, to my Wayne, just Saturday, 29th of August, 2023, at Sunday Event Center, number 627, Oshita Owas will be close, off Oguto Igbo Street, Oster Bus Stop, Egbe, Biawa to Yoshilomi, on the Friday, 28th of August, 2023, Ounifi Medical Outreach, Lagogomiwa Wuro, New Muslim Junior College, Egbe, on the Saturday, 29th of August, on a celebration day and anniversary, can you talk about your family too? Bo, friend, like you like where a whole band is solo in the KP 080-3856-1186, tab 080-5200-6820, on the KB Central Planning Committee. I hope I'll let you know.
1: Bẹ́ẹ̀ni òun lẹ ti gbọ́ yẹn láti ẹnu ìyá wa alága ìjọba ìbílẹ̀ ìlú Bariga FCDA Honorable Bukola Adedeji ọmọ pé tí wọ́n fọ rere fún gbogbo olùgbé Bariga wípé sọjọ́ Saturday tó ń bọ̀ yìí ẹ̀jẹ̀ kí gbogbo wá dúró nílé
2: kàtúyáyá kàtúyáyá kàṣẹ environmental kàtún lè ṣe
1: gbogbo àyíká wa kárí pé ìmọ́tótó
2: Obori àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru.
1: Pàápàá jùlọ ká tún máa fi dúpẹ́ lọ́wọ́ ìyá wa ìyáàfin Honorable Bukola Adedeji ọmọ pé tí wọ́n jẹ́ chairman Bariga SCDA fún ìtẹ̀síwájú tí wọ́n tún mú wọ ìlú Bariga ní kòpẹ́kòpẹ́ yìí. Gbogbo ẹni tó bá ń kọjá ní Bariga dáadáa á rí wípé Bariga ń gbèrú Bariga ń tẹ̀síwájú nípa ṣíṣe ibi tí àfihàn ilẹ̀ nìṣú tẹ́lẹ̀ tó jẹ́ wípé tẹ bá gbàbẹ̀ kọjá lọ́wọ́ yìí níṣẹ́ ló dàbí àfihàn ọgbà.
2: Bẹ́ẹ̀ ni ìyànfẹ́ le tẹ́ nílẹ̀ bẹ́ẹ̀ kó sùn.
1: Bí mo ṣe wo bẹ̀ yẹn àyè wà láti tún mú ọ̀rẹ́ ká tún jókòó ńbẹ̀ ká yà
2: wọ́n tún
1: bá tẹ́gùn torí pé màmá ti sọ bẹ̀ wọ́n ti sọ dilẹ̀ ọ̀rẹ́ ta bá tún sún síwájú ta dé New Era Bus Stop ká tó dé baálẹ̀ wọ́n tún ti ṣe bẹ̀ yẹn náà wọ́n tún ti gbé sí àwọn nǹkan gbàlódé tó make sense wọ́n ti gbé sílẹ̀ ìyanu wúrà ṣiṣẹ́ takuntakun lágbọ̀rọ̀ ọlọ́run.
2: Gbogbo Bariga ń dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo àwa ọ̀dọ́ tẹ́lẹ̀ ta bá má le jò bọ̀ ìrònú máa ń bá wa ni pé àwa náà ń lọ sádùúgbò ẹlòmíín ó ṣe wá jẹ́ wípé ńgbà tá a bá máwọn èèyàn wá sọ́dọ̀ wa tá a bá máa dé junction bẹ̀ yẹn a máa bá lẹ̀ gègèrè màmá ti fòpin sí o wọ́n ti bá wa tún bẹ̀ yẹn ṣe
1: wípé ká sọ fún ẹni tó gbọ́ kó sọ bẹ́ni tí ò gbọ́ wípé gbogbo ibi tí wọ́n tún ṣe yìí ká má ṣe rí ẹnikẹ́ni.
2: Nígbà téèyàn ò ti ẹ̀ fọ́nú ká ní ìrọ̀pọ̀ bá lọ dáadọ̀ síbẹ̀. Kọ́
1: máa jẹ́ májèjì omi tó ń so náà bàbá ti pé wọ́n da ilẹ̀ síbẹ̀ ká má rí lọ lẹ pósítà àlùsí òsì kan mọ́tò
2: àbíkẹ́ni
1: tó bá lọ ju ohun tí ò yẹ kó ju ẹni tó bá dẹrú ẹ̀ wò. Ọwọ́ òfin ìjọba
2: yóò tó
1: yóò kí Bariga dẹ̀ máa tẹ̀síwájú.
2: My Bariga, my pride.
1: Bó ṣe jẹ́ nìyẹn.
2: Tọ̀rọ̀ tó rí lẹ̀tọ̀ ètò ní tọ̀rọ̀ tó rí yàbẹ̀ Adétókè ọkọ̀ọ́rọ̀ ń fẹnu rẹ́rìn bẹ́ẹ̀ ni yáríyá ẹ̀yin mojọ. Ẹ wo ẹjẹ́ kí n máa lọ sí abala àkókò pẹ̀lú Ọlọ́run níbi tẹ́ ti máa ń pàdé bàbá wa ìríjú àti kọ̀ elédùnmarè Prophet Gabriel Kọ̀làwọlé ajínrere àgbáyé ni bàbá ti ń wọlé bọ̀ àti mẹ́tò ni àṣẹ tèmi báyìí bóyé mi lè rí máa kàn léni èmi náà dẹ̀ lè rí máa kàn àyín náà lè sọ bẹ́ẹ̀ fúnra yín lé o ṣùgbọ́n bó tiẹ̀ tó di pé bàbá tiẹ̀ ẹjẹ́ ń dé yàrá agbára lókè lọ́hùn orí tó kẹ́ ẹgbẹ́ mi débẹ̀.

0: dé àsìkò yìí sà hallelujah sà
1: hallelujah
0: ẹ káàbọ̀ sórí ètò kí lẹ fẹ́ bá àwọn ọmọ ọlọ́run sọ lọ́jọ́ tèmi sà
1: ogo ni fún kristi lókè ọ̀run
0: hallelujah
1: orúkọ jésù ọ̀nà máa là fún wa
0: àmì jésù
1: ìṣe lásán
0: àmì jésù
1: ìyàjò wa já sí rẹ
0: àmì jésù
1: ọlọ́run á fara wọn
0: báyọ̀ àmì jésù
1: ẹ má bínú fún ohun mi ìṣòro ń lọ lọ bẹ́ẹ̀ náà
0: nígbà mo lọ lóríṣiríṣi kò í sí
1: orúkọ jésù gbogbo ohun tá a bá dáwọ́ lẹ̀ á yọrí sí
0: rẹ àmì jésù
1: ohun tí mo fẹ́ ní ká kọ́gbọ́n nínú ẹ̀ lónìí ni wípé bí o bá ń gbàdúrà ṣiṣẹ́ o tó bá ń gbàdúrà ṣiṣẹ́
0: tó bá ń gbàdúrà ṣiṣẹ́
1: torí nǹkan kan ni àdúrà yẹn máa gbà lérò so ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ń gbàdúrà olúwa máa ṣe ló fi wà lórí òkè tí ò lọ ṣiṣẹ́ tó bá lọ sórí òkè lọ gbàdúrà kúrò ńbẹ̀ tó bá ti lọ ọjọ́ méjì mẹ́ta ó pẹ́ ju ọjọ́ méje lọ ṣiṣẹ́ jẹ́ kí àdúrà yẹn gbà sórí nǹkan kan torí ìgbàgbọ́ láìṣiṣẹ́ òkú ni ọ̀pọ̀lọpọ̀ ló takú sí ṣọ́ọ̀ṣì lóòótọ́ ni wọ́n fún ẹ ní ìgbélé ṣe ìgbélé yẹn tó bá ti parí ẹ̀ lọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ohun tó gbàdúrà lé lórí ẹ̀ kankan ló máa
0: ṣiṣẹ́ lé lórí bíbélì náà ti ẹ̀ sọ pé ẹni tí òṣìṣẹ́ kò yẹ kó jẹun
1: so ọ̀pọ̀lọpọ̀ wa láwọn wípé ó dìgbà tọ́lọ́run bá yọ sí mi ibì kan lọ́lọ́run ti máa yọ sí ẹ̀ olóò lè bùkún fún ẹ̀ láìṣe pé oníṣẹ́ lọ́wọ́ ìkan tó gbé dání yẹn tó gbàdúrà lé lórí lolúwa máa fi bùkún fún ẹ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ló ń tọ́ wa pé wọ́n máa ní óyá máa ṣàkàkùrà máa gbàdúrà máa ka bíbélì so títí dìgbà tí ọlọ́run máa yọ sí ẹ ìyanu wà lóòótọ́ ṣùgbọ́n bí o bá ṣiṣẹ́ oríṣẹ́ ẹ ni ìyanu yẹn máa ṣiṣẹ́ lé lórí oríṣẹ́ yẹn ló máa bùkún fún oríṣẹ́ yẹn ló máa gbéga so ó níṣẹ́ lọ́wọ́ nsìn hallelujah
0: hallelujah
1: o níṣẹ́ lọ́wọ́ nsìn o ní kankan o ṣáàgì lọ́gbẹ́
0: o tògùrọ̀ lọ́fà
1: lọ́gbẹ́nu sí di ọ̀pẹ́
0: o ti ro kó kàn máa mú lókun
1: so gbogbo nǹkan ló gbọ́dọ̀ ṣiṣẹ́ fún bó jẹ́ kékeré ló ṣe àánú máa wọbẹ̀ àánú wà dáadáa ṣùgbọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ èèyàn ń tagúre tó ń kọ́lé náà
0: bẹ́ẹ̀ni àmọ́ ìyá aláta tó nílé
1: ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń ṣiṣẹ́ báńkì
0: tí ò tíì ralẹ̀
1: so àánú wà ìbùkún wà òṣìṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n bá pe ìsọjí bí mi ò ní kó má lọ tán bá pe ìpele àdúrà àwọn muslim mi ò ní kó má lọ ṣùgbọ́n má jẹ́ kó di iṣẹ́ ẹ lọ́wọ́ má fi kan dí kan lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ní ìgbàgbọ́ ẹ̀ ìgbàgbọ́ tó ní ti sọ di aláìjéniyàn ìgbàgbọ́ tó ní ti ba nǹkan jẹ́ mọ́ lọ́wọ́
0: ti bọ́pọ́lú ẹ̀ jẹ́
1: bẹ́ẹ̀ni nítorí mentality yẹn pọ̀ fún wa ní nàìjíríà gan wípé tí n bá ti gbàdúrà gan kò sí nǹkan tájọ ò lè ṣe
0: aláti kan máa wọlé ní gbàn
1: ẹlòmíì fiṣẹ́ ẹ lẹ́rìí pé iṣẹ́ yóò pè mí jẹ́ kí n lọ máa gbàdúrà má fiṣẹ́ yẹn lẹ̀ tó o bá ti gba nǹkan kan mú tó o dì mú yẹn má ti jùlẹ̀ o gbàdúrà àdúrà dá àdúrà ń gbà àdúrà ni àwa náà ń gbà so ọlọ́run dẹ̀ ń ṣiṣẹ́ ìyanu lórí àdúrà mi ò sọ pé kó má gbàdúrà ìṣòro tó bá ti ń lọ tó bá ti àfẹ́ ti ṣe reduce ìṣòro yìí
0: ọlọ́run ò rò rò
1: kẹ́ẹ̀dì tó bẹ́ẹ̀ náà àdúrà tó bá ti ń gbà tó ti àfẹ́ ti ṣe kò ṣe pé kó má gbàdúrà o tó bá jẹ́ pé ìṣòro mẹ́ta ló ń ṣe tẹ́lẹ̀ tó dẹ̀ ti àfẹ́ ti ṣe torí kò ṣiṣẹ́ nàìjíríà o hallelujah o kò ṣiṣẹ́ nàìjíríà iṣẹ́ wà nàìjíríà kó má gbé mi láàárọ̀ la iṣẹ́ wà nàìjíríà
0: ṣùgbọ́n èèyàn ni kó create platform fúnra
1: ẹ̀ bẹ́ẹ̀ ni so tó bá lọ fi sọ pé o fi iṣẹ́ kan lẹ́sìn àbí o jẹ́ kí ìrìn àjò ìgbàgbọ́ kó gbaṣẹ́ lọ́wọ́ ẹ kó tó ríṣẹ́ mi pásítọ̀ ẹ á gbàdúrà gbàdúrà o ló bá dẹ̀ wọn ọlọ́run nínú àánú ẹ̀ ló máa mú wa o tó bá tún wọn nínú àánú ẹ̀ á tún mú wa so má jẹ́ kí nǹkan kan kó àfẹ́ tiẹ̀ ìtí má sọ tẹ̀lé ni pé ẹ tiẹ̀
0: má tọ́jú
1: ara ẹ ẹ tọ́jú ẹ tiẹ̀ o má sọ pé mi ò ní tọ́jú ẹ tì kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí ó kú ẹlòmíì ròbí ọfà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣèṣòru ọfà lẹ́lòmíì ròbí kì í ṣe ọfà ní gbogbo ẹ o torí pé stress máa ń pààyàn so ẹ jẹ́ ká ní ìsinmi ká dẹ̀ tọ́jú ẹ tì wá ní orúkọ jésù àdúrà wa máa gbà
0: àmì jésù
1: ẹ ò ní ṣe lásán
0: àmì jésù
1: gbogbo àdúrà tá ń gbà yẹn olúwa máa mú wá sí ìmúṣẹ
0: àmì jésù
1: mo fẹ́ gbàdúrà mẹ́ta fún wa mo fe gbadura meta fun wa mo fe ka sami dada awon adura yen nagbara
0: eh o ya
1: won ti so eji oku ninu ara sami oluwa ko ji eji
0: mi jesu
1: eni ti o ba nowo lowo oku ni
0: oku ni
1: eni ti o ba ti je ni oku ni won ti so eji oku ko nse gbogbo omo ton ba sin ohun loku omo awon omo kan wa won ti di oku mo bi won lowo ni oruko jesu ami ni ko se oluwa ko ji won jide
0: ami jesu christi
1: bi o se nso ipo omo e ti di oku mo e lowo oluwa ko ji jide
0: ami jesu christi
1: awon kan ti doku ninu emi bi eniyan ba ti doku ninu emi ko le je alaye ninu ara bo se doku ninu emi yen oluwa ko ji e jide
0: ami jesu
1: o doku ninu emi oluwa ko ji e jide
0: ami jesu
1: awon omo e doku ninu emi oluwa ko ji won jide
0: ami jesu
1: ogo elomi ti doku bi ogo ba ti doku ko si bi imole yen se fe tan imole ogo e to ba tan ohun lo ma attract awon eniyan no ma fi to e wa imole yen lo to si jesu ti awon amoye meta ti won si mu ebun ti won to imole yen lo won fi ni ko ogo kan re ti imole ton ni oruko jesu gbogbo bi to gbo e ti doku oluwa ko ji jide
0: ami jesu ami ni ko ma se o
1: doku oluwa ko ji e jide
0: ami jesu
1: ni oruko jesu agbara to so e doku agbara yen ko ku da
0: ami jesu
1: imo to so e doku imo yen ko doku da
0: ami jesu
1: ni oruko jesu oluwa ko ji e jide
0: ami jesu
1: gbogbo agbara to teri ogo re ba ni oruko jesu agbara yen ko se gbe da
0: ami jesu
1: gbogbo eni to so pe o nlo gba lowo ko ti takoko fun wo lati lo gba
0: oluwa
1: ni oruko jesu oluwa ko ro loye
0: ami jesu
1: ajuni lo to tun fowo ajuni lo na e ni oruko jesu agbara won ko fi sera won
0: ami jesu
1: ni oruko jesu o ti tayo
0: ami jesu
1: o se ni to wa laye ti o ni isoro gbogbo isoro to le ma koju lowo lowo Olorun ko fi anu yanju e
0: ami jesu
1: soro to koju Olorun ko fi anu yanju e
0: ami jesu
1: bo eni owo mi de wa to je pe awon ni ta so ma ogo idile won to je pe ton ba dide lowo opolopo ma to dide ami ni ko se oluwa ko gbe e dide
0: ami jesu
1: oluwa ko gbe e dide
0: ami jesu
1: oluwa ko gbe e dide
0: ami jesu
1: gbogbo iku tori osu meta to ku yi oluwa so fun mi pe ni ku oko ni po nbe ni oruko jesu iku yen ko ni ya le ile
0: ami jesu
1: ko ni ya odo won mo re
0: ami jesu
1: ko ni ya odo ko re
0: ami jesu
1: ko ni ta odo aya re
0: ami jesu
1: o ja iku ti won fe ta ni osu meta to ku yi o ni ba won ra nbe o
0: ami jesu
1: o ni pate de ile
0: ami jesu
1: ni oruko jesu o ni ba won ra nbe
0: ami jesu
1: gbogbo rere to wa ti sonu mo e lowo sami dada oluwa ko da pada fun
0: ami jesu
1: awon kan ti wa ni ipo giga tele sugbon won ti wa le araye wa fi won se yeye iwo to ngbohun mi bayi ami ni ko se bi oluwa ti nbe temi e nbe sibe oluwa ko gbe ega pada
0: ami jesu
1: oluwa ko gbe ega pada
0: ami jesu
1: oluwa ko gbe ega pada
0: ami jesu
1: looto opolopo lo ti gbadura to ti re opolopo lo ti su ipe se olorun si wasa elomi te decide pe mi o lo church mo adura o gba mo elomi te so pe mi o kirun mo sugbon mi so fun e pe olorun wa loke olorun toju e nitori nkan kan ni akoko e wa ti to bayi oluwa ko gbe e jide
0: ami jesu
1: akoko e ti to oluwa ko gbe e jide
0: ami jesu
1: o ti ri anu lenu ise yen o wa wo yi pe awon to ti mo mo se julo awon na ti ga sugbon iwo o ti ga ami ni ko se oluwa ko gbe ega
0: ami jesu
1: oluwa ko gbe ega
0: ami jesu
1: ka to je ki n fi eleyi le

0: Oti go ni esa ile se bodo fe mo lo wa 92.9. Oh my god. Se ti retan, se ti mura sile. Se dada na mo ba yin salafia ni laba be en tori pe ni na ni Thursday to gbe yin osu kejo odun 2026. Alafia ni nibi o. Eyin olufe bodu lapapo lokunrin lobirin lomode lagba. Ojo yen gangan na ni o. Eni na lati ma tesoju nibi awon fe so se lawon beere lokokan ejiji ni te pe ba se mbabo lati jo Tuesday tan bere bere lo awon ara bi eyin rale lokokan ejiji se ti murale ada te ba se ngba ebun lati ile ise bi S Media Broadcast to won number 6 e barese alasi abosọ ladi po leko tori ko rode ballu o kan pa lasiko ta wa yi bo se premiership ni la liga to gaga ara ni lu ni Spain lohun Italy Italia se ato tale yeyeri bakan na lorile de Germany lohun be na a ni gbagbe French league on ibere ma jeyo koda lorile de Nigeria bi atan gba world kokan bi na ibere ma jeyo labada be na se ti ready si awon so mi pe o leni yo tu ya la to pe mi o ti ready mo ti mu wa fun yin mo se ke fi ebun se ba je lopolopo yanturu lori pe lese BS Media mo ti kebun na le pe se legit ma fi tore eni ba ti wa gba ibere wa to down si bere dada yo jebun lati lese BS Media papa ju lo nnu ta bi se be da gbo be niyi gbo be ni ta mo si magi district q egba ose fo yin egba ose foso egba iyan fifa e tu gba ohun mimu awon omode bobo bakan na owo irinse egberun meji 2000 naira na tu wa nbe te tu gba kun iyun nikan wa ko eni ba gba ibere nigba akoko koda yo bi ta tu wa nbe to tu gba mo eni wa tu wa gba ibere nigba akoko ta mo si first caller to si da to si gba to si gba ibere ni o to gba ibere ba ko down sibe to de gba lakoko yo tu gba jordi mo titi e titi o fi ye lara oto niyan ba so lo lowo yi ni ifesonse to lo ni ti Europa League qualification won Ararat Armenia na no won wa ko pelu Universal Cravena Omiodo ni won ta bakan na Iberia 99 Iberia 1999 ati Jaglonia Bosextos won na ta Omi kokan 1-1 Salzburg ati Majby Lago Mefa gerege iyan ma waye Beki Stars wa nbe o Lago fa na ni awon ati Kano Saglaris FK Kano Saglaris Listom ati KF Egnatia Lago Mefa iyan ma waye bakan na Victoria Pilsen Cravena Zedav Lago Mefa jube be lo Benfica ga ma gba fesan leni na ani gba be tun ati Lech Poznan Anderlecht Kairat Amati Venerosi pelu transponsor Lago meji abo iyan ma waye tori pe ikawe na ni Mohamed Salah iyan transponsor ibe na ni goli olo emu Man U tete na wa ta mo si Andres Onana hey alabo to pon me na tu wa nbe lo le Nigeria alabo kan na tu wa nbe ninu transponsor yen na to na gbagbo waju to wa je striker to dagba dada bayi to ga dada Europa League na iyan n tesoju bayi Coupes ati Shamrock Rovers won wa ko kada gan 90 minutes gegele bayi o Shamrock ti njiya lowo Coupes FC to won ti na ni eyo kan si odo won si wa ni 90 minutes pelu afikun iseju meta ti won gba lowo bayi Jablonec ati Rangers nta omi odo labala akoko ta mo si after time Maccabi Tel Aviv ati Lugano awon wa ni abala akoko after time Karabag ati FC 20 Monaco wa nbe ibe lo soju eyan ko de ka kuro jade se BS Media na to ba wa de ka wa soju opole ke ma bere fun ebun ibere lokoko ejeji ke si ma fi ebun se baje lopolopo ile se BS Media ijagbon ton nbe fun wa mo n parabo o e ma yikun be bodo fm 9 na lele yi mo n bo
1: àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn olówó ìṣègùn ni mo fẹ́ràn jù lọ olówó àbúrò tí olórúkọ kẹ owó rẹ kò wọ́n rárá ó sì máa ń gbádùn rẹ̀ àmọ̀ pé wọ́n ti pé ìfàmà fanilákòyà o ọ̀rọ̀ òun ló wá fẹ́ kí n rà báyìí owóró Devon Kings ló yẹ kó o ra ó jẹ́ olówó ìṣègùn tó kójú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin A olówó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi bẹ́ẹ̀ ni o pààrọ̀ ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà sí
2: òótọ́ ló sọ ó ṣeun ọ̀rẹ́ mi mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣebẹ̀ Devon Kings ni òróró ìṣebẹ̀ tó dára
3: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
4: Devon Kings òórùn aládùn adùn tó kó ẹbí àti ara mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà
3: There is a new recipe to delicious tasty meals.
5: Really?
3: Oh yes, it's Tasty Cubes Chicken Flavor. It's made from nature's finest ingredients to give every meal that finger-licking taste.
5: Oh yeah?
3: Yes, so Tasty Cubes Chicken Flavor brings out a fantastic taste in everyday meals.
5: Wow.
3: I love this Tasty Cubes Chicken Flavor already. It's surely whetting my appetite.
5: Eh?
3: In that case, what are you waiting for? Hurry now and go and buy your own Tasty Cubes Chicken Flavor to keep that finger-licking taste in your cooking.
5: Yes, ma.
3: Tasty Cubes Chicken Flavor brings out the inviting flavor in your meal. Tasty Cubes Chicken Flavor comes in different pack sizes, 100 grams, 400 grams, and 600 grams. It is also available in powder form.
1: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn?
4: Olórí ìsìnkú ni mo fẹ́ràn jù lọ.
1: Olúwa àbúrò tí òun kọ̀kẹ́.
4: Owó rẹ̀ kò rárá.
1: O sì máa ń gbádùn rẹ̀.
5: Àmọ̀ pé
1: wọ́n ti pè é fáwọn afaniyá kò ya o.
4: Olúwa wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Owó ló Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olówó ìsìnkú tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Olówó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ni,
4: Devon Kings,
1: Devon Kings,
4: aladun, adun to ko ebi ati ara mora. O wa ni gbogbo ile itaja, jake jado, orilẹ-ede Nigeria.
6: What is this magic? I need that magic.
1: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn?
4: Olówó ìsìnkú ni mo fẹ́ràn jù lọ.
1: Olówó àbúrò tí òun kọ̀kẹ́.
4: Owó rẹ̀ kò rárá.
1: O sì máa ń gbádùn rẹ̀.
5: Àmọ̀ pé
1: wọ́n ti pè é fáwọn afaniyá kò ya o.
4: Olówó wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Owó ló Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olówó ìsìnkú tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Olówó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
5: Bẹ́ẹ̀ni, o parọ́.
1: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wà á gbádùn
5: oúnjẹ aládùn tó bá fi róró náà sí.
4: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olówó ìsìnkú Devon Kings ni olówó ìsìnkú tó dára.
5: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
4: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
7: Ibo Beta Miss Ego, Cashews is a go, YBNA is a go.
0: Ó yá àti wọlé padà náà nìyẹn. Iléeṣẹ́ Bọ́ọ̀lù Ọ̀fẹ́ náà ṣe wà Natural Time pẹ̀lú Gbọ́bọ̀ Sán tó ń lé ṣèjì wọ̀nyí live and direct. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn rí o 080-2629-8190 080-2629-8190. Ẹ máa pè wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì kẹ́ sì máa dáhùn sí ìbéèrè. Ó yá o lónìí rẹ̀gẹ̀dẹ̀ fínfín. Hello sir, hello ma o. Ẹ dákẹ́ gbọ́ gbóhùn sókè. Hello sir, hello ma. Ẹ máa kúrò lẹ́sà o.
8: Ẹ kúrò lẹ́sà o.
0: Orúkọ mi ni ti ń pè bàbá.
8: Bàbá Miriam ló fẹ́ ta olúwo.
0: Bàbá Miriam láti ìta olúwo.
8: Ok.
0: Ìbéèrè yín lọ báyìí o. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Tíìmù mélòó ló wà ní ikọ̀ Premier League? Tíìmù mélòó ló wà ní ikọ̀ Premier League lápapọ̀?
8: Thirty-three.
0: Ẹgbẹ́ òjúlẹ̀ kan sí. Nínú fẹ́ kẹ́ jẹ̀bù lé ní ẹjọ́ yá.
8: 34.
0: Bami, kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Kò tiẹ̀ jó. Kò súnmọ́ rárá. Kò súnmọ́.
8: Wọ́n fẹ́ ìkírísẹ̀ náà ni.
0: A ní kò rí bẹ́ẹ̀ bá mi. Ẹ fẹ́ lómi, a fẹ́ fi láǹfààní. Ẹ tún lè fi padà ṣá. Hello sir, hello ma. Ọlọ́run lójú òpó. Hello sir, hello ma.
8: Hello sir, ẹ kúrò lẹ́wọ̀.
0: Ẹ máa kúrò lẹ́. Orúkọ yín bàmí.
8: Mr. Bolaji
0: láti Jibowu. Ẹ pè last week náà àbí. Ní pàápàá, lọ́wọ́ ní ká lọ sí French League One. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ní French League One, tíìmù mélòó ló wà ń bẹ̀? Ní French League One, ní France ìlọ́run French, níbi táwọn àwọn ọkọ̀ bíá bíi PSG wà, mélòó ló wà ń bẹ̀? Mélòó ni wọ́n lára pọ̀? Ẹ dákun ẹ ṣùgbọ́n ẹ wá jẹ̀bùn yí ẹjọ́ kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ó mà sí o. 080-2629-8190. Ó dáa, ìbéèrè tí mo béèrè tán sì máa tún bí yín. Ẹ lóò sà, ẹ lóò mà.
8: Ẹ kọ́ ẹ̀ sà, Yusuf ló sọ láti ilé-ìwé ìdìbò.
0: Yusuf láti bó sà?
8: Ilé-ìwé ìdìbò.
0: Ilé-ìwé ìdìbò ẹ pè last week náà. Wọn ò fẹ́ ẹ máa ti múra mi báyìí. Tíìmù mélòó ló wà ní French League One?
8: 18.
0: Mélòó ló máa relegate ń bẹ̀?
8: Méjì.
0: Jẹ́ sùúrọ̀, mo fẹ́ kẹ́ nìkan jàgùn ni o.
9: team Melo, no one in French league on Melo no relegate. We are part as a coaching law. You better have to down with him. Oh, yeah. Melo, Melo, Melo, Melo, Melo, Melo, 18. Melo relegate.
8: Better.
9: Ah. Ah. Bami, egba, egba. Enjoy me. Eto eti gbin oju. 18. Lo n wa nbe nto to sugbon meji pere lo ma relegate yo kun 16. Ah. Egbin oju last week na. No. 080 26 29 81 90. 080 26 29 81 90. To wa ti je pe oro re bo le fe da si. E pe wole kemi ju bere fun yin. E ba gbohun soke. Hello, ma.
8: Hello.
9: Oruko yin sir.

0: ki gbogbo ipa ti gbogbo agbara ko ma je ti Olorun oba to mu ku sese fun wa lati wa ni otutu yi mo ki oba mo ki ijoye mo ko ma de mo ki oba mo ki okun mo le bere mo ki gbogbo ti to nbe mi patapata kaabo sori itoro mi tuni ewu mi ọrọ yi adoro yi mo dupe oluwa dideji mo ki kaabo sori itoro mo a ku ise a ku bi ojo ojo se ri a si ku igba tó àtẹ̀lé pé o àmì fi ọjọ́ ọlọ́jọ́ lọ gbogbo ìdáwọ́mọ́ wa pátápátá lónìí ayọ̀rí sí rere ẹ̀rù ó gba ọkàn wa ní ti rere ọgbà òkè àmìṣẹ́yìn àmìṣẹ́ lásán ohun tí àwọn ń gà láti sọ wípé kí ọwọ́ wa kò tẹ̀ ọwọ́ wa tẹ̀ ní agbára lónìí gbogbo àwọn táwa ń ṣe ọ̀rọ̀ mọ́ gbogbo pátápátá ìròyìn àwọn àjẹrà ọmọ ìlú àwọn tá a ti ṣọrọ mọ tá a ti fẹyìntì ìjẹmọ tá a jẹ kò ní kò mọra lẹnu àjẹpẹrin agbára lẹnu bó ti wọn rìn ká pẹ tó láyé àwọn ọsàárọ ọmọ ní agbára gòkè àwọn tí ó jẹ pé ìrìn ojú wa fún agbára lẹnu agbáládùn àwọn pé kí ọba òkè dojú olè kó ní tí ìrìn náà kí wọn fi ń ṣòro ká fẹ ìrìn pọ ká bọrọ mọ pé káwọn náà ká jẹun ọmọ agbára ọlọrun àwọn tó jẹ pàdúrà ti ṣẹṣinú àárò láyọ àṣọ láyọ agbọràn àgbọràn ọmọ oṣù ọmọ ìjọba ọjọ fàlà náà gbogbo apátápátá la máa jẹrọ mọ àníṣe lọsán ọdọ kábọ wa dá àwọn yìí sí ẹdákọ ní gbìyànjú ni àṣeyọrí wà wọn ọlọrun bá sọ lórí ìtọrọ ni àdàmọ fi ìdí ẹ múlẹ wípé kò sẹni tó mọ òun ṣe kò sẹni tó mọ mọ tọ àyàfi ẹni tí ọlọ́run bá yìn ń da títọ́ fún àyàfi ẹni tí ọlọ́run bá yìn lọ́wọ́ láti tọ́ ọmọ ní àtọ́yè àtọ́yege ọ̀pọ̀ òbí ló máa ń gbìyànjú ṣẹgbẹ̀rẹ́ náà wípé ká bímọ kò tó ká tó lẹ́nu bí ó máa ń rọrọ̀ ọ̀pọ̀ àwọn òde ìwò yìí kí a bímọ kò tó ká tó lẹ́nu bí.
1: Area shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land though.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more with chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
0: Lọ́sẹ̀ tó kọjá a sọ nípa wípé nígbà tí àwọn ọmọ bá ń gbìyànjú àti pinnu wípé kí a má bá wọn lẹ́kùn nítorí pé nígbà táwọn fúnra wọn bá lóòrè àti pinnu láti kékeré láti kan ọdọ wá kí ni wọn fẹ jẹ kí ni wọn kí làwọn fẹ yẹ láṣọ lóòrè bá nǹkan kéékèèké tí ó jẹ pé tí wọn bá ṣe àṣìṣe àtúnṣe lè tètè bá a ní kí àmì àgbà wọn láyè ká máa fi wọn sílẹ náà káwọn àwọn àpẹẹrẹ tó wọn ṣùgbọn lóde ìwò yìí ọpọ ọmọ jẹ wípé ìpinnu tó ń pinnu ó jìnnà sí bíbí ire ó ti rìn tó wípé ká máa bọ́mọ ọmọ sọ̀rọ̀ kó máa da irú ìwé pé òun ti tójú bọ́ ṣé òun mọ nǹkan tó ń ṣe ni nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ wípé lóòótọ́ ó dá kó máa pinnu kó lè dá ìwé rò kó lè dá nǹkan ṣe ṣùgbọ́n nígbà tí àgbàlagbà bá rí ibi tí ọmọdé tó ti ń gègé tó bá rí ibi tí igi rẹ̀ fẹ́ rú sí tó bá tètè rí bá rí wípé igi gbogbo mọ́gun lójú àtọkìnrin láti ìwé o tẹ́ ẹ bá wá ń bá ọ̀rọ̀ rí wípé èyí tó ń yọ yìí èyí tó ń pinnu àti ṣe yìí ó máa ń lọ́rùn kí wọ́n máa sọ wípé àwọn ọmọ tó ń ṣe ṣèbí tó bá lọ́rùn òun lè rí ọ̀run tó bá rí àwọn ló fa ibi tí wọ́n dé rí sí i ẹ bá rí kọ́ máa lọ sí ilé ẹ̀kọ́ kó lọ kẹ́kọ̀ọ́ ẹjọ́ ṣe gbogbo ẹ̀kọ́ ayé ló ti kọ́ tán kó ṣe gbogbo ẹ̀kọ́ ayé ni wọ́n kọ́ nínú ìwé kódà ní ilé ìwé gíga kọ̀ọ̀kan ẹ̀kọ́ tí wọ́n kọ́ níbẹ̀ lóríṣiríṣi kò lákàwé ó pọ̀ jẹ́ àtúrò tabaríkà kàní ní méjì ó ní ẹgbẹ̀rún láti faculty jẹ́ department oríṣiríṣi ẹ̀kọ́ tó wà ní yunifásitì kọ́mọ kan wá lọ sí yunifásitì kó wá kọ́ ẹ̀kọ́ ọkàn èèyàn kan ní bóyá department kan bóyá bíi banking and finance àbí ká sọ business administration tàbí ká sọ UNC kó ṣáà jẹ́ wípé degree first degree ní ọkàn kò ṣáà lè kọjọ ọkọ lọ nínú first degree kò ń kọjú ẹ̀kọ́ kan lọ kó náà ti kẹ́kọ̀ọ́ tó ọ̀nà educated ẹjọ́ iṣẹ́ mi tó kọ̀ jẹ́ pé èèyàn kan ló ń nípa ìṣòro mímu tàbí nípa ìlera ara tàbí nípa ẹ̀kọ́ bí a ti tukọ̀ ojú omi tàbí ohun gbogbo tí ń ṣẹlẹ̀ pẹ̀lú engineering ìmọ̀ ẹ̀rọ nípa ti ojú omi tàbí nípa ti ilẹ̀ gbígbé tàbí nípa ti ẹ̀rọ àti gbogbo ẹ̀rọ kọ́ lọ́wọ́ dé kó ní ohun tí wà educated ẹjọ́ ṣe mo gbọ́ ọ̀kọ́ iléèwé tó lọ iléèwé gíga tó lọ ló ti mọ̀ tán.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land though.
2: Buy Maggi chicken flavor 50 double cube pack and get 10 extra cubes free.
1: Yes, so and if you buy small plain double cubes pack, you will get 4 cubes free.
2: Not more with chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
0: Ṣẹ̀wárí ẹ̀kọ́ ilé-ìwé ó yàtọ̀ sí ẹ̀kọ́ ilé ilé kankan wa ti ń kẹ́sọ̀ọ́ òde ẹ̀kọ́ ilé-ìwé àwọn tó máa kọ́ wa wọ́n lọ máa wọ̀n sí ni láti kọ́ wa ẹ̀kọ́ ilé mo lóòrùn ìyá àti bàbá tó dáhùn tó mọ báwọn ṣe wá sáré tó sì rí àkójú sùn fáàrùn ibi tí ó jẹ́ wípé ó dára ju ibi tábàbà lọ àwọn ẹkọ ìwé ẹkọ ilé ẹkọ ilé ó wà lọwọ ìwé àti bàbá tàbí alábàtọ ọwọ tí wọn gba ìròyìn ìtìjú lórí ọmọ tí wọn bá tọ ó wà lọwọ sí ìròyìn sí ẹkọ ilé ní olùkọ ilé ìwé kò tọ síbẹ nítorí iṣẹ ilé máa ń ṣe àfihàn tó bá fẹ́ fi ìbẹ̀rẹ̀ ọlọ́run ṣe nǹkan náà lókù lórí ẹṣẹ tayọ iṣẹ owó tó ń ṣe tàbí ṣe tayọ iṣẹ owó tó ń gbà ṣùgbọ́n ẹ̀kọ́ ilé mi lónìí àwọn ìwé àti bàbá tàbí alábàtọ wọn àwọn ìwé fẹ́ kí ojú kó ti àwọn lórí ọmọ tí wọn bá dé tọ wọn fẹ́ kọ́ mi ẹ̀kọ́ ìlú ìwà àwọn ago àwọn iye tọ́lá aláàbì láwùjọ nítorí pé ọmọ wọn ní orúkọ èyí tó jẹ́ pé àwọn jẹ́ ẹ̀kọ́ ilé ṣe ṣe pàtàkì ló ṣe ṣe kókó láti kékeré bẹ̀ ni a ti gbọ́dọ̀ máa kọ́ ọ ní ẹ̀kọ́ ilé àwọn ẹ̀kọ́ ilé ni ẹ̀kọ́ tí ó máa ń wù tí ò fi ní sọ òbí lórúkọ tí wọn ò fi ní tọ́ka sí wípé tí wọn fi ní fi ọwọ́ òsì tọ́ka sí wípé ọmọ ta ilé yìí tí wọn fi ní yọ ọmọ sí ní òjò tí ò fi ní kàlùkù tí ò fi ní di ọmọ ẹ̀tẹ́ láwùjọ ẹ̀mí ò ní kọ ilé ẹ̀kọ́ ilé ni ẹ̀kọ́ tí ẹ máa ń gbà láti fi iyì àti òye kú orúkọ ìdílé tó ti jáde wá wọ́n ṣe ń sọ wípé kí òbí àti alábàtọ́ máa fà sẹ́yìn ní títọ́nà pẹ̀lú kíkọ́ mọ́ ṣùgbọ́n lóde òní yìí àwọn ọmọ kankan nkọ́ ọ̀tọ̀nìkà bá mi rí ọ̀tọ̀nìkà nígbà ìbáwí yẹn ọ̀pọ̀ ìyá àti bàbá ló ti ra kàwé pé kọ́ ọ̀run gbẹ̀yìn akọ̀ọ́lù rí pé bí wá àwọn òbí mi ìráyè àwọn òbí mi ìráyè ìfọ̀mọ́ òbí mi ó rí àwọn ìfọ̀mọ́ ó lè ṣojú sí ọ̀rọ̀ ojú méjèèjì wọ́n sì ní pé kó wá kó dákúndábọ̀ kó fi ọ̀rọ̀ ẹnu kó fi kẹwa kó fi yìn wá kàwé sọ lásán ní àwọn ọ̀rọ̀ yìí kọ́ ọ̀run kó dára kó sí jẹun alfa jẹun sí ọmọ ti yàtọ̀ ọmọ ìwé tí àwọn ọ̀dọ́ wa àti àwọn ọmọdé wa èrò yìí pa táwọn bá yàtọ̀ ẹjọ́ ṣe sọ wọn ṣe mọ̀ funfun ṣe ti di dúdú rẹ ṣé ọ̀run táwọn wò lókè yìí wọn kò bí ọgọ́ta ọdún sẹ́yìn ṣé wọ́n sì rìn ó ti pa ọ̀dà kò rí bó ti rí rí ilẹ̀ táǹtà ṣé ti yàtọ̀ kò rí bó ti rí rí àwọn yàtọ̀ àwọn yàtọ̀ ẹgbẹ́ kan ṣe orí àti igi ní ibi iṣẹ́ àwọn ọmọ ọjà máa tọrọ wa. Lóòótọ́ ni àwọn ẹ̀rọ ìgbàlódé láti ju ti àtẹ̀yìnwá lọ. Àwọn ẹ̀rọ ìgbàlódé tó ju ti àtẹ̀yìnwá lọ kò pa nǹkan kan tàbí kákọ̀ọ́ lẹ́kọ̀ọ́ yìí tàbí.

Thank you.

0: crossing. Wani. Wani. Sister, mi o ti ku. Wani wala n baji a wala n to nkan. Mi fọ ọkọ mi fọ mi kọkan.
1: Ṣé wọ́n parọ́ mọ yín?
0: Mi ò ní ẹni o ti fọwọ́ mi tẹ́ ẹni sí. Ẹ máa bẹ wá.
1: Ṣé wọ́n parọ́ mọ yín?
2: Ẹ bá bàjẹ́ sí àwọn ọmọ
1: náà. Rabaya
0: ni.
2: Ṣé ìgbà lẹ́yìn tí wọ́n bá ṣe lọ́pọ̀ ọkọ̀ ẹ̀ ṣẹ́jú
0: ló? Ṣé kò lẹ́yìn tẹ̀? Ṣé a ní kí obìnrin? Ìfọ́ mi.

0: ìṣẹ̀lẹ̀ Muhammad ká máa ṣe múra lórí Umra a máa pa ìṣẹ̀lẹ̀ ní ìdí ní ti ilé iṣẹ́ tó ní ọkọ níbi kákọ́ ní ṣe àjà tí Umra pẹ̀lú rọrùn. Alifiras Ajan Umra Services Limited fi ṣe àgbékalẹ̀ September Special Umra tó fún ọ láǹfààní láti dé gbọ́ ìfẹ́ àkànṣe Umra lápapọ̀ December náà dẹ́yìn. Lọ fún gbogbo àwọn tó jẹ pé àlàǹfààní àti lọ àjì 2026 láti lọ gán ní ilé Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ bá lè ṣe Alifiras Ajan Umra Services ṣe ní àjọ September Special Umra àti Umra December fún 2026. Ẹ kú ti mà bá àwọn àbá àtọmọ̀ nípa súnà yóò máa kọ iṣẹ́ ìrìnàjò sí gbogbo àwọn àyà mi. Láti lé àǹfààní àti ṣíṣe àṣepẹ́ pẹ̀lú wá ṣe ìgbà nípa àwọn oúnjẹ ilẹ̀ wa tó wù ní ilẹ̀ máa jẹ tẹ́fì lọ tẹ́fì dé. Ẹ má kọ lọ́yẹ tí ó máa kọ yín ṣe ìrìn àti bàálù tó gbẹgbẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni. Àyè ti sílẹ̀ láti máa sanwó September Special Umra kalẹ̀ tàbí Umra December fún 2026. Ẹ sọ ti máa kà sí olú ilé iṣẹ́ ìlú fẹ́ tó wà ní number 92 kò dúró Fadé bus stop nílùú Èkó. Ẹ pé 08034105710 tàbí 08024717671 nílùú Ìlọrin. Ẹ kàn sí wọn ní ìdojúkọ Kidis Hospital Ọlọ́nsọ̀gbọ̀ Ìlọrin. Ẹ lọ 08324794551 Sakẹ́ àti gbogbo òkègùn ẹ máa pè lè Adana lápò sórí 08383072824 Alifiras Ajan Umra Services Limited. Àwọn ni wọ́n kò lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.
1: Everyday money go just a bomb for generator. Omo,

0: 1,500 naira. Now available at 7 Mobil filling stations, including Mobil Road, Apapa, Wilma Road, Kirikiri, Festac 23 Road, Festac First Gate, Jakonde Lekki, Abuleba, and Ogba. WhatsApp us on 0704-100-4777.
1: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé fún yín. Ìyẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S Natural Medical International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn yìí lò dání rárá, ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú míì bí cupping, ìjàmà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rẹ̀ẹ̀rin míì. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Ṣòkò tó yín o, ìyẹn ní Bílábúlé Ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop Abúlé Ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803-869-0104 lẹ́ẹ̀kan sí 0803-869-0104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road, Sabo, Ìkòròdú, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582. A kì í gbókèrè ká mọ dídùn ọbẹ̀. Ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S Natural Medical International Limited. Ìjáfara léwu, a ó máa retí yín.

0: أبو هريرة رضي الله عنه مروى في صحيح مسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اثنتان في الناس هما بهم كفر الطعن في النسب والنياحة على الميت
1: Abu Hurairah, may Allah be pleased with him, said, the Messenger of Allah sallallahu alayhi wa sallam said, two matters are signs of disbelief on the part of those who indulge in them, defaming and speaking evil of a person's lineage and wailing over the dead.
0: Baini anabiwa alayhi salatu wa salam nasi alayhi katuma hadithi ufuhanisu kikatu wanwe dada wani wa miji kambe isisi miji kambe iroyin meji kan be asilepe ni aburu meji kan be baba tun wa le pe ni adanwo meji kan be adanwo mejeji abi aburu mejeji won wa so fun wa pe finnas o ti wa lara gbogbo muslimi ya nasu nbe ki si awon eyan nikan Abdul Ghafari wa nbe Abdurrahim wa nbe Muslim wa nbe Hussein wa nbe Hassan na wa nbe Rukhaya wa nbe woni isnatani ori buruku meji kan be finnasi lara gbogbo awon ta da ko to je muslimi ara masalasi ibe lo ma duro si
1: isnatani finnas
0: woni be ni o du sara won ni ole bi ba to le mo won la woni finnas bi ba to le mo won lara ti o si si ku huma bihim kufur
1: huma bihim kufur
0: woni bihim ba ti membe yan fi wa yi pe ole mo wa lil ilsaq ole mo won lara peki peki o du ti won lara ni ṣùgbọ́n ìròyìn méjèèjì aburú méjèèjì tó bá jẹ́ sí pẹ́sẹ̀ lásán ni a mọ̀ sọ pé pẹ́sẹ̀ lásán ni ta ló lè múrí bọ́m̀bì ẹ̀sì ṣùgbọ́n ànábì ní kúfùrù ànábì ní ìròyìn àwọn kẹfìrí ni sọlọ́mọ àwọn ayọ̀sán ìròyìn àwọn owó tí wọ́n bá pe nǹkan ní ẹsẹ̀ ẹyẹkẹrù ọba wa ṣùgbọ́n tí wọ́n bá ní ìròyìn kẹfìrí ní nǹkan ọyẹ kí bá bẹ ẹrù sí kíni kọ́ bá wa anabini ìròyìn méjì kan bẹ aburú méjì kan bẹ orí burúkú méjì kan bẹ àwọn kẹfìrí wọn ni ṣùgbọ́n àwọn mùsùlùmí náà ti gbà á wọn ti gbà sínú gbèsè ayé wọn wọn ni wọn máa bí him kòfò o ti wọnú ayé wọn bí wọn jí làárọ̀ wọn bá jí
1: ni
0: bí wọn bá ń rìn lọ́lọ́sàn wọn bá rìn
1: ni
0: bí wọn bá sùn lálẹ́ wọn fi ń sùn ni wọn máa bí him kòfò ẹ kẹrù ọgbà yẹn nígbà tí òjijì ọlọrun bá ń sọ nǹkan yìí torípé lómìn kò tí ì ṣe mọtúmọ ọrọ bí ẹni tó láàánú jùlọ fáwọn ẹdẹ ènìyàn lẹyìn ọlọrun ọba jíṣẹ ànábọ mọhámà sọrọ ó lẹyìn mùsùlùmí ẹta jì àwọn àdánwò àwọn kẹfìrí kan wà lára yẹn tó jẹ sí pé ó ti lẹ mọ yín lára ẹ ń bá jì ẹ ń bá sùn ẹ ń gbé kiri ni ó ti di bí nǹkan tí ẹ ti wọ sọrùn ó ti dàwọ tẹlẹ yín ó ti di bàtà yín ó ti dasọ búra yín ó ti dóúnjẹ tẹ ń jẹ ọmọ àbí hin kò fún nígbà tí wọn á rí báyìí àwọn àmọ orí bí bóyá tí wọn rí ni mọtẹlẹ eléegun lẹyìn má bà wọn sọdún oro má bà wọn sọdún ọya má bà wọn gbẹbọ àwọn àrò pé bẹẹ ni wàláhì kì í ṣe bẹẹ nǹkan tó jẹ sí pé bẹẹ ṣe wí náà lórí ó ti wọlé sáwà mùsùlùmí náà kí ni nǹkan náà alákọ̀ọ́kọ́ àtọ́hánú fi ń nasa bẹ ká máa fi ẹbí dúra wa ká máa yẹ̀yẹ́ ara wa pẹ̀lú ràn wa ká máa pé lágbájá ṣe orí ló fi rìn wáyálẹ̀ ní àbí ẹsẹ̀ àtọ́hánú fi ń nasa
1: bẹ
0: ilẹ̀ ìwájẹ́lẹ̀ bàbá tiẹ̀ tí bàbá rẹ dálẹ̀ ni ìwọ náà débẹ̀ náà ni bí wọ́n bá sì débẹ̀ tó bá yá sí pé orí ni wọ́n fi rìn wá bàbá rẹ fẹsẹ̀ rìn wá ni.
1: àtọ̀hánú fi ń nasa
0: bẹ. òṣìṣẹ́ ti fẹ́ sọ̀tàn rẹ náà ìwọ náà padà dìbò ìpìlẹ̀ bí wọ́n náà fẹsẹ̀ rìn wá náà ni. àtọ̀hánú fi ń nasa
1: bẹ. àtọ̀hánú fi ń nasa
0: bẹ. ká pé èèyàn ká wo sùn ká sọ pé lágbájá ó lè rìn pípọ̀ jọba bá rẹ̀ àtọ̀hánú fi ń nasa bẹ.
1: àtọ̀hánú fi ń nasa
0: bẹ. ìwà wọn kẹfìrí ni o. káwọ yẹn sùn bọ́jọ́ sẹ̀ wá ní pé ọmọ àlè ẹ̀ẹ́dẹ́gbẹ́ yorùbá ọpọm bi ele ngbo agba jura eyan moto eyan moto eyan garage eyan ni se owo ọpọm bi roro ba won oni o ma keni o ma le enu popo yan lo ma le iwo na ti wa nu awon iroyin awon atanu anabi sallallahu alaihi wasallam oni huma bihim kuf oti wa oti le oni lara pa afi ke ya ma siku ma pe yan lo ma le mo
1: ma pe yan lo ma le ma
0: iroyin akoko nu tabi ka bi agbako akoko
1: to
0: je se pe awon kefili ni ani agbako yen eh muslimi na ti wa gba si inu gbesi aye yin atanu fi nasab
1: atanu fi nasab
0: ara keji on to gbe ade be na ni waniyahatu ala almayyit
1: waniyahatu ala almayyit
0: oni kama so kun kama ke he pe te ne kan ba ku kama so kun kama ke kama pariwo kama soro ti o da jadi kama o ku pe ah ala nu mun ti lo
1: waniyahatu ala almayyit
0: ah go pe ah olowo ri nu mun ti lo
1: waniyahatu ala almayyit
0: ah ololu fe arimabo orun arimabo lo ti lo
1: waniyahatu ala almayyit
0: kama sunara lori oku pe ah to ba don majoku maje ko lo nti won ba nje laju le orun ni kini
1: nko maje
0: to ba ti se ba ni o ti jawon keviri
1: waniyahatu ala almayyit
0: abo abeyin ala la fan ben da ban tumo oro lo ba e ri bi den na ti jawon keviri naam nitori de leyin yorin mejeji oni na na bi waari salatu
1: wassalam
0: oni aburu mejeji o ti di tawon kefiri iroyan wa kefiri oboro ma se
1: kefiri oboro ma se
0: kefiri oboro ma buyan pele bi
1: oboro ma buyan pele
0: to ba ri eyan bo to je kefiri to ba n wa boye dudu ni wa o je nkankan iwo ti wo ba je muslimi wo ma huwa re so hun ti e ma so pe ngba ti funfun yen ti disgrace re iwo na ebi kibi to ba ti ri funfun iwo na ma se kini
1: n
0: so ma pe funfun yen kefiri lohun ti e iwo dudu ti muslimi ni wo dudu muslimi ti e so fun pe ma fi awo ma fi dajo ma fi dajo ma fi dajo ma wo pe eyan ni atanu fi nasab akoko nu ara keji to tun je iroyin awon kefere o na ni ka ma ke he to ku ba awon na won ni
1: waniyahatu ala almayyit
0: won tun ma gbe nti o wa ba won sun kun ga awon
1: be
0: awon ma rent ya bi awon o mekun sun ile kan be awon gbe ni ile elekun mo wa wa de pe won ni kilo fa ti an to ni won na won ni won mekun sun ju okay an ti yan ba wa ku nle awon ti o mekun sun won ara rent ya
1: won
0: ba ku wa won wa ma ko won bi an se sun kun inna lillahi
1: wa inna ilayhi raji'un
0: o ro ma ra pon le eko ti won ko wa laarin o na ni pe muslimi bodo ma se suru
1: muslimi bodo ma se suru
0: ta mi wo ba de ituma hadith yi ta ba wo yi si a ri pe nigba ti ojise nla a ri salatu wassalam tun wa fe gboro yi kale won ni aburu meji adahun meji o wa lara awon muslimi to ba ti wa dara awon awon naa won ti wa so awon kefiri won ti wo die nu aso awon
1: kefiri
0: si ta ma ti wa wo so awon kefiri n si gbogbo muslimi to ba ti huwa yi ni aso naa ti di kefiri ni ebi ti n ka wa nu ni pe ko mo wa mu hadith yi alaabo kiw alaabo wa si gbigbo naa alaabo pe alaabo kiw nbe alaabo en ti n gbo wa si naa pe abo wa si ni o gbo ko ni gbo dile tan to láàrin yìí ṣé gbogbo ẹni tó bá ti wá sí kan nínú àwọn aburú méjèèjì yìí sóhun náà ti di ogun délé nìyẹn ó ti kúrò ní abdulrozak
1: ó ti wá kúrò lórúkọ rẹ ti ń jẹ ní mùsùlùmí
0: tẹlẹ lábàá máa pè ní ogun délé pé tó bá ti pè yàn pé ọ máa lè ó pẹ nílẹ ló máa lè àwọn tó pé ọmọ yẹn ọjọ nìkan kan dìlé wa o ẹ wò kọlọ ẹ wò ẹ wò àwọ láfihàn wa bóun ni ìyá ìṣẹlẹ bí ààfin bíbá ọkùnrin kan bẹ nísàlẹ̀ lọ àfin ni bóyá ńlọ bá ṣe sì náà ẹrí nǹkan oríṣiríṣi àwọn nǹkan yẹn ń bẹ láwùjọ tí àwọn èèyàn ọmọ bá dẹ̀ wò ni ṣé ń bá ti wá kó sínú nǹkan yìí sóti di kẹfẹ́rí bá ní bẹ́ẹ̀ náà ń sẹ́ni tó tí wá ti sunkún lórí òkú bẹ́ẹ̀ òkú ẹ̀ kú ọba sun rárá lórí ẹ̀ ọba ń pọ lóhun rere ní bá ń dá wá káà sí bá ń sun ní bá ń ṣe oríṣiríṣi àwọn ohun àrò ní bá ń sa àrò lẹ́yìn òkú sí ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà ti di kẹfẹ́rí náà ni

0: Taba waya ya rike sa pe mato sa tin sa pe man amana minhum billahi wal yawmil akhir
1: man amana minhum billahi wal yawmil akhir
0: asa bi oso ro imani pelu olohun oba o tun so ro imani pelu ojo kan lohun agba no ni qala wa man kafar
1: qala wa man kafar
0: oyi ba ban wa man kafar ayi bi wa man kafar mi wa man kafar billahi wa bil yawmi
1: al-akhir
0: o tun wa yin wa ni pare oro to so pe fa o ma ti ohun qalila
1: thumma abtaru ila adhabin nar
0: enu gbolo ila adhabin nar o tun to wa
2: an
0: ka fe ma pe wa man kafara ti membe hun ke se en tin lo soko keferi won so fun wa pe en do ba ti wo so kefe to si di keferi tayan na na we ben o tun wa ni wa bi salmasin
1: wa bi salmasin
0: ọ̀rọ̀ jẹ́ ká mọ̀ pé kàfàrà ń bẹ̀rùn ó ti jáde tán yányán ní ìsìlámù ní àbí kò ti ẹ̀wọ́ ní ìsìlámù rárá ọlọ́run tó ní sọ́tọ̀ bá kọ́ ayá ti 39 á tún rí pé kàfàrà ń bẹ̀rùn ó jáde tán yányán ní ìsìlámù ní ọlọ́run ní wọ́n lẹ́ dín náà káfàrú
1: wọn
0: wọ́n wá lẹ́dínà káfàrú òfìyà yìí pé káfàrú ń bẹ̀rùn àwọn tí wọ́n káfàrú lóòótọ́ ni àwọn ti káfà wọ́n ti káfà kú ní ìsìláàmù àwọn èèyàn kankan àwọn kẹfìrí pátápátá làwọn èèyàn bóòdá sí ìmọ̀ gbólóhùn tó wà ń parí ayà pé ọláìka asáàbù
1: náà
0: alìmúnáfikún ní ayà kẹta ó tún máa fi káfàrú ń bẹ̀rùn ọmọ pé káfàrú ńlá ni ó ti jáde kú ní ìsìláàmù ni ọlọ́run ọba sọ pé dára ní kábí
1: annahum amanu thumma kafaru fa tubi ala qulubihim fa hum la yafqahun
0: olùgbọ́ mi alápọn iná lọ rí ọmọ ọmọ òbí kí nǹkan máa dé o káfàrú lókè káfàrú láàrin àti ọmọ ń kàfàrà ẹni ó ti jáde kó ní ìsìláàmù kàfàrà mi náà ń bẹ bó lẹ sí mọ̀ yàtọ̀ ìsira ọ̀lọ́sókò ọmọ lọ́fà ọba lọ́sókò ọmọ tó kù lóko bòmí yọmọ yọ àìsí àkọ bọ́rọ̀ sí ń bọ̀ ni àwọn àmà rí káfàrà ń bòmí àwọn àmà rí pé káfàrà ń bẹ̀rùn kìí ṣe ẹni tó jáde kó ní ìsìláàmù pátápátá ibi ó ti ń lọ́sókò kẹfẹ̀rí nìyẹn sọ́tọ̀ ibrahim aya keje aya àwọn onímọ̀ àwọn àjàmọ́ ayé ni gbogbo ayé lọ́fẹ̀ẹ́ mọ̀ ọlọ́run ni wà

0: bẹ́ẹ̀ ni ọlọ́run ọba sọ ń bẹ nkùrọ̀ máa ń lámìlẹ́ akúnbi máa àǹzálà lọ ẹni tí ọba sì dájọ́ pẹ̀lú tọ́nà wọn bá sọ kalẹ̀ gbogbo wọn bí wọn ti wulẹ̀ wọn pọ̀ tó káàfìrú náà ni wọn. Kedere ni gbogbo ń dẹmọkírésì.
1: Gbogbo
0: ń dẹmọkírésì kì í fẹ́ ní
1: gbogbo
0: wọn. Ẹmi ọ̀sọ́bẹ̀ o. Gbogbo kánsẹ́lọ̀. Gbogbo rẹ́pù. Gbogbo àti gómìnà àti bẹ́ẹ̀. Ọlọ́run ní fa wùlá.
2: Fàwùlá ìkàwọ́ káfíru.
0: Gbogbo àwọn baálé àdúgbò yín náà ti ń lo òfin ìlú àbí ti ń fòfin ìlú dájọ́ tí wọn ò fi alálàálẹ̀ ètò alálàálẹ̀ ẹran táwọn bàbá wa máa ń lò làwọn ń lò ẹran táwọn bá ti lò kí ni wọ́n nú ayà ìbáhùn.
2: Fàwùlá ìkàwọ́ káfíru.
0: Jókòó rẹ jẹ́ o mọ́tò máa yà bó ṣe wọ́ ọ́ padà sọ́dọ̀ àwọn sálà tá a bá sọ́ra tí ìyàbá ilé mú ayà tó fẹ́ máa túmẹ̀ fún ara rẹ̀ gbogbo mùsùlùmí ayé lọ́fà sí ìdíkẹ́ kò ní sẹ́kọ̀ọ́ ẹni kankan mọ́ kódà yóò tàn bá ọ débi pé wọ́n gan ó tún máa pera rẹ̀ ń kẹfìrí padà torí pé tọba ń lọ lójú ọ̀nà ní ìsìn àbí òfin ìlú ló lò àbí bò ló fẹ́ ṣe ọ̀fẹ́ gba passport international passport. Wọ́n sọ fún wọn pé
1: májèmúrè
0: passport photo mélòó kan àbí birth certificate kíní kankan kan wọ́n kà fún ọ ọbẹ̀ gba driving license wọ́n kà òfin fún ọ ṣé òfin ìhun sọ́lọ̀ ń sọ́nú àrẹ̀kùnrin ní lóòótọ́ sọ́wọ́n nu hadith lóòótọ́ àwọn àwọn ayé àwọn àmọ́ pé ìwọ náà tó bá ti gba driving license kí ló kọ́ ọ̀rẹ́ wọn kẹfì rí ọ̀rẹ́ ńlá mi kún un
2: bí máa.
0: Ṣùgbọ́n tó bá padà sọ́dọ̀ àwọn sálàfà àwọn onímọ̀ tí wọ́n mọ bọ́lọ́run ṣe gbé bọ́lọ́run tọ́lọ́run jẹ́ pé wọ́n ń bẹ láyé nígbà tá àyà Kùránì sọ̀kalẹ̀ àwọn sàbí àlùmẹ́bẹ̀ rọ́dí aláàánú wọ́n wá ní Abdullahi bin Abbas rọ́dí aláàánú àfáàgbà ó wá ń sọ ó ní ṣe bẹ́ẹ̀ ṣe ń túmọ̀ rẹ̀ báwùlá ayíká múlẹ̀ káfíń Abdullahi bin Abbas lẹ́yìn sàbí kúfúrín yẹn kúlú àánìlì mìlá. Ayé màmá bá ń ṣe máa túmọ̀ rẹ̀. Ibi àdìsí tá a wà náà ni pé ìsìnàtánì fi náà sí.
2: Ìsìnàtánì fi náà sí mú máa bí i ń kó fún. Apáànù fi náà sábẹ̀ wà ní yáhà tó àlàyé máa
0: yí. Àlàyé lẹ́kọ̀ọ́ rẹ̀ nípa àdìsí yóò máa ní ẹ̀kọ́ tó ń bọ̀ àwọn nǹkan tó kù mẹ́. Ọlọ́run ọba kọ́ sọ àdìgbà náà lọ. Wàsálàmù àlékún rahmatulahi wa barakatuh.
3: عاد أهل السنة والجماعة
4: الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق
3: وليرة الداء تطمى دي تقبع تنروني ليه قوة تتاتي واتين قولي نقا إما إجلاء قوة إسلام بلو إجلاء رواتو يكورو Institute of أهل السنة والجماعة ونكي أجاكا داريلو أيكا أمو دونو أموكي أكووني أمو لكو أمو دانتو أيهو أمو مهد أهل السنة والجماعة بيوان سنفيه de la rawa dara to si yo kululu lenu won ile eko yi yato sawon gba atu ayo ile eko asa ajara poti la fin joko na to gbagboro kan mi madu ahlu sunna wal jamaa anfani wa fun awa asese ke onipele bi tamhidi ibtidai aidadi risalawi na wa lodo won be na ni sanawi ogbeye ile eko yi anfani wa fun awa to se wipe saturday and sunday ni kan la aye wa fa wa e kan si won ni madu ahlu sunna wal jamaa madina area testing ground iwo nípínlẹ̀ ọ̀sùn.
5: Bẹ́ẹ̀ lẹ́ka wọn tún wà ní White Mosque Iludun area Testing Ground Oshogbo.
3: Tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08-6816-0571. Mọ́d Ahlus Sunnah wal Jamaa Alukur'an àti Sunnah Nabi.

0: kò sí gbogbo ayé ṣe lè lótó agbára àdúrà ká kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojú kọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́hun gan-an làṣírí tó ń tú ogun ayé palẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa gbà fún títí láéláé a nímọ̀ káyé bàbá tápà ọkàn gbòógì nínú àfàdúrà jagun láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́ síwájú ohunkóhun ẹ kọ àdírẹ́sì àti nọ́mbà yìí sílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni a nímọ̀ káyé bàbá tápà wà 08033735570 08033735570 nọ́mbà anímọ̀káyé bàbá tápà nìyẹn kí ni nǹkan ọ̀hún tó ń dojúkọ tó fẹ́ mú ayé sùn ọ́ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́ mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tójò bá máa fún lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti káni lórùlé àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́ ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèyàn gbúdọ̀ kàn sí torí wípé ọwọ́ ti bá ń dunni èèyàn kì í kìbọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyàn ń kanlẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08033735570 anímọ̀káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: Anímọ̀káyé àgbà tẹ́rọ̀bì ló ké tuntun ní gbogbo mọ́ta ìṣàn múlẹ̀.
2: Bímbọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ̀.
3: Jẹ́ kí n bẹ́ni tí ọwọ́ ayé wà lára rẹ̀ ṣe.
2: Bí ti bá wò.
3: Ojoojúmọ́ ló ń pín sí bíbí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń fi lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò, ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
2: Ṣó ti wá gbé ìlú anímọ̀káyé bàbá tágbà?
1: Anímọ̀káyé àgbà tẹ́rọ̀bì.
2: Anímọ̀káyé bàbá tágbà sàpànà ògbóná ẹlẹ́gbọ́ rẹ̀ ló gbóná ó gbóná ojú gbóná ló dẹ̀dẹ̀ jẹ bí ajẹrẹ ẹ̀wẹ́ ń bẹ ẹgbẹ̀wà gbóná wà àdúrà tó ń rún ogun ayé pa ń bẹ lọ́dọ̀ anímọ̀káyé bàbá tágbà gbogbo ẹni tó ń bẹ náà fún ọkọ aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè owáṣẹwáṣẹ ò níṣẹ́ jẹ́ kí anímọ̀káyé bẹ lọ́hùn fún ẹ gbogbo ayé bá sọ̀rọ̀ rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó so pẹ́ lọ́rùn tó ló ṣòro bàdájá ewé tó ń tẹ̀jú àtẹ̀bẹ̀ àdúrà anímọ̀káyé ò fi jẹ́ àdànù nọmba 61 santos avenue abúlé ẹ̀gbá la anímọ̀káyé bàbá tápà fìdí kalẹ̀ sí o tó ti ń fi ewé àti gbòṣe bẹ́bẹ́ 08033735570 08033735570
4: Ẹ̀ló Fọlá fún oríire o mo ti fẹ́ rọ́nà báyọ̀.

0: Yẹlá, ọ̀kí bójú ọjọ́ ṣe rí o, àgbára ayé gbà o, lágbára ọlọ́ba, àtijọ́ àti máa kò ní ṣòro, iṣẹ́ tuntun, èròjà burata ní ẹ̀jẹ̀ o, bí ètò yìí, ẹ̀mí, bọ́lá, lọ́la, lọ́lá, ìmọ̀, kárí ayé, ìtàkùn ìmọ̀, ọpọ́n ìmọ̀, ẹ̀mí ni o. Forúkọ ìkejì ní tí kò pè ní jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdìtẹ̀ yìí olúwa ní ọjọ́ kẹsìdé bọ́tún sàn lámì ọmọ ìbàdàn ìdúró ní ojú ọmọ ìbàdàn ọmọ ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ kàtàdé ìkejì kọ́ lálẹ́ ẹ̀tọ́ ní o torí pé gbogbo ẹ̀mí ẹ̀ wọnú ara wọn ni ibi tẹ́rọ èèyàn bá kù sí bẹ́ẹ̀ ni kálukú ti máa ń wo ọ̀nà àbá lórí rẹ̀ ọmọ aráyé wọn ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ọmọ ìyẹn ṣe ń hùwà sí ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ọmọ bá sì dì sí kòtò a máa ka aráyé kù ọmọ ọkọ lọgbọ́n náà ni gbogbo nǹkan tó ń lọ lórí ẹ̀pẹ̀ kó ń kálukú kó máa kí ìsàrà ni orúkọ wà ní jábọ́ lára ju ọba òkè elédùmarè adájọ́dájọ́ kó mọ́nà sí o ọba tó lúgọ tó ń wo iṣẹ́ ń kálukú wa ẹlẹ́dàá àgbàgbé onígbọ̀wọ́ ètò yìí dókítà àgbàfà oníkáyàmù àṣírí tápà rahab cousin dámiláre anínú kárí bàbá tápà world drive ó máa ń tẹnu mọ́ wípé àdúrà wa dákòjé gbà o kó bá gbà tán mo fi pa wá lẹ́kún àdúrà wa dákòjé gbà bó bá gbà tán mo fi pa wá lẹ́kún lórí aya mo fi pa wá lẹ́kún lórí ọmọ mo fi pa wá lẹ́kún lórí ẹbí mo fi pa wá lẹ́kún àdúrà wa dákòjé gbà bó bá gbà tán mo fi pa wá lẹ́kún mọ́ndé títí di sọ́ndé mi fi ń dáhùn èèyàn lóhun ọ́fíìsì mọ́ sì mọ́ wà sí sílẹ̀ ni ọ̀rọ̀ bàbá wa ta kókó tó bá polúkú mú sí tó wọ̀ tó tó wọ̀ sí tó gbójú sókè tó gbójú lọ́sẹ̀lì tó ní hàn tó ní kẹrẹ̀ ìgbésẹ̀ àdúrà kàwé ní ẹ̀mọ́ ìbọ̀kẹ̀dẹ́ o ó ní kan bá mọ̀ dì ẹ̀yìnkan sì mọ̀ tú o bàbá di ìyẹ̀ lọ́jà ìlera ti tù ojú òpin rẹ̀ rèé o ọ̀pọ̀ tí èmi bí o 00337355700 00892744444 wájápàṣẹ aláàlọ́bọ̀ ní o wájápàmọ̀ aláàlọ́bọ̀ ní o gbogbo nǹkan wọ̀nyí méjèèjì àpàdé àti ilé wọ́n fi ń yẹjú rẹ̀ ẹ̀ka sí wọn ní sisi wọ́n sá tó sàfihàn ní abúlé ẹ̀gbá ìyẹn ní ìpínlẹ̀ èkó bí wọ́n ẹ̀mí lọ́lá lọ́la lọ́la gbogbo ọ̀pọ̀lọpọ̀ ara wọn náà ló èkó lẹ́sẹ̀ tó ń bọ́ àlòkù tó sọ pípẹ́ gbẹ̀lẹ́gbẹ́pá lórí ọ̀pọ̀ pálíbàdí gbogbo ẹ̀mí ẹ̀mí o aláwọ̀ nípa kádàrádà wọ́n kà lọ fọwọ́ ago sẹ́yìn ni o gbogbo nǹkan wọ̀nyí ọ̀wọ́nú ara wọn náà ni o torí pé gbogbo ọba wà lágídí lágbègbè náà tó wọ kalẹ̀ bọ́ọ̀bọ̀ wa kọjá bá kọ̀jù ká lóbì kan tá à ń gbé ká o lórí ètò náà làwàgbà lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ láago mẹ́sàlẹ́ sí aago mẹ́sàn-án bọ̀ ojú òpó oníbọ̀wọ́ àpátápá wọ ọgbà tágàrà ìbò tọwọ́ wọn fọ́rí o bẹ̀wò lóbì ìyá tó jẹ ọ̀pẹ́rẹ́ títà pọ̀ bàjá ojú òní tọ̀pẹ́rẹ́ o kílé òṣèrò 337355700 tàbí 070-892-744-44 kákàsí lé sí anímọ̀ kárí wà tápá worldwide tó ìpàdé ẹ̀ríkẹ́ yìí ní bento salami ọmọ àbàdàrà méjèèjì o kí ẹ̀ tó gbọ́ kí ẹ̀ tó ní fún yín láti pàṣẹ dókítà kwasi anímọ̀ kárí wà tápá worldwide olóyèdè olóyèdè lórúkọ tí mi jẹ́ o àdúrà wọ́n gbà o ọlọ́kàá gbọ́ra o lòlò ìta nǹkan o. Angkola pada sipi sayen. Yutu, yuwa mado, kecil.
1: Ani makani anga terapi. Dua kita cok, kita kuma paisho mure. Ibi kuma cocu arare. Nijo shewa.
2: Animo kaye aba spiritual therapy ti gbogbo aye mo si babatapa worldwide won kale si 61 santo avenue abule egba bus stop ni pile eko won ni ara rile logun oro eda to ba wa lalafia ohun gbogbo lo ni agbo to ba si gba ni lowo abiku o minu re ko gbodo gbe siwaju ohun gbogbo e koju opo isile yo se yin lafani 0803 373 5570 0803 373 5570 tabi 0708927444 0708927444 ohun ti agba fi je ko abe we bayi lo wa adara masha ise kan ko si bi seri aba je ajaneku fere ohun kan agbede ile aye eda to porukuru musu be ni olorun ko se bi eyan ni ka be ara aye ko le pa kadara da ni toto sugbon won le fowo ago seyin olorun yo pe si omo alarubarika fun gbogbo eyin te nsu ko ari bi omo sososo bayi ni le atarekun atare keki di ti e labo fun asiri gbigbadura kalamu adura baba tapa worldwide ni keke si won wa ni santos avenue abule egba bus stop leko ile ise baba tapa worldwide ni opolopo lo je pe aise alalobo tabi arun dile lo nba won fira awon kokoro aifojuri majele oje imototo are ni na ma se pataki gbogbo eyin obirin to je pe wa nipase oyun nini baba tapa worldwide sadura pe e o jawe abiwere lagbara olorun oba eyin agan e o to wa labosun e o fi pamo lara lori eyikeyi aisan arun alalobo airorun sun arun pojupoto aran mole egun tabi foni kufo lajide ki gbese aye eda ko wa pa ko ri kemu lori ipe e pe soju opo baba tapa worldwide 0803 373 5570 0803 373 5570 tabi 0708927444 0708927444 won kale si 61 santo avenue abule egba bus stop ni pile eko animo kai baba tapa worldwide won ni mo tetede mo rire mo pe leyin anu se mi olorun ko ni fi se ara wa gbe wa de o baba tapa lo so be
1: animo kai anga therapy do ki toto ipo to ma pa iso mo le
3: bimbo ore ko lanko
4: je kin be ni to wa yi wa lara re se
3: bi ti ba wo
4: ojojumo lo pe si bi igba ti messenger ba nfi letter ile ise o sowo o fi di re mi bo se se ajo lo njo danu
3: so ti wa gbe do animo kaye baba tapa
1: animo kaye baba tapa
3: animo kaye baba tapa sapano gbona legun re gbona o gboro ti gbona lo ti kan je bi ajere ewe nbe egbo wa gboro wa du a ko run ogun aye pa nbe lo animo kaye baba tapa gbogbo eni to nbe lo nkan oko aya omo rere eni to sowo to be jere o wa se wa se iṣẹ́ jẹ́ kẹ́lìmọ̀ káyé bẹ lọ́hùn fún ẹ̀ gbogbo ayé bá sọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ mọ̀dìmọ̀dì tó sọ pé lọ́rùn kan lóṣòro bàdájá ewé tó ń ṣe bí àtẹ̀bẹ̀ àdúrà lánìmọ̀ káyé ó fi jẹ́ àdánù nọmba 51 santos avenue abúlé ẹ̀dá lánìmọ̀ káyé bàbá tó bá fìdí kalẹ̀ sí o tó ti ń fẹ́ wí àtẹ̀gùn ṣe bẹ́ẹ̀ 08433753570 08433753570
4: ẹ̀rọ fọlá kú oríire o mo ti bẹ́ẹ̀ rọ́nà báyọ̀.

dupa lọwọ Ọlọrun ọba mi yegbe nika wuwo mo se gbe ari iro ala Ọlọrun ari ranju ran lo gbengbele ku ti o se damage opatara to kale to korun alaafin ajobo iwo ni mo se ba fun lale yi atun se ba won eyan baba mi o ibare o tori baba be ni la kokoju eku le o ni gbogbo bi kibi ta ti lanfani lati ma gbo mi ni gbogbo ile kile ka bo sori eto eto wa eto yin eto olorun oba bi edumare aragbe laye patapata ogbon mo dupe fun o porogodo imo eku ataro o salafi alabayin o eku ise oni ẹjẹ kú àfọmọnìyàn ṣe gbogbo ayé òní lù fún ijó taiwo salami lórúkọ mi ajibẹ ń tó làwọn kan ń pè mí àpọsù rẹ o lórí ẹrọ agbágbé bond fm láwọ àlálẹ tòní 92.9 gúdùgbé ọjà lálẹ òní o àràgbélayé nta àmùsọ lónìí yóò lágbára o ẹjẹ ń dúpẹ lọwọ èjìká tí ọjẹ kẹwù ọbọ iléeṣẹ anímọ káyé bàbá tápà àwọn ní sọ nípò owó ètò yìí nọmba 62 santos avenue abúlé ẹgbàniyàn kalẹ sí ẹyìn kọ yìí gúdùgbé ọjà lálẹ òní o ẹjẹ ń délé iṣẹ wọn pa ìpadàbọ ẹkú kalẹ.

0: ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa tó mú wọn gbégbé ayé ìrọ̀rùn tí wọ́n tó fi bọ́ lọ́wọ́ ìlàjò ayé ewé àtẹ̀gbò ni olódùmarè wa fẹ́ nìkan jẹ nìkan lọ àgbà ìṣègùn tí wọ́n mọ̀ nínú ewé àtẹ̀gbò tí ọlọ́run fún ṣe ni bàbá tápa anímọ̀ káyé ọkàn pàtàkì ni wọ́n kí ni wọ́n là kọjá kí ló dojúkọ kí ló dojúkọ ọlọ́run fúnra rẹ̀ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé ìwọ sáti kọ̀ sí bàbá tápa anímọ̀ káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹja lẹ́gà tàbí kẹ́ ẹ máa pe 08033735570 lẹ́ẹ̀kan sí 08033735570 anímọ̀ káyé bàbá tápa òkú méjì.
1: ṣe dáadáa ló dé.
2: kí ni mo mú wá fún yín lálẹ́ tòní ó ní mo pàkó rí ẹ̀ ní ọgbẹ́ àmì kí ni àmì níbo ló ti wá ta ní fàmì síni lára àkọ́kọ́ èèyàn tó lè fàmì síni lára àwọn nìkà bẹ́ẹ̀ ni sà wọ́n bá ní gbé wọ́n bá ní sùn wọ́n bá ní jí wọ́n bá ní jẹ wọ́n bá ní mu ìkà ò ṣe é tù lójú àmì kí ni iṣẹ́ àmì àmì àmọ́ dánidúró àmì àmọ́ fàkókò ẹni ṣòfò àmì àmọ́ pa àràmọ́ni nínú àmì àmọ́ bá ọjọ́ ọ̀lájà àmì kí ni àmì orúkọ mélòó ló gbé wá wọ́n sọ wọ́n sì yànnẹ́ a wà sọ iṣẹ́ tí àmì ń ṣe àti àwọn àpẹẹrẹ àmì àlá tó mọ mú wá ìyẹn ló fi mọ̀ wípé àlá ògọ̀ àlágọ̀ ni bẹ́ẹ̀ ni sà àlá ògọ̀ àlá mọ́ ṣàpèjúwe àti àpẹẹrẹ ohun tí ó ṣẹlẹ̀ àlá àmì ni àmì wo àmì ìkórira iṣẹ́ tiẹ̀ yàtọ̀ àmì àtakò ọ̀tọ̀ lórí ní tiẹ̀ àmì ìjákulẹ̀ ntọ́ bá dé ọ̀tọ̀ ní àmì èmi ni mo ní nǹkan mi ẹ̀yìn ń pẹ̀ka odidi ètò ni àmì èmi ni mo ní nǹkan mi àmọ́ ètí mo fẹ́ lọ lórí ẹ̀ lálẹ́ yìí ni mo pè ní àmì ìkórira ẹ̀kẹ́ sí wọn lákẹ́ ẹ̀kẹ́ sí wọn lóko ẹ̀kẹ́ sí wọn lọ́wọ́ rògbòn àga ẹni wọn wá gbọ́ àmì ìkórira àmọ́ wọ́n wọnú ẹ̀ pọ̀ pẹ̀lú àmì àtakò àti àmì èmi ni mo ní nǹkan mi lálẹ́ tòní àníbòkáyé bàbá tápà ló so nígbàwọ́ ètò ẹ ṣe o nọmba 62 santos avenue níléeṣẹ́ wọn wà ẹ̀kọ́ nọmba wọn lẹ̀ ọ̀láìfì tá a bá bá wọn sọ̀rọ̀ àáfàá ńlá ni wọn torí inú tó dúró de tí n bá ní àáfàá ríran ẹgbà tí mo bá sọ fún yín ẹ̀kọ́ nọmba wọn lẹ̀ 08033735570 08033735570 àáfàá ńlá ni wọn o wọn a mọ̀ tún kan o ẹ jẹ́ ń délé ìṣẹ́ mọ̀ pa.
1: Bàbá tó bà ká.

0: ṣiṣiru ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa tó mú wọn gbẹgbẹ ayé ìrọ̀rùn tí wọ́n tó fi bọ́ lọ́wọ́ ilà ìlú ayé ewé àtẹgbò ni olódùmarè wa fẹ́ nìkan jẹ nǹkan lọ àgbà ìṣègùn tí wọ́n mọ̀ nínú ewé àtẹgbò tí ọlọ́run fún ṣe ni bàbá tápà anímọ̀ káyé ọ̀kan pàtàkì ni wọ́n kí ni wọ́n là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ ọlọ́run fúnra rẹ̀ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé ìwọ sáti kọ sí bàbá tápà anímọ̀ káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbà lẹ́gà tàbí kẹ́ ẹ máa pe 08033735570 lẹ́ẹ̀kan sí 08033735570 anímọ̀ káyé bàbá tápà òpin méjì.
1: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baubon.
2: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
1: Tí wọ́n wà ní títí láyọ̀ Egbè nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
2: Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oríyọmí.
1: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà Ọlọ́run ọba ọba tó mọ̀ ní bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wa torí pé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru ká tó lọ sí lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sí lọ́hun tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àfi ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baubon.
2: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
1: Egbè nípínlẹ̀ Èkó.
3: Kéèrè o, ìyẹ́ ẹgbẹ́ àpèdè Yorùbá, ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club, Alhaji Agbẹ́misọ́lá Ọláànú kan, alájẹ Twins Mother Food Canteen Akówọ́jọ Ṣàṣálẹ́kọ̀, kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn Land, láìgbàgbé Ìbàdàn Pillars Club, lọ́mọdé lágbà Happy People's Club, ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè Akúṣẹ́ Ọpọlọ. A ò ní tán sájú o, a ó kó èrè oko délé. Ẹgbẹ́ yín ó máa lékún. A ò ní tọrọ jẹ, a ó máa rí náà rí lò, a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lò gba o. Àmì.
4: Èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o. Nítorí náà ẹ jẹ́ ká rí dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
5: Bond FM 92.2 rẹ aráàlú ló ṣe ládùúgbò fún gbogbo onímọ́tò pé àdélé bára ẹran akóre akọ̀yà bí kí àwọn onímọ́tò jẹ́ kí sí caution méjì máa wà lẹ́yìn búùtù wọn torí gbàkigbà ni mọ́tò lè bàjẹ́ lóko kó ràn ẹgbẹ́ kìlọ̀.

0: ọmọ mi ọdarapọ̀ gbọ́ wá sí ilé tí ó ṣe wá lórí ayé àtijọ́ ìmúdàlẹ̀ kí a ọmọ abdulwas ibi sarahudin náà ni orúkọ tí èmi ń jẹ́ ẹjẹ́ ká tó lọ gbọ́ ọ̀rọ̀ olówó ibi bísímílà.
1: ìmọ̀ ló láde níta wa yìí ẹni onímọ̀ yóò ṣẹrú àyè yóò ṣẹrú oṣó pẹ̀lú tàjẹ́ yóò ṣẹrú ẹran pẹ̀lú adìyẹ yóòrá bẹ́là fún wòlí èké màálù dúdú fáwọn àfa èké yáṣeu ni ó máa bá yáṣeu ni ó máa bá ká ẹtún dàbí ọgbọ́n ẹtún ń gbẹran irọ́ yín ò pé àfa èké ẹ̀tàn yín ò pé òjú tìlà àwọn olódodo kì í tọ̀yàn bẹ́fẹ́ dà lápáta ẹjẹ́ àgbọ́ bẹ́fẹ́ dà lápáta ẹ̀yìn tẹ́ ń wá wọn lọ ẹjẹ́ lọ jáwọ́ ẹ̀ràn mi ló lẹ́ pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ mà ni ìgbọ́ràn yín ọ̀fẹ́ mà ni ìgbà làlá omi ọ̀fẹ́ mà ló jẹ́ ìgbà làlá omi. إن الحمد لله الصلاة والسلام على أشرف المرسلين سيدنا مصطفى محمد وعلى آله وصحبه وموالاه إما بقى ولي الله لتو إتوني ولي الله كسي قطان بي ولوري تو يكوجا باولا شفيلا نجا بيدي الكيامة نجا ألاني كوكو بيدي كوشوتا أما بقول الله ودي wọ́n ni kàlí rálì jánà la ń jà fún un kàlí rálì jánà la ń jà fún àwọn oníjà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kàlí rálì jánà la ń jà fún àwa kíyàn àwa polówó àwa ṣe kẹ́kẹ́jú pé kí làwọn òfin ọlọ́run tí ó gbé kalẹ̀ fẹ́ni tó bá mọ̀ pé ọlọ́run bá ń bẹ ìṣòro sí ń bẹ láti bí ọ̀sẹ̀ márùn-ún láti yànnàná ìdàpọ̀ tí àwọn èèyàn ń ṣe tí ò sí ẹ̀tọ́ ọlọ́run bá ń bẹ̀ tàbí sí zina asopẹ́tọ́ ń pè ní zina náà ni ó dínkù ló ṣe é fi ṣe é kí nǹkan kan wọnú nǹkan kan ní tí ò lẹ́tọ̀ọ́ nítumọ̀ ọmọkùnrin kí nǹkan ọkùnrin rẹ̀ sínú tó bèrè nígbà tí wọ́n pé àwọn ẹ̀tọ́ abẹ́rẹ́ pẹ̀lú kí ni àwọn ẹ̀tọ́ aṣàlàyé kí ni àwọn ọ̀nà tá a lè gbà bí ká rẹjú ńlẹ̀ ká má wà pẹ̀lú obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sọ̀rọ̀ nípa àwọn tó ń jẹ́ kékeré ní ikú tó máa gbinlẹ̀ sí àwọn olórin àwọn onítìátà àwọn oníwèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wá sọ̀rọ̀ débi pé ọlọ́run bá pàápàá gbé òfin kalẹ̀ ṣé tó bá ṣerú ẹ̀ kí ni àwọn ẹ̀tọ́ ìyá tó tọ́ sí àmọ́lé ni lórí ẹ̀ náà láyé wa anábì kọ́ alẹ́ kọ́ ó ní máa lámì àṣùkùrù náà sálámì àṣùkùrù la ètò yìí ò dédé máa wà lórí afẹ́fẹ́ yóò ṣe pé sábà bíi alhaj muhammad saheed owolabi tí ó jẹ́ bàbá àbèjì tí wọ́n ní same brothers event ní 17 campbell street nílùú èkó ń bí wọ́n ni wọ́n ń bá wa gbẹ́tò yìí lárugẹ tí wọ́n ń gbé owó ribiribi tí wọ́n ń gbé kalẹ̀ wàràfánáwó mọ̀kànà àlíyá ìlàlẹ̀ àmọ́ mi insha allah jẹ́mọ́ lọ́kùnrin àti lóbìnrin bàbá àti màmá ẹtú fàpótí lédi kẹfìdílé àpótí a fẹ́ ka àwọn ẹ̀ṣẹ̀ míì tọ́lọ̀ bá fi ṣe déédéé ìsìná kẹ́rin bá mọ̀kú ìsìná náà kàbáhìrì nílò àkàbàrà ìsinmi lòun náà ohun tó tóbi nínú ẹ̀ṣẹ̀ ni ó sì yára láti kó sínú ẹ̀ ó yára láti ṣe abẹ́ ọlọ́run kò má jẹ́ ká jìyà láyé má jẹ́ ajìyà ní sọ̀rọ̀ má jẹ́ ajìyà ẹnu gbangba àlẹ́kẹ̀yàmà àwọn tí wọ́n dáa jù àwọn ẹ̀dá lẹ́yìn ànábì wa muhammad onára tó bá ànábì ló gbà á sọpẹ lọgbọn orí kò sáàfáà tó máa tó lè bá wọn nínú dáadáa kò sí amíru kò sí wòlíì kò sí mùdíìrì kò sí mufasiru tó lè bá wọn nínú dáadáa nítorí pé fúnra ọlọ́ọ̀gán ló pè wọn lónìí dáadáa fúnra ọlọ́ọ̀gán ló pè wọn lónìí dáadáa pé àwọn eléyìí ó aṣíwájú nù dáadáa ni wọn àsàbí kúnlẹ̀ àwọn lónìí

0: àdúrà mi sí gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi bí mo ti ń ṣètò lálẹ́ òní ni wípé ayé òní sọ wa mú láṣẹ olódùmarè ṣe rí ọkùnrin tẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yìí ó ti wà nínú ìrìn àjò yìí kì í sí ìrìn àjò ọdún bíi mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá o ẹ̀ ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu rẹ̀ ń ṣe yín ní kàyéfì nílé ọjọ́ tí mo kọ́kọ́ gba ìpè lórí ọ̀rọ̀ rẹ̀ mo fi gbogbo ara kọ bí ara sí i àmọ́ lẹ́yìn bíi oṣù mẹ́ta sígbà hun ìpè tún wọlé kó tó wá dùn wípé mo gbégbèsè lórí ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ tí mo kọ́kọ́ fojú kàn án èlóhùn kòkò sára ọmọ mi tó fi ń dáni lóhùn kọ́ńtàṣẹ̀ tí ọpọlọ rẹ̀ ti ga nù chessman bí kọ́ńtàṣẹ̀ tí kàbírẹ́tọ̀ jimmy pidgeon ọjọ́ ń bọ́ bá ti ga nù ìṣẹ́kíṣẹ́ ni ọmọ ṣe ṣẹ́tì rẹ̀ ti dàrú mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ́ rẹ̀ ìbámu ti wá rò wípé kí n máa tá a ṣe lórí ọ̀rọ̀ yìí àmọ́ ojú ẹsẹ̀ lẹ́mí ń sọ fún mi pé n tá a ṣe kù ìyàwó ní ẹ̀mọ́ sunkún bàbá ẹ̀ fọkàn balẹ̀ bàbá fọ̀rọ̀ làgbà àtúnlá sàmẹ́ǹtì tá a fẹ́ gbélé yín lọ́wọ́ o bàbá béèrè bàbá sí lálàyé báyìí kàṣà báyìí káwòdì tìmọ́tìyín tòótọ́ ọjọ́ kejì ó ní bàbá ní a àwọn wà á tìlú òkè àmọ́ ìgbà báyìí làwọn ò tó wọlé ogi ọgàn tílẹ̀ mọ́ àwọn òbí rẹ̀ ti lọ pàdé bàbá bàbá ni wọ́n má ti ìpè wá ìgbà wọ́n pàdé bàbá ẹ sì máa wúwo àwọn nǹkan tá bàbá fọ̀rọ̀ làgbà ń lò ẹni àdábàgbélé yorùbá ìlú wọn máa yàtọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe ṣáájú ni wọ́n á ní kí wọ́n lọ gbé wa o ó ti tó ìgbà díẹ̀ tí ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ àmọ́ ọkùnrin tó wà nínú ìdààmú tẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ó ń tàn mọ́lẹ̀ sí nǹkan kan wípé olú bí òun ó máa ń tẹ̀ lóhun káàkiri ní kábíyèsí olódùmarè ẹ tún gbọ́ ọkọ tó láwọn àgbàlagbà obìnrin nínú ilé àwọn máa pe òun ṣé wọn náà ń gbé ètò yìí lálẹ́ yìí ẹni tó ń bá yín sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ọmọ ogún ọdún o ti lé lọ́gbọ̀n ọdún ọjọ́ tí mo sọ̀rọ̀ nípa olúbi ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kàyéfì wọ́n pè níbi wípé ọjọ́ kejì ẹ̀rọ ìmúléwọ̀ mi sì gbóná gírígírí nílẹ̀ ṣe tí wọ́n tọ́kú ń pè àwọn tó yẹ ayé yé ìtí mo sọ wọ́n tún rò ọ̀pọ̀lọpọ̀ lọ́ yọjú sí bàbá fọ̀rọ̀ làgbà tí o ti gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ ìgbà tó gbádùn tọ́lọ̀ ń gba gbogbo ògo tán ni mo wá wò wípé àwọn ọ̀rọ̀ yìí ṣe ń tẹ́ a lè gbọ́ ká má mu wá sí ti gbọ́ ọmọ bàmí ádámà a gbọ́dọ̀ mú tọ̀yún wá kẹ wá kọ́gbọ́n nínú tí ń ṣẹlẹ̀ nínú ayé olùbí ò ní wọ́n fi ṣiṣẹ́ tako ògo rẹ̀ tí wọ́n fi sọ́jà aláìsàn ọpọlọ òjijì ẹ wá wo ibi táṣìírí ti tú tọ́lọ̀ ń fi jẹ́rìí agbára rẹ̀ àwọn nǹkan kan bẹ tẹ́ kò gbọ́ lẹ́nu rẹ̀ lọ́wọ́ iwájú ẹ̀rí jẹ́ mi ń sọ́lọ̀ ń gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ fún ta lẹ́yìn ń o tàbá ń sọ̀rọ̀ nípa bàbá fọ̀rọ̀ làgbà o nílò láti máa sọ pé wọ́n lọ lónìí wọ́n lọ lọ́la àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí jẹ́ mi ń sọ nípa iṣẹ́ ọwọ́ wọn o lò ń gbọ́ lórí afẹ́fẹ́ fún ta lẹ́tọ̀ọ́ni nọ́mbà bàbá fọ̀rọ̀ làgbà rí bí kéèṣẹ́ náà bá jọmọ́ kán gbé ọ wá sílùú òkè wọn ò ní ọmọ bọ̀ tó bá sì dá sí wípé ìpò akéde lọ̀rọ̀ rí ó ti yọjú mọ́ sílẹ̀ méjì pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run a ní àwọn èèyàn lókè òkun tó fi dé ìlú òyìnbó sí ẹ̀wọ̀n àti ọ̀rọ̀ bàbá fọ̀rọ̀ làgbà ṣeré àwọn eléyìí ń tọ́lẹ̀ jíìtì lọ́wọ́ o kọ̀ǹfàmù shutting down tó ń jó bíi iná tó ń ràn bí òòrùn ń bẹ lọ́wọ́ bàbá fọ̀rọ̀ làgbà kábíyèsí olódùmarè ṣé lórí iṣẹ́ ti ẹni àbí ipò tí ìlera ara rẹ wà àbá ìsara àbá àrí ara àbí ọfà kan ni wọ́n ta ọ́ àbí ìṣẹ̀rẹ̀ ni wọ́n dàrú àwọn ara ní yọ lẹ́nu ò ti náwó káàkiri ọ̀gbádùn òkú ò sì lálàáfíà bàbá fọ̀rọ̀ làgbà ó ní ọkàn sí bílíọ̀ làbá ti mọ́ wọ́n ń bẹ ní nọmba 17 Bassey Street Orílẹ̀-èdè bus stop ẹgbẹ́dá lẹ́kọ̀ọ́ akéte aago méje òwúrọ̀ ọ̀la nílẹ̀ kọ̀dọ̀ wọn tù wá sí síkalẹ̀ bàbá ń bẹ lẹ́kọ̀ọ́ bá a ti ń ṣètò lálẹ́ yìí látàárọ̀ lálọ wọn máa dà yín lò nọ́mbà wọn rèé ẹ má gbàgbé bí ọkùnrin ń bọ̀rọ̀ dé o a tún tẹ̀ wájú ẹ̀ tún gbọ́rọ̀ sí lẹ́nu rẹ̀ sọ̀rọ̀ wájú sí àmì ẹgbàá nọ́mbà bàbá fọ̀rọ̀ làgbà náà namba apitolo apeje ya kusuliri apirona abayo meri la kodye danilu ayeri 090-64-83-3400 090-64-83-3400 090-64-83-3400 etuba namba keji 081-52-13-8705 081-52-13-8705
1: I pick a crimson and hear anybody shall I even walk on my way. Daddy, no rabbi. Mommy, no rabbi. And you go by. I'm going to make it tell you by. What do you want to do? You're going to go to the different society. I'm going to tell you a baby before you come. I'm going to tell you a man. But
2: I'm going to be a lot of you.
1: Ah, my dad, you're from a pay. I want to program. Can you come on? Do you see me? Kojo yen fe pe amun ba temi de be mo ri adire meji kan ton so adire yen ni mo ja adire yen ni meni to ni mo bo la tori ofse mo be sile mo wa ja di city express yen ikire si wada
2: teri man
1: ti mo ri man ni bani ati be ni mo ti dire
2: ojo to lowo ite n ba wa soro awon tun gbo wa be ti n soro won ori mo bi pe oro yin ba oro ara aye ni ọ̀rọ̀ ìsìsì yàtọ̀ fẹ́ni tí nǹkan ṣe ẹni tí ọba lálàáfíà tí orí rẹ̀ sì pé ló lè máa sọ àwọn nǹkan tẹ̀ ń sọ jáde lẹ́nu ẹ̀ kí làwọn àyàtọ̀ tẹ́ ẹ rí sáwọn àbìtẹ́ ti lọ tẹ́lẹ̀ àti ọ̀dọ́ wọn tẹ wáyé.
1: Ìtí mo rí ni pé àkọ́kọ́ tí mi bá rí oorun sùn orí máa ń fọ ara mi ò kì í lélẹ̀ ọmọ tí ń gẹ̀ẹ́tì system ara mi díẹ̀díẹ̀. Ìfún gan èmi wù wọ́n pé kí n fi tọ́jú mi rí gan. Mi se wọn ti tọju mi ni abi se wọn fẹ nkankan si mi lara temi fi gbadun mo n ronu ọkan mi nikan bayo sọ ni owo pe ọrọ de o dọdọ kọlọ n jáde àríjú yẹn
3: kò bóyá mo rẹrin pe I'm so happy inú mi dùn ni o ẹ wẹ́ẹ̀ kí n pa fún yín o.

0: ko agbo yele ni moju le ja idaba bi aro ikin se moju opele se won na ti gbo nipa agbo jo ni segun ibile ni baba foro laga eni olodun dati o se farawe tolorun fun ni imo ijele nipa ba ti se fewi ategbo se toke yike ya isara aro atari ara to ba nba ni farafinra teyin o si lalafia ti pepe lati leyin olodun ti won na ba sakiyesi oniruru ipenija ninu agbo ara re makagulutuku kan si baba foro laga ajogunba agbara nbe lowo won pe lawon ede oju orun ti won lo leyin odun meje ti ajagbe won nilu oke ti won se pada seriwale asiri si awon baba wa yi atijo nbe lowo won iwo na kan si won lori ise ti ogbo dede gankari wo ti ko ni loju losan gan amugo rere lo niruru odan won tun ba ni nbe lohun lori igbega lori ise te ba nse teyin o si ma tawarawara lai ni ni ipalara iwo na gbera le mo so se baba foro laga dagba iwo gbe tiri na ri asiri ogun to nja ni atun gbogbo to pamọ kedere tona abayo si ntele leye osoka baba foro laga nbe ni number 17 basi street ore lo pe bus stop egbedaleku telephone 09064833400 tabi 09083469898 baba foro laga eku si ori ran se kanakana ori roko ti fura kiraki agbegbe ori oda ti fura gajigira gajigi
1: akanka tan la so yele o nloro baba foro laga egun je egun lo o begun ba si ju egun lo awon legbe re ma nbe wo captain si olodumare egbo bo se rin ajo re nigbati won tun gbe lo sibi ton tin toju re lona ikire ese lo fi rin lati be pada lo si ilu oyo lodu awon obi re captain si olodumare mo n to lubi je asi olubi ni won fi sise arakunrin yi ti won fi so da laisan opolo ti o fi ma tin se ma o to adun pe e ma bi ni ba kunrin oko te fun kan en kan be o en ba ni ta nku eni to po yoju si o awon eyan be labi orun keyan joko je keyan se wo bi ta won kan ti ya olufi nkan pamo ibe lawon kan o si tiri kedere ewuru agbara ati asiri tolo njogun fun baba foro lagba se agbagbe bi ni ajo won se de ti won fi di ni pe won wa lekun ewu aduri awon tolo n ti lo won fun nu aye je bo didi awon kan ni won gbowo kale wi pe afeke so npa awon ta fi to pa se baba foro lagba lo iwo to n gbe eto yi lale yi gbogbo bi tolo re ku die ka ati si gbogbo to n pa o lekun okan gbogbo ti o munu re dun gbogbo tó ń gbomi tí ojúlójú rẹ ọlọ́run wọn sọ bẹ́ẹ̀rẹ̀ láti olódùmarè ó rí ọkùnrin ìsọ̀rọ̀ olóhùn wà bẹ́rẹ̀ àbí ní o àwọn òbí ti sọ̀rọ̀ tí mò ṣùgbọ́n ọlọ́run lu bàbá rẹ̀ fún wa kábíyèsí olódùmarè wọn ti rú kí káàkiri oríṣiríṣi ọ̀nà tí èso ọ̀nà mẹ́wàá kò gbádùn o ṣùgbọ́n lọ́jọ́ tọ́lọ́run gbé ikú bàbá fọ̀rọ̀ làgbà ọlọ́run jẹ́rìí agbára rẹ̀ látọ̀ bàbá fọ̀rọ̀ làgbà fún gbogbo ẹni tó ń pè lábẹ́ aṣọ ẹmọ bínú wọn yọ̀ǹda nọ́mbà bàbá fọ̀rọ̀ làgbà fún yín ṣùgbọ́n ẹmọ gbàgbé gbogi náwọ́rọ̀ ẹ kọ́kọ́ gba nọ́mbà bàbá fọ̀rọ̀ làgbà náà 09064833400 09064833400 09064833400 tí ìpè bá ń pọ̀ lójú òpó ilé ń ẹ tó pè sórí nọ́mbà wọn kejì yìí 08152138705 08152138705 08152138705 ẹ mọ̀ wá gbàgbé pé iléeṣẹ́ bàbá fọ̀rọ̀ làgbà àwọn ni wọ́n gbé egbòogi oògùn ìbílẹ̀ náà rọ̀ jáde àwọn ọkùnrin nìkan lọ́wọ́ fún o ó ń sọ ọkùnrin di akọni péré bá derí olólùfẹ́ ó ń gba ọkùnrin kúrò lọ́wọ́ ọsẹ̀ kan sùn lọ àwa tí arẹra ń yọ lẹ́nu àwa támọ́dádìrẹ́ rẹ̀ lọ́dọ̀ abo péré bá derí orí bọ́ọ̀lù lórí pápá ó ti yé yín egbòogi náwọ̀rọ̀ lọ kájú rẹ̀ pampó pì egbòogi oògùn ìbílẹ̀ ti ṣẹ̀rẹ̀ ju owó rẹ̀ lọ ni àwọn obìnrin tá a wá rí wípé ọkọ wa ò ṣètò èyí tẹ́ fi máa fẹsẹ̀ kan táwọn ẹ má jẹ́ lómi ọmọ ọkọ yín lùlù rẹ̀ egbòogi náwọ̀rọ̀ ni ẹ rà lọlé fọkọ yín ẹ ṣì dúpẹ́ fọlọ́run àwọn ibi tẹ́ ti bá pàdé rè lẹ́kọ̀ọ́ àkìtì ẹ̀yin èèyàn wa ní ègbùtẹ́ èrò àtàgbègbè rẹ̀ ẹ máa lọ sí ọ̀sán olóòrùn lọ́dọ̀ alájà bábùṣe bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ bá egbòogi oògùn ìbílẹ̀ náà ọ̀rọ̀ pàdé ńbẹ́. Emma Lossi number 14, Oye Banjo, Solari of a Nepi de Tuleku, Ebere Yai Sambe, Ebogina or Wambe, Awata Wani Ada Atag Bere, Ebogina or Walodo, Yala Walagu, Tuani Afant Bridge, Ebuefa Boston, Ajaleku, Eitimusi Atag Bere, Emma Lossi number 9, Ebumagu Street, Onosa Boston, Nancy Lagos, Ebere Senibe. Egbogina oro wa lodo re bakan na eyin ti Jakande estate Okafa ejibo leko atagbegbe re e ma lo si odo oma se peri ninu salasi sewu da niyas e follow up bus stop Jakande estate ibe let egbogina oro pade eyin ti ijora atagbegbe re e ma ri egbogina oro ra lodo iya seyin to wa ni number 30 Amusu Street ijora leko atete Eyi ti Ikorodu ati agbegbe re e ma lo sodo mama ayo to wa leyin bi Happy Hotel Itamaga Ikorodu Leko egbogina oro wa nbe eyin ti Festac atagbegbe re Leko e ma lo sodo iya Ibadan o wa ni Nefi Barrack Mami Market Alakida Bus Stop Phase 1 ebere iya Ibadan nibe e ri egbogina oro to jade ile ise baba foro lagbara modo won
2: baye ba fe da la mari e daru ninu aye osona ti won le gba ko si si bi won ase le re lori oro eda ogbota leyi o se oni kayefe eni to ba fe jeun gban gban yo tile ku gban gban awu obi ta ngo eto mu ta le eto ni eja sare lori omo wa o nitori kini nitori awon oloju merin ni e ma joko tetere lori omo yin nitori kini nitori awon arogogogo je ni e ma fowo leran lori awon omo yin ke le layo lojo ale te si je won nitori kila fi se leyi nitori awon arogogogo je ni aye oni mu yin tomo tomo atemi na o la se olodumare won ni ran wa ni se detututu lagbara lowo olo a ma fi yin se lo o ebi abade lori eto fun ta le tuni la ma le mo ipe npeju lo opin fila e pade baba foro lagba fete fete le mo won lori page wa nipa egbogina oro e login pelu lori ile tv e ba wa pade nbe pelu baba foro lagba akoma lafi adejumo nle mi je ikuye eso ma gbetu bele nja egbe le loni abo mi ri o sa oja moja bo toni o edumare mi ja fe le isa gbe mo laarin mi ati yin a jorun be pada ninu awon tan gbe ni eto ilejo mejo la se le
3: bi baba birin yi o ti ti gbe wahala re de bi mi si da ko je kin jade
4: nto le se nanu dakun sakunrin ni wa yi e se nu we lasan lasan
5: sio unless mo ma gun
6: awu a je gbe kini soro re ni gbogbo gba
7: bi oro pojo mo kan mo ki wa ataya re o ma ja
8: e ma do birin lo jare baba ala se jure wa yi
4: baba se ki ma pa to e se nu we paraku ni o le te ku so mo se le wu ko mo e wo ti su mi o je
9: ah a je gbe o sa mi o iru nkan ba nbe lara re lo nde ma ra aya re o wule da ya la ya ni
8: ki wa le fe ki n se bayi baba
9: ole asiri re re gba

0: wọ̀rọ̀ egbògi ogun ìbílẹ̀ tó ń ga ọkùnrin kúrò lọ́wọ́ ègbò sìgàsìgà lórí abo fún alàgbàtà mẹ́díkà nàìjíríà límítẹ̀ ló ń gbé jáde ọkùnrin nìkan ló wà fún o tẹlifọ̀ 0803-378-2161 egbògi náwọ̀rọ̀ bó o bá ti ń lò ó ló máa jà kìlàlà ẹgbògi fẹ́.
1: ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn mi orúkọ mi ni mrs abike amowo láti iléeṣẹ́ ambi jewelries and accessories ọ̀rọ̀ yorùbá ni mo tún mú wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ́ bá dẹ̀ ṣe rìn láńkó ni ìyẹn túmọ̀ sí pé you are what you wear pàápàá jùlọ àwọn obìnrin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain leg chain bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira ẹ̀ please don't try to look like anyone but create your own fashion style àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lò wọ́n lọ church àsàlá two party àwọn wà ń bẹ̀ ẹ lè lò wọ́n lọ surfies ẹ lè lò wọ́n lọ sọjà ẹ lè lò wọ́n lọ sí àwọn shops yín àwọn store ẹ lè lò wọ́n kẹ look good kẹ ma dazzle ẹ lè pe ambi jewelries and accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí whatsapp bákan náà lórí nọ́mbà 08023496546 and àwọn jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó wẹ̀ ò dẹ̀ tún gara ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní ambi jewelries and accessories ẹ máa ra lówó péréte a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte ẹ lè pe ambi jewelries and accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí whatsapp bákan náà lórí nọ́mbà 08023496546

0: ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni kí ẹ lábíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúbọ̀ ládìde.
1: Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn.
0: Kíkà kú àbí ríro.
1: Gbogbo ohun tó bá lè máa mú ni pẹ̀lú ẹ̀mẹrun ẹ̀mẹfà kí lè tó mọ́.
0: Ó léwu díẹ̀.
1: A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o.
0: Bá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú.
1: Bí máa rìn ká máa mí gúle gúle.
0: Ó ń bẹ bí ìtàtijọ́ ìgbò náà ń dàbí ti gbà ni.
1: Abẹ́rẹ́
0: ní kì í jẹ́ kí iṣẹ́ ó gbádùn.
1: Ẹ̀wí àtẹ́gbò sí lọ́kọ́ wọn.
0: Ṣé ewébèmí sì mọ̀ dájúdájú?
1: 0862729570.
2: Ilé-iṣẹ́ bàbá ewébèmí wà ní Ketu bus stop ládojúkọ Bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 0862729570.
1: Lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
3: Ẹkú ilé ìlàkàrà lé o. Mo ní ẹ̀rì wá láti rú ọ̀nà kábíyèsí láti ọba ládílà fún. Mo ní àlejò kan ní agbára kò dún ni ó èèyàn lání ó. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó di pé mo gbọ́ ọ̀rọ̀ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè bẹ́ẹ̀ mi ní Olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Bàbá ewé gbè mí. Bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ilé ore. Ó jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sọ̀ kan sí mí tó bá fi pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn ní ilé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà tí ń gbọ́ pọ̀ wọ́n ẹni ọlọ́fọ̀nà tí ń gbọ́ mọ̀tá. Bàbá ló gbè mí. Bàbá mi bá ẹ̀kí ara lẹ́sà.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà àlàáfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbè mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
3: Ọdún kìlọ̀ yìí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ìṣègùn ìbílẹ̀.
2: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè
3: ọdún
2: 25 níbi iṣẹ́ ewé àti egbò.
3: Bàbá ewégbè mi ẹ máa ń sọ fún mi pé àwọn ọ̀rẹ́ sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ìṣùwà bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá lé ẹ tún kọ ẹ tún lo òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ni sà?
2: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ nípa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin àbóbìnrin.
3: Nípa iṣan ara yìí sà kí ló ń fà gan-an àkọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
2: Ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹgbẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni. Ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
3: Àwọn tó bá ní ikùn bóyá.
2: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
3: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fún obìnrin náà?
2: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
3: Bàbá ewégbè mi ẹ bá mi tun fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gan sà.
2: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó pé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
3: Àwọn tó bá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé ó máa ti ń mú kùdìẹ̀kùdìẹ lẹ́gbọ̀n ara.
2: Ẹsẹ̀ atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ́. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
3: Ọwọ́ máa gbọ́n báyìí.
2: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti rí òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gbúyẹ̀gbúyẹ̀. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ògbògbò fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa mú sori. Ẹlòmíì àní ìbádínlógún ìṣó. Ẹlòmíì àní ẹ̀wọ́ àdí méjèèjì báyìí ń ròó.
3: Bàbá ẹgbẹ́ mi, ẹ má ṣe ṣe àwọn tó bá ń rìn tó ń fọwọ́ mú bàbá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó ń pẹ́ ń ta gèégèégèégè ṣé ká tún ní pé iṣan ara náà ló ń sún
2: pọ̀. Ẹsẹ̀ atọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
3: Tó bá ti wá rí báyìí sà pé wọ́n ti ń kẹ́fì àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kí wọ́n ṣe.
2: Ìwọ tó bá ti ń rírò àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ̀nà yọjú sí bàbá ewégbè mi ká jọ sọ̀rọ̀ tí ẹ bá ti kọ́kọ́ dé.

0: church wa lẹyin te ba ti da kaadi 1000 a wa se ayewo fun lona ti balode ati ti ibile ta fi mo kini se yin gan igbawo ni kini yi ti bere ibolode du ka to mo ogun ta wa fi se wo san fun
1: ṣugbọn mi gbọ pe na so fun pe ofe le nse ayewo
0: ben ofe layewo amọ te ba ti di e gba kaadi 1000
1: ni lo ti poju ọmọ ẹgbẹ́ ní kó tó di pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ní àti ibi tí olùlé ṣe ní ọ̀sán àwọn kan máa ń sábà sọ wípé àwọn òru oru sùn orí ọmọ aláàgbò ẹlòmíì a máa ní ara máa rú ohun òun ò lè sùn sí gbogbo eléyìí náà ní ṣe pẹ̀lú iṣu ara.
0: bẹẹni ó ní ṣe pẹlú iṣan ara ṣùgbọn ètò tó fara pẹ kíní kan wà tán bàbá máa ń pè ní ọfà ṣẹdi ọfà kan wà tá ń pè ní ọfà sàkàtú tí ọfà yìí bá wọlé sí yàn lára á bẹ̀rẹ̀ sí ní ba omi ara iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni so tí ọfà yìí bá ti wá pẹ́ lára ó ṣe é ṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ni àbí àwọn kan wà wọn láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkò bàbà sásùn ó ṣe é ṣe kó má jẹ san ara ni kó dé ọfà ara ọlọ́run ní fẹ́ àìsàn tí ò gbógun kò ní fi dè wá mọ́lẹ̀ kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò lówó sàn orí mi kó gbé wa pàdé aláwo rè àmọ́ téèyàn bá dọ́dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú òwú ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí ó sàn àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n àfitọ́lọ́run síwájú ọlọ́run lè ń fún wa sí.
2: ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bọ́ kúrò lọ́wọ́ fòníkúfọ̀ ládìde. agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. dákú àbíríro gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹ̀rún ẹ̀mẹ̀fà kí lè tó mọ́ léwu díẹ̀. a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. wọ́n ti rìn tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. máa rìn ká máa mí gúlegúle. bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà dàbí ti gbà ni. àbẹ́ ewé gbè mí. 08062 72 95 75. ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró. ó náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè. wọ́n sì jẹ́ kí apá tẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ o. ọ̀rọ̀ àròní kì í jẹ́ kí ìsàn ó gbàdé. ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. àbẹ́ ewé gbè mí sì mọ́ dájúdájú.
0: iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹtù.
2: 08062 72 95 75. lápẹ́ àrẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
1: ẹ̀yin tẹ́lẹ̀ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa òun náà lè ń gbọ́ bàbá ewégbèmí láti ìpínlẹ̀ ọ̀ṣun. àwọn ọmọ mọ̀ nípa ewé àti egbò dáadáa. bàbá ewégbèmí ṣé ká ní pé iṣu ara yìí òun gbọgbọgbọ ló gbìyànjú ni.
0: ẹ̀sìn iṣu ara gangan là ń pè ní ìdọ́mi ènìyàn. òun ló gbé ara wa dúró tí ìsàn yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. ẹ rẹ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin adún ká ìsàn ara ti dàṣẹ sílẹ̀ nìyẹn. tó bá ti di pẹ́ẹ̀dẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ ó ní oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí ìsàn ẹnìyẹn ò ní pè mí dà. ìwọ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ ìsàn ara rẹ ti dàṣẹ sílẹ̀ nìyẹn. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan ìsàn ló gbé dúró. ṣẹ́wárí atọ́kùn àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún ìsàn ara. ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ lẹ́kàn bàbá wa ń pè ní òkú àtòsí ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ìwọ lọmọkùnrin náà. tó bá ti pẹ́ lára yóò ti kóbá ìsàn kò wá ní dẹ́kì ìsàn yìí ní agbára àti gbé ní táǹpẹ̀ ní nǹkan ọlọmọkùnrin dúró.
1: àwọn ọlọmọkùnrin tó yẹ pé nǹkan ọmọkùnrin yẹn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
0: ìsàn kan wà níbi nǹkan ọlọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀mí ẹ̀gbẹ́ nígbà àkọ́dá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ọ̀rọ̀ àmà sókè ni eléyìí náà bàbá wa ń pè ní àsókè.
1: àyẹ̀wò fínífíní bẹ̀tẹ̀ sí fún
0: wa. bàbá àyẹ̀wò fínífíní wà a ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn ló gọ sí lágọ̀ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń rà yẹn dùn.
1: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ó bá ní farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní kí wọ́n pè mí tí ilé iṣẹ́ yín wọ̀sán. ẹ̀ ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062 72 95 75. iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu. iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Nikitu. Ero ibani soro baba ewe gbe mire. Le kasi.
1: 0860 62 9575
0: o le se dede odo won ko so fun le kan mi he awon to mo pa da da ti won fi se yin ri won si wa lati ipin osun yani osun state baba egbe mi kini nkan mi ti o tun le se akoba fun le se dede omo kun ese atokun iwo to n gbo mi nile eleyi ko ma laarin an baba mi to n gbo mi nile okunrin to ba ti ni ifosuga ko ni le se dada iwo okunrin to n gbo mi nile isara ti yin ati ni awon egboji to da fun agbalagba be ni ba le larugbo nle
1: ojo ori na ni se pelu isara
0: be ni ojo ori ni se pelu isara tori baba se ndagba si be na ni ara o se mo da se sile si sugbon ati ni awon egboji to da fun ipele daba eyin te gbo mi nle ma support lo gba o ti lo awo o ti lo koko baba sasun aisa ni bo mi mara ke npa loruko to n be mo se ta ki fi esile gbogbo wa la mo bi mo se ri atokun ni le se baba ewegbe mi a fi ara niyan te ba ti kokko dodo wa afa te kokko de ni pe e kokko de afani
1: eto discount why the share ya we for fun
0: ni la na ti baba wa ati ti
1: gbogbo mi baba ewegbe mi mo so le kan mo ni a ki ira ti o lo mo nu o mo pa dada oro re ti ni gbon te ni o mo ra da sodu si te ma ti de le se yin en so fun mi ba en fo gbo pe gbogbo to se olagbara
0: atokun pelu ogbo olohun te ba ti dile ise wa eni kabawon pese wa ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won ti wo moto alapere ni ketu ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won ti wo moto alapere ni ketu
1: e ma n fara bale pe ero ibanisoro yin
0: ero ibanisoro baba ewegbe mi re o 0806272 7295 75 egbo le kan si 0806272 7295 odi gba kan
1: to adupa lowo alejo wa baba regbe ni oruko ti mo ti ipara le kan si olumide olalere ni oruko ti mo le pe ni lolumaiti oni eko eko ni ese o
2: pataki to ye fun omo ede eniyan ni ki alaabia re pepelepele ko ba kuro lowo ko ni kuko la dide o para wa kale lowo isoro ese orukun ejika ibade ati eyin daku abiriro gbogbo on to ba le ma mu ni tole emerun emefa kile o to mo lewu die a o si gbono foju se wa lodo ololufe japara o ba ti ri tage tage bi eni fe subu ma ni ka ma mi gule gule o nbe bi tatijo egbo na nda bi ti gba ni abe wegbe mi 0862 72 9575 isara lo ngbe da duro nurse ni okun ti njo kore o ba isan owo kiku ese kuku tai tai laye ma ti je ki apa pe ese kan re bi ota re o wa ro ni ki je ki so gbadde bi ategbo si loko won se ewegbe mi si mo daju daju
0: ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won ti wo moto alapere ni ketu
2: 0062

Tu parenti bi mo shababo

Thank you, Lord.

0: sesola kina ba bi go kina ba bi go ko le baba
1: o ti le poro o ti ta la sa
2: ayiko to kin bi so bi adodagba o bi sese ni so bi eni fi yun meji kara won lori ikoni yi eto ayiko to ni o ma fa loro itaniji to na ni leti pe idajo wa lorun lori gbogun ta ba gbele aye se latenu baba wa murakiyo akani oba olomi tutu oludasile ijo murako olomi tutu traditional prayer temple international ayiko to ijo murako olomi tutu traditional prayer temple international lo so ni bo we
1: ayiko to o ti le poro
3: erin loji lojo kan ini erin sunkun ola to olodumare lo po nfe di alokiki ati alagbara ninu igbo olodumare ni ki erin ko lo rubo okiki erin rubo okiki okiki erin kan erin si di olokiki nla ati oba ninu igbo efan lo sunkun to olodumare lo lojo won ni ti o ni o fe di oba ati olokiki lodan olodumare ni ki efan ko rubo okiki efan rubo okiki o si do lokiki okiki e si gba odan leke leke ini o sunkun to olodumare lo to lo fe ni agbara gbami gbami ohun si fe je eye abara funfun to lokiki kiri aye odumare o ni ki leke leke ko lo re rubo okiki leke leke rubo okiki o si di eye ti tomade ta gba nke gbami gbami si ti si gba won pelu funfun funfun olohun olodumare iwo ni oba to le fun ni to le se fun ni to le gba ni lowo won to le gba wa lowo won to si le je ki abo jade ni inu wahala ati idamu ti o ma ara aye ti won gbe koni ojise olodumare mora kan yakani mo tun de loni mo fe so fun yin mo fe tu mo fe wi mo fe ta siri bi o se wa ninu wahala ati damu ti o nrenrin to sin jiya smiling and suffering opin gbodo ba ni gbogbo ka ma bo ni se se gbogbo ka ma ba laya fe gbogbo ka ma bo loko fe gbogbo ka ma ba onile ko gbogbo wahala idamu gbigbe kiri teyin si to ma rerin teyin o ni mo bi pe ohun sin gba ni mo fe wi loni mo fe yo jade ninu igbasinsin mo fe fi oro olohun olodumare oba lorun ati ase re ati wi be ko je be re ati ka so ko se re ati ka tu ko tu re ati ka de ko si ma de re eti olodumare nikan ni mo fe fi tu o mo fe fi de mo fe fi so ni lana esin bile esin bile esin abalaye ni esin ta ba nigba kokoda esin ti won te nigba kokote esin to ti wa nigba ti olodumare fi aye sile ni juju to si wa nigba ti aye laju ti o si mo wa nigba ti aye ba njaye na ni esin bile yo mo wa o kan le je iyalenu fun yin wi pe ko sese ki olodumare ko lo ilana esin bile eti opolopo so n to wu nipa re lati fi goki opolopo ti lo esin ibile lati fi soro fa awon eyan lati fi rowo mu sugbon o ku gbogbo wa tin ta ba nso ati tin ta ba nse ati iseda esin ibile loni ki se oro nipa esin ibile oni mo ni mo fe so le lori mo de bi ewe ade mo bo bi teboye mo lo mo bo nbomoje eku ati jejo ta ti gbora wa kain oni tun ti denu adupe lowo olohun lodumare emi de koloko wo kori oko emi ti de kolona ko lo yena to de nti oroko ti o yena ole ni en ti o ba sise ebi o pa muraki yakani oba lomi tutu o ma gba kini mo de loni ki olodumare ko gbo ti yin mo de loni lati ba yin soro lori ase ti a fi si mi lenu mojuma yi wipe ki n so fun o pe ki o ma sin gba mo akole oro mi oni ohun ni ma sin gba mo
4: Oniro olonka olooto lo so won gbogbo bi lo ti de gbogbo ona lo ti to nise lo npo niro pade olooto si nbe lori le sugbo so won ni idire ti gbogbo awon to ti foju gan ni baba aye ko to se fope fele dubare oba deda to ro mo rakin yo akan ni obolo tutu si wa lasiko yi ni lanesin bile bi eju baba aye ko to wo ko wa fope fele dubare to npo obolo tutu sise iyanu ni lanesin bile gbogbo jo aje monday isegun tuesday atojo ru wednesday le mo baba pade ni ilu ibadan ni obolo tutu compound kilometer 128 ibadan lagos expressway ladojuko yanati flower mill boluwaji ibadan láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọ́jú àìkú sunday ní ìbàfò branch number 1 ó já sọpẹ́ tó toro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop lagos ibadan expressway ìbàfò láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. fi gbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yẹ́kọ̀ tán lónìí ó gbà pé olódùmarè ló rán bolomi tutù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 08039147266 tàbí 08078774484 nílé àdúrà Murak olómi tútù traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà là ń ké pè.
5: ṣáájú wa máa.
6: adúpẹ́ o kí lẹ fẹ́ wèwo lè fẹ́ bá ara o.
5: ẹ jọ má bínú bàbá kan ni mo ń béèrè bàbá ayé.
6: bàbá ayé kò tọ́ lẹ̀ ń sọ pé yẹn ọkọ̀ olómi tútù.
5: exactly àwọn gẹ́gẹ́ ni.
6: ojú ni wọn ń ṣá ìmọ̀ fò lóko.
5: ẹ jọ má dàmú sí ẹ lè sọ díẹ̀ nípa bàbá yẹn fún mi.
6: òjíṣẹ́ elédùmarè ni wọ́n nílànà tẹ̀sán ìbílẹ̀ níjọ́ ti dẹnu ìlú yìí elédùmarè ti ń gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu fún gbogbo aráàlú
5: yìí. láti bí ìbá ẹni sìn báwo ṣe wá fẹ́ délé ọ̀dọ̀ wọn.
6: ẹ wà wọn lọ́kadà tó sọ ọkàn yẹn ẹ kàn mọ́kàn lára wọn kó ṣáájú mọ́tò wọn.
4: abolomi tutu desi ni ba fun tori leta lejo lo n dupe fele bimari fun se iyanu to n gbo baba aye ko to se gbogbo ojo abemeta satide atojo aiku sunday ni baba wa Muraki yu akanni abolomi tutu ya isoto fun ogbo ni to ba fe ri won laarin aago mewo aro si mefa irole 10 a.m. to 6 p.m. 1000 naira pe lemu dani lati fi gba kaadi fun gba akoko te ba wa nile adura Muraki olomi tutu traditional prayer temple international ibavo branch so wa ni number 1 loja sope to toro street off toyin street ore meji bus stop lagos ibadan expressway ibavo nipinle ogun 08039147266 àti 08078774484 nílé àdúrà Muraki olómi tuntun traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà ńlá ń ké pè.
1: ayé kò tán ó tilẹ̀ kọ̀rọ̀ ó ti tán la ó sọ.
3: kí ni jẹ́ ọgbà ọgbà òun ni tí àwọn ará àtijọ́ máa ń bára wọn ṣe àárọ̀ wà ọ̀wẹ́ wà ọgbà wà tí ẹnìkan bá lọ yáwó níbì kan tí ó jẹ́ wípé wọ́n á pé kíni kan fi dúró wọ́n á ní kí ọmọ lọ ẹ̀gbọ́n lè fẹ́ yàwó wọ́n á lọ kówó lọ́dọ̀ olówó wọ́n á ní kí àbúrò ọlọ́mọ sin gbàǹbẹ̀ tí wọ́n bá ti wá rí owó ń padà wọ́n á lọ mú àbúrò kúrò yàdó lómìnira ṣùgbọ́n àsìkò tí àbúrò wà ń bẹ̀ gbogbo iṣẹ́ tí bá ń ṣe yóò mọ ṣe sin ẹni tí wọ́n lọ gba owó lọ́wọ́ rẹ̀ yóò sì mọ sin gbà ìgbà ìgbà sínsìn òun ni wàhálà tí èèyàn ṣe tí ò ní èrè kankan tó fẹ́ jẹ́ ńbẹ̀ tí ò ní nǹkan kan tó fẹ́ rí gbogbo oúnjẹ tí wọ́n bá ń fún ni jẹ nígbà téèyàn ń sin gbà lọ́wọ́ oúnjẹ kó mọ̀ bá a kú ni kìí ṣe oúnjẹ kó lè bá a sanra kó mọ̀ bá a kú kéegun rò lè mọ le kú ni ó fi yánfín fún lóúnjẹ ní oko ọgbà sínsìn ọgbà sínsìn òun ni gbogbo ọgbọ́n téèyàn ní gbogbo agbára téèyàn ní gbogbo ìmọ̀ téèyàn ní kéèyàn lọ lò ó fún ẹlẹ́dàá míì kéèyàn lọ lò ó fún èèyàn míì kéèyàn lè lò ó fún ìṣẹ̀dá míì láti máa fi gbádùn ayé tiẹ̀ nítorí pa àti ní nǹkan kan tá a jẹ́ tá a gbà tá a wá ń ṣe wàhálà lé lórí láti fi máa dùn nínú títí tí wọ́n fi rowó kò sì sọ wípé ọgbà sínsìn kò sọ pé bó ṣe ń sin gbà yá àsìn fọ́dún kan wọ́n ní ọmọ lọ lé o nígbà bá wa sanwó tí wọn yá lọdọ ẹni tí ń sìgbà lọdọ rẹ náà ni yóò mọ lọ so gbogbo àkókò tó bá lò bọyọ ọdún kan ni gbogbo àkókò tó bá lò bọyọ ọdún méjì ni gbogbo àkókò tí ọ bá lò lóko ọgbà sínsìn bọyọ ọdún mẹta ni gbogbo rẹ yóò jẹ àsìkò tá a fi ìgbésí ayé tiẹ ṣòfò tó fi fi kádàrá àti ìtẹsíwájú tiẹ kọgi tó fi dúró wípé gbogbo tó wọn mọ ṣe láàrin ìsìn sí àsìkò tí wọn fi rí owó wá san òun mọ sin orí olórí ni òun mọ ṣe iṣẹ oníṣẹ ni òun mọ lo ayé aláyé ni òun sì wà lábẹ ìdarí gẹgẹ bí ẹrú àìrà òun ẹ ti ń ṣerú tẹnìkan kò kó rà tó yẹ kó sì lè padà ìyàtọ̀ díẹ̀ níbẹ̀ láàrin pé èèyàn sin gbà àbí èèyàn wà lóko ìwọ̀fà ẹni tá a ti fi kówó ọmọ ṣe o ṣùgbọ́n mo sọ fún yín wípé ọgbà sínsìn òun ni ìfi ìgbé ayé ẹni sin sílẹ̀ láti lọ sin ẹlòmíì láti fi ayé ẹni sínú òfurufú àti neutralize life ẹni tí ń sìn gbà ti neutralize life tiẹ̀ ó ti gbé sim káàdì rẹ̀ nú fóònù ó ti fi sí flight mode èyí ni pé àti kọ́ọ̀lù rere àti mẹ́sẹ̀jì rere àti nǹkan tó wù kówù kan fẹ́ bá a sọ nípa tí ìgbésí ayé ló fi tẹ̀síwájú èyí wà ní gbígbé kọ́ná títí tí ó fi dìgbà tí wọ́n wàá gbà kó lóko ọgbà ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń ṣiṣẹ́ lónìí tí ń kígbe gbèsè ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń ṣiṣẹ́ lónìí tí ń kígbe ohun ọ̀bọ̀ ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń ṣèṣe ẹni tí ń jẹ̀jẹ̀ ìlérí ló jẹ́ wípé àwọn alágbára ti gbé sínú oko ọgbà nínú ẹ̀mí tẹ́ gbogbo iṣẹ́ tí ń ṣe yẹn tó ń rò pé òun ń ṣiṣẹ́ kódà ẹlòmíì tó ń ṣiṣẹ́ ó tó ń ṣẹgbẹ́ iṣẹ́ tí ń ṣe ń ṣẹgbẹ́ aláṣọ ń ṣẹgbẹ́ ọjà ń ṣẹgbẹ́ iṣẹ́ tí ń ṣe iṣẹ́ ọwọ́ tí ń ṣe ó tún lè fi so lórí ńbẹ̀ ó tún lè wà láàrin àwọn kọmití ó lè wà láàrin àwọn tí wọ́n gbé kinní lọ́wọ́ tí wọ́n ń ṣèjọba rẹ̀ ṣùgbọ́n òun gangan fúnra rẹ̀ ń sin gbani
7: igba sisin oni keyin o ma sise ti o lere kankan ti o ri nbe to ba ya owo omo gbe kini kan le lanta loni to fi lo raja ti shop ti shop re kun nigba ti o ba tun di po san owo ntan o tun di dandan ko lo yawo mi ke se pe ye baye awon eyan yo ya ni ekan be meji ta ba ti ya le ekan be meji won wa fi build ara won bi awon to gbe kini kan le se gbe kale nu won ti gbagbe pe awon aye nbe awon ti won le je keyin o fi gbogbo gbe si aye re lati omo gojo odun ko mo yawo ko si mo san tan ti o fi ku lo ma dorin odun o mo se o sugbon to ba ti yawo to hun fi nsise to fi ntaja to fi se ogbon to nse te pe gba ti oba sanwo itan o tun ni owo kan to bo na account a fi gba to ba tun lo yawo mi ti a tun fo lowo mi ile otun to lo raja mi sinu gba re o sin gba ni igba sin se yi o ni wi pe awon alagbara ye awon ni won di olu ti a de nta yawo lowo re ti o wa nsan igba owo wo lo ya lowo awon alagbara ye mo nbo wa so fun yin ti aburu oko to fe ti o bimo to na lo be to lo so olobinle ti aburu egbon oko re to nsile to na lo to lo ba won dana ati wahala a lo se yi loni gege bi iyawo ile oko sugbon to wa nbe ti o romo bi o sin gba nile oko re ni o le momo o le jaye pe wa nile flat o le je pe o lo moto nla o le je pe o loruko gidi sugbon ko romo bi iwo to ba ti je pe o romo bi nile oko re oko gba lo wa afi olohun lodumare yo si yo yin nibe mo pa lase gbogbo yin te wa ni ogba ti owo ati gbogbo te wa ni oko ogba ti bimo e lo jade ko ni oko ogba olohun lodumare ti ojo ba olorun onara yo si gba asiri awon ti won wa sanwo pada fun awon ti an fi yin singba be ni eyan singba ni ogba sisin lo je eni ti o wa ni oko ti o romo bi njo mo wi pe oun singba ni lati ma se ko mo yo ko mo sowo ko mo jere gbogbo ijo lo mo o dada gege bi eni to ni emi ifokansin kan won to de o ti to benshi o ti taga o ti gbalẹ o ti pon omi si masalasi o ti bomi aluwala o ti sogo nkan to ye ko se lati je ki awon eyan mo wi pe o fokansin pelu olohun lodumare olohun na o si kuku wo niran o wa se gbogbo nkan won yi o wa je wi pe awon wa bele kan to hun hu ninu aye re to ta ase ati ofin ati ilana ti olodumare fi sile onofa ti iwo ofin le ri ere gbogbo ijosin re je ohun singba ni ohun singba ni igba sinsin ohun ni eni ti o je pe bonire ba fe kole won o jo sile eni ti o moto ba fe gun won jo ba ra moto won jo sajoyo re sugbon ohun o ile re titi nbe ati rowo ile san o jogun dode ni ohun singba ni opolopo tin benu aye yi ogba ni won wa sin laye won ti capture elomi lati jo to ti daye won capture elomi ni primary school won capture elomi ni secondary school gbogbo bo se nse eto yi on gbiyanju on sise on gbiyanju o to rin o to sin on siyan on sin olohun on se ba se se o kan re si bale koda on saajo sugbon gbogbo wahala to nse yi o ri atubotan kankan o ri nkan kan nibe o saajo ajo sise ki lo fa nitori po wa ni oko ogba ko si bo se le sise karakara to ni oko ni oko en ton si gbalodo re ti o so wi pe nitori pe oko igba ebe nitori pe osan oko to to po nitori pe iwo nikan daya ko koko lati ka koko ati obi abi nkan to se yo po nitori na ma lo leyin mo yonda re ko ni so lai lai o kan se danu na ni nitori eleyi oko ogba o ni enikeni tin sin olohun olodumare loju re sugbon tin se awon kan burukan ni sale tori mo gba olohun olodumare oba olorun gbo ohun ni alagbara ti ma se fun kaluku gege bi se re gbogbo to ba se follow o le gbo olodumare sowo ko padanu gbogbo enu olodumare ma nsesan re ke sara nigba to ba je pe o ki pa irun re je to je pe o ki se en ti je pe george sunday nikan ni rele ijosin ti e se wi pe o je enikan soso to je pe enu nikan fi nje onisese to nsin to nsodun to nsose to je ke gbogbo nkan to nbere ori be ise ni ko ye isale olewo ko wo nkan to nse to lodi si lana ati majemu ti olodumare fi sile tabi ti irun mo le yen fi sile isingba lasan o ni fe ti oroyun ni to gbiyanju ti nbe lohun olorun gbo eti rodi abeti ilu karabi ajere ni gbogbo igba to ba ti ri pe o n bere o ri o ti ye ko kesara wi pe o n singba ni o si ni nkan to n se ti olodumare fi yo ku oloko ogba to ba fe fo feran te o te sa ni jojumo ka sa mo dite ko se n ti ise nkan ti nu re mo dun si ko se n to le sile ti nu re mo dun si ko se n to le wo so nla ti nu ti e mo dun si to ba ti n se be gba wi pe o wa ninu ogba ni gbogbo gba o si ni ko ninu gba nitori pe ni o re ki dun se eni ti olodumare ba se ni olominara ninu gba elomi o ki en to bi mo pe o ma ni kilo bi elomi ani ile wo loko elomi ani aso wo lewa ara oko wo na ni ngun o de ko ma gele tin gbe ki gbogbo to ba ti je en tinu re ki dun si nkan mo ni keji o kira re sinu ogba ti o si ni le jade ko ninu re
4: Onira olonka oloto lo so won gbogbo bi lo ti de gbogbo ona lo ti to nise lo npo ni ro pade oloto si nbe lori le sugbo so won ni dire ti gbogbo awon to ti foju gan ni baba aye ko to se tope pele dubare oba deda to na mo rakin yo akani obolo bi tutu si wa lasiko yi ni lanesin bile bi enju baba aye ko to wo ko wa fope pele dubare to npo obolo bi tutu si se iyanu ni lanesin bile gbogbo jo aje monday isegun tuesday atojo ru wednesday le mo baba ba pade ni lu ibadan ni obolo bi tutu compound kilometer 128 ibadan lagos expressway lado juko yana ti flower mill boluwa ji ibadan láàrin aago mẹ́sàn-án ọ̀rọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọ́jú àìkú sunday ní ìbàfò branch No. 1 ó jẹ́ sọpẹ́ tó toro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop lagos ibadan expressway ìbàfò láàrin aago mẹ́sàn-án ọ̀rọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. fi gbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yóò kò tán lónìí ó gbà pé olódùmarè ló ń rọ́bọ lómi tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 0803-914-7266 tàbí 0807-7484 nílé àdúrà morak olómi tútù traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà là ń ké pè.
5: ṣáájú wa máa.
6: adúpẹ́ o kí lẹ fẹ́ wo lẹ fẹ́ bá wa ra o.
5: ẹjọ́ má bínú bàbá kan ni mò ń béèrè bàbá ayé.
6: bàbá ayé kò tọ́lẹ̀ ń sọ pé ẹ̀yẹ ọkọ̀ olómi tútù.
5: exactly àwọn gangan ni.
6: ojú ni wọn ìṣá ìmọ̀fó lóko.
5: ẹjọ́ madam ṣe ẹ lè sọ díẹ̀ nípa bàbá yẹn fún mi.
6: òjíṣẹ́ elédùmarè ni wọ́n ń lànà tẹ̀sán ìbílẹ̀ níjọ́ ti dẹnu rí elédùmarè ti ń gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu fún gbogbo aráàlú.
5: láti bí ibà ẹnìsìn báwo ṣe wá fẹ́ délé ọ̀dọ̀ wọn.
6: ẹ wà wọ́n lọ́kadà tó tó sọ̀kọ̀ yẹn ẹ kàn mọ́kàn lára wọn kó ṣáájú mọ́tò wọn.
4: abolomi tutu dé sílùú ìbàfò torí létà nídìí ló ń dúpẹ́ fún lẹ́dùmarè fún ṣẹ̀yàn tó ń gbọ́ bàbá ayé kò tọ́ ṣe gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọ́jú àìkú sunday ní bàbá wa múra kí iyọ̀ àkànní abolomi tutu yàsọ́tọ̀ fún ògbọ́n tó bá fẹ́ rí wọn láàrin aago mẹ́wàá àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 10 a.m. to 6 p.m. 1,000 naira péré lẹ́mùú dání láti fi gba káàdì fún gbà àkọ́kọ́ tẹ́ ẹ bá wá nílé àdúrà múra kí olomi tutu traditional prayer temple international ìbàfò branch ṣó wà ní No. 1 ló já sọ pé tó toro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop lagos ibadan expressway ìbàfò nípínlẹ̀ ogun 0803-914-7266 and 0807-877-4484 nílé àdúrà múra kí olomi tutu traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà ńlá ń ké pè.
7: ẹyin èèyàn mi ọgbà sísìn òun ni kéèyàn máa bá ọrẹ ṣe kọ mọ bẹ ẹbí ṣe kọ mọ bá ara ṣe kó náà wá ṣe ṣeṣe kó mọ sí rí èrè kankan gbogbo ọjà ló ń tà ó mọ lọ ọnà oríṣiríṣi ilẹ haúsá oríṣiríṣi ẹlòfẹ mi wéwu lọ láti lọ ra ọjà tó ń tà tọmọ wá tà àti àlọ àti àbọ nínú ewu àtàìsùn lórí mọtò nínú gbogbo wàhálà òtútù àti gbogbo ẹ ó sì kó délé ó sì rèpó pé nǹkan kò ní í ṣe ó sì ká yóò sì pé ó sì bẹ̀rẹ̀ sí ní tà ó wà tà nígbà tó bá tà parí ọwọ́ kókó owó bówó ṣe wọlé owó tó ti yọ a jẹ́ wípé iṣẹ́ ohun tí wọ́n rò pé ń ṣe ó wà nínú ọgbà ni njẹ́ ọmọ iye ọdún tó ti ń ṣiṣẹ́ njẹ́ ọmọ iye ọdún tó ti ń ṣòwò bẹ́ẹ̀ ni gbogbo bó ṣe ń ṣe tó òun lè rí àkójọ kankan inú ọgbà lọ́wà òun sìngbà kí ni mo ti yàn sínú ọgbà asọ́jù asọ́bàjẹ́ ká má wò pé ẹnìkan ilẹ̀ ni ọba ká má ṣe ẹni tó lè sọ̀rọ̀ burúkú sí ká má wò pé ẹnìkan ilẹ̀ ni òòsà kọ́ mọ̀ sí ẹni tí ò lè sọ̀rọ̀ burúkú sí ọgbà pé ìjọkanòjọkan tí agbára tí ẹni fi ń jalagbára tí ó tí ò sínú oko ọgbà ó sì sìngbàsìngbà ò sì ní mọ̀ ẹ kí ni ó sì fún mi kò sí tí ó sì tẹ́nìkan ó sì fẹ́ nìkan ìka ọwọ́ rẹ kò sọ fún ọ pé bákan náà ni gbogbo kárí ìka márùn-ún ni mẹ́rẹ̀ẹ̀rin tó dúró ti ra wọn kò lè dá nǹkan kan sí láì fi àtàpàkò torí kónkóló yẹn sí ẹlòmíì nínú ẹni tí ẹjọ́ wà ìyàtàpàkò lọ́jẹ́ nínú ìgbésí ayé rẹ tó o gbọ́dọ̀ rí fín njó o dájẹ́ mọ́ njó o dóṣù mọ́ njó o démèrè mọ́ o lè dájẹ́ mọ́ nítorí pé ajọ́ ń gbé àárín èèyàn ni wọ́n wà o lè dóṣù mọ́ nítorí pé ajọ́ ń gbé àárín èèyàn ni wọ́n wà àwọn wọ̀nyí náà ni sì tíyàn sínú oko ọgbà téèyàn wà á di oníṣẹ́ ṣùgbọ́n tí ò ní jẹ́ olówó yóò jẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kò sì ní jẹ́ náwó náwó ó mọ̀ ṣe o gbogbo ọgbà tí ọmọ ènìyàn ń wà àti inú ọgbà tí àwọn èèyàn ń tọ̀ àti bí àwọn èèyàn ṣe ń ṣe àṣekára iṣẹ́ nínú ọgbà pàápàá tó wọ́pọ̀ ní òde ìwòyí ìfojú kéré àfojúdi kama foju di eyan kama pagba pe olorun ni o ni gbogbo agbara laye ati olorun sugba awon kan fun won lagbara laye awon kan o fun lagbara olorun awon kan o fun lagbara ni agbede meje aya atorun awon won yi won na wulo won si da lati bowo won lati beru won tori olorun olodumare so wi pe agbara ni o si olorun so nu we se kan o won lo so wi pe ke beru omo araye ni ya imoye ke to beru ohun lekan o na lo sa da won saye omo araye pelu iwa won o se da awon eranko o se da awon orin o se da awon eye o sa da awon kokoro o se da awon eja o tun wa bere si da eranko bi eyan o wa nda eja bi eyan nibo ni gbogbo awon yi wa won wa lawujo wa ajogbo elomi eja ninu eyan ni be ba pa ninu odo bo ni bi o se ri elomi eyan ninu eja ni bi oba wa ti rin lo nita eyan ni sugbon ninu re eja ni gbogbo ise re ati soro re yo si dabi iteja sugbon eyan ni yo lewa yo lori kan yo lese meji o no ri bi eyan se ri sugbon ni sale ninu re eja ni ejo le lomi agbanrin le lomi ati be be lo mo se gba mo gbe gbogbo igbese lati ku oni oko gba nimodi tabi aimodi ogbodo ku oni be ni mosin gba mo oni lo ko wora re ni lori ero mo bi lati odun yi to mo ko be ni be ni obirin ojo obirin pe tu lori oro mo to ba ti di pe owo menopause to di wi pe nkan su obirin ohun se segese bi to ba ti le da agbara olorun loku lati fi loyun lati fi bimo mosin gba mo gbogbo asobaje gbogbo asmo enu mi gba gbogbo kajo fa ni ajo fa yo tora won gbogbo kini o se gbogbo ka foju tembe lu enikan gbogbo re ni o tiyan sinu ogba gbogbo nkan won yi onilo ko yi igbese aye re pada ni akoko yi lati gbe igba aye tuntun lati soro lona tuntun lati mo ronu ni ona mi to yato si ka ma furi gbari pelu alagbara ka ma furi gbari pelu en to junilo ka ma furi gbari pelu anybody ko se en to le bu ko se en to le soro si o lati yi pada ko le rorun fun o lati jade ko nu ko gba mo se gba mo ote jojumo e ti poju o n bi le lomi lai nidi rara indo ti o sinu wahala yi o se se ke n ton binu re ti ku o se se ke n tejo fa wahala ti lo lu mi o se se ke te fa wahala ti ko ladugbo yin sugbon wahala to ti da si o lara to ti fori re gbe lati tira re mo nu ko gba o bo nbe na ndo di gbogbo eleyi ogbodo bi wi pe gbogbo wa to ba hu nigba to le ti won na ku gba kan amu buru gan ti eyan ba fi so pe o n buru gan to ba fi buburu foriko olodumare gan omo wo niran ni tori igba imo la foju foda o gbodo buru ko si mo ko si so pe ah emi buru o elomi ani mo ma binu gan o elomi ani emi ma mu ti gan o gbogbo nkan to o so ti won na mo ipe ko da to wa so fa awon eyan kan wa ti won le dani wo ti won le dani ti le gbe ni subu ti le gbe ni sinu kolo ti le jo sinu oko ogba lai bo pariwo lai biru binu to mo biun awon ni bo binu iwo ra so baje to mo so awon ti eni faye gba ko so won si gbe o sinu oko ogba o bere si sin gba ninu ara odun kini odun keta gbogbo awon ore ero bere si lale liko igba sisin o ni se pelu iwa huhu ti opolopo eyan to fi gbera re sinu oko ogba
8: oniro olonka olooto lo so won gbogbo bi lo ti de gbogbo ona lo ti to nise lo npo niro pade olooto si nbe lori le sugbon so won ni idi re ti gbogbo awon to ti foju gan ni baba aye ko to se fope fele dumare oba deda to ro mo raki yo akani obolo tutu si wa lasiko yi ni lana esin bile bi eju baba aye ko to wo ko wa fope fele dumare to npo owo obolo tutu si se iyanu ni lana esin bile gbogbo jo aje monday isegun tuesday atojo ru wednesday le mo baba ba pade ni lu ibadan ni obolo tutu compound kilometer 128 ibadan lagos expressway lado duko yanati flower mill boluwa ji ibadan láàrin aago mẹ́sàn-án ọ̀rọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọ́jú àìkú sunday ní ìbàfò branch No. 1 ó já sọpẹ́ tó toro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop lagos ibadan expressway ìbàfò láàrin aago mẹ́sàn-án ọ̀rọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. fi gbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yẹn kò tán lónìí ó gbà pé olódùmarè ló ń rọ́bọ lómi tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 0803-914-7266 tàbí 0807-877-4484 nílé àdúrà mùràkì olómi tútù traditional prayer temple international international olodumare oba dada la nke pe
5: saje wa ma o
6: adupe o kile fe wo le fe bawara o
5: ejo ma binu baba kan ni mo bere baba aye
6: baba aye ko to le nso pe yen opo lo mi tutu
5: exactly awon gbe ni
6: oju ni won won ise imo foloko
5: ejo madam e le so die nipa baba yen fun mi
6: oji se eledumare ni won lana tesin bile ni jo ti denu bi eledumare tin gbowo won sise yanu fun gbogbo ara ilu
5: yin lati ri bayi nisin bawo so wa fe dile odo won
6: e wa wo lokara to to ko yen e ko mo ko lara won ko saju moto
8: abulo mi tutu desin ni ban fun tori leta ni de lo ndupe fele dumare fun se yanu to gbo baba aye ko to se gbogbo ojo abemeta saturday atejo aiku sunday ni baba wa mura ki yu akani abulo mi tutu ya so to fun gbo ni to ba fe ru won laarin ago mewa aro si mefa irole 10 am to 6 pm 1000 naira pe le mu dani lati gba card fun gba kokko te ba wa ile adura mura ke lo mi tutu traditional prayer temple international ibavo branch so wa ni number 1 lo ja so pe totoro street off toyin street ore meji bus stop lagos ibadan expressway ibafo nipele ogun 0803 914 7266 0807 877 4484 Nili Adura Murakolo Mututu Traditional Prayer Temple International Olodu Mario Badeda Lanke Kwe
1: Aye Mouta Motile Poro Osita Lausa
7: Oni Lati Jade Nenu Okoba Masigba Ma Bogbo Kama Renije Bogbo Kama Jale Onlebo Tenileye Bogbo Ete ati ona lile lati le so igbesi aye lomi di pangolo lati le so igbesi aye Anthony di alaini nitori wipe ogbon abo wa ni ipo lati le se to wo fun lati gbe subu o ntira re sinu oko gba ni ijo ti olohun olodumare ati iseda re bade a o yo jade ninu aini a yo eni na jade ninu isubu ya si gbedide iwo yo si wa ni oko gba titi lai mo sin gba mo eto seto lati mo sin ori olori eto seto lati mo sise onise eto seto lati mo bo omo olomo lo nbo nigba ba wa le oko to romo ti ebi ona bayo lori ogba sisin wa o to ba wa ninu ogba to tin sin gba bo ti e mo ti wo ri wi pe gbogbo to nse o kan se sa ni ko si pe kin pe mo ti ro ni oje ojumo to de ba kan na lo mo yawo ojumo ti na wo ba de na lo mo we en ti o bo lasiri awon aso awon ibata awon ifila awon igili awon cheni in lo ngba ni gbogbo ojo aye re gbogbo o fi fi bi ojo kan joko o fi ojo kan duro ajepo ti wa ninu oko gba nkan akoko o gba pe olodumare ni olodumare leyin olodumare olodumare loku ko se ni toto o jo wa aye re fun olodumare nipasẹ kini nipasẹ ogbo to ba ti mo pe olodumare o fe o si fi sile o ni se mo leyin to ba se mo o ti ni anfani lati bo olodumare soro tori ti olodumare di sika tọmọ po won se ika o di se tin binu tọmọ po ni binu lohun o di se tin saso baje tọmọ pa oro enu temi o da o olodumare di titi sugbon to ba ti gba pe olodumare ni olodumare o nlo da o to da o tọmọ tọmọ ti a ti gba laye re o seyin re pada si odo olodumare ni ilana yowo to ba mo ni ilana esin pada so do olodumare pa ofin mo pa ilana yen mo leye leyi irin ajo ti ya lati lo teri bale ni ibi ti o ti le teri bale lati yo jade ko ninu oko ogba ko fi di olominira ni ibi ti do ti po si ninu oko ogba eni kene to wa lo oko ogba ko le si won le saju fun ko sise yo ti gba we o ti lo sori oke o fi jo kan sun tojumo patapata ni lo nse wahala lati ri ere wahala ati ogun ile aye re je sugbo ori ajepo wa loko ogba nje mo pa lase pelu agbara ta fi pe ni wi pe gbogbo eyin te wa ni oko ogba e lo jade loko ogba owo yowu te je won ti a so oro re to so buruku ebu to bu won to fi so ju owo to di gbese si olorun to fi ju so oko ogba olodumare ti san gbese emi ninu emi ko lo san gbese orun re ko di olominira loni iwo obirin yi jade ko ninu oko ogba iwo okunrin yi jade ko ninu oko ogba baba mommy daddy e jade ko ninu oko ogba ka se ko moyo ka so so ka mo jere mo fopin si ninu aye yin loni ke di alasejiri ke di en ti o mo se ti o mo yo ke mo se ise wahala bi eliri ke si mo je bi erin bi erin yo sebe yo ribe yo ribe yo sebe lolo olodumare kan soso lolo olodumare oba lorun aro yo ro mo emi te ti gbo mi late kan ni mora kan ya kan ni obo lomi tutu o ma gba kini emi loludasile ijo mora olomi tutu traditional prayer temple international ti mo wa ni dojo koja nati flower ni boluwaji olodumare lo pe mi o mo si mo nti mo gba nje wo mo nto gba ka pe oro mi o fe bere nipa nti mo so loni agboro mi e le pe mi sori ero bani soro yi 08039147266 bo ise whatsapp 00391472666 tabi 0078774484 emi ni mama wa eyin ni ma mo ba to ba dola yo tun kola ipo to ni ka wa nje titi ijo mejo ta tun pare lori eto yi ile ni le yin onu ni na yin odudu ma ro gbo ti yin yo si ko ti kun si to ta yin be ni yo ri aroro mo ota re o sise waju olodumare adura ota re to tolorun ti gba olorun o si da pada aroro mo o da ro o
1: aye ko ta o ti le poro o si ta
9: koyi mo gbe le jo ka biti wa ni ile agbara won be pelu mi o ti o si se wa lanfani o na ni won mu wa fun wa ka bo se
10: e ku de da so yo eyin eyan mi oruko mi ni Mrs. Abike Amowo lati le ise Ambi Jewelries and Accessories oro yoruba ni mo tun mu wa fun wa to ni pe irini si ni so ni lojo ba de se rin la nko ni iyen tun mo si pe you are what you wear papa julo awo obirin we have to look good always we must dazzle either married or single. You may never tell what your husband or boyfriend falls for. I want to come out there, put one like waist chain, leg chain, body earring, and the like.